0: Ọlọ́run gbàdúrà. Ṣùgbọ́n àmọ́ tún ṣiṣẹ́ tọ àdúrà wa lẹ́yìn ní o. Ìwọ̀n àtúnwọ̀nsì ni gbogbo nǹkan ló dùn mọ́ nílé ayé àní.
1: Àwa máa rí ìdí Olúwa owó lẹ̀.
0: Torí pé Ọlọ́run gan ni mo ń fẹ́ ká lo ọpọlọ wa ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Tó bá bá wa sọ̀rọ̀ lọ, tó bá wa sọ̀rọ̀ bọ̀ nínú Kùránì, yóò tó ní àfàlá tààkìlóhùn. Àfàlá tààkìlóhùn. Ẹyin ẹ̀yìn ṣe làákà ẹni, sẹ́yìn rorí yín ni. Ẹ ronú, ẹ rorí ẹgbẹ́ kinní sínú rorí yín o. Torí ẹ̀ fún ìdí èyí, a gbọ́dọ̀ máa lo ọpọlọ wa. Ká mọ̀ jẹ́ kí ẹ̀sìn kó kó gbogbo làákàá wa lọ. Nípa gbígba ẹ̀sìn sódì. Kí ló dé tèmi bí máa ń mú mẹ́ta papọ̀ ní àárín? Mẹ́ta lọ́kan lè mí o. Kò sì sí ẹ̀sìn kan tẹ́nìkan lè bu ẹnu àtẹ́lù lọ́dọ̀ mi. Ẹni náà yóò rí pípọ́n ojú tèmi ni. Torí èmi nígbàgbọ́ pé a religion, any religion, or any religion belief should be a personal relationship, personal relationship of communicating between you and your creator, your personal way of communicating with your creator. Ṣùgbọ́n ká lọ máa gbé Ọlọ́run níjà. Ọlọ́run tó dá ayé àti ọ̀run. Ẹ gbọ́ mi yé, tí ò lè gbé ara rẹ̀ níjà ni. Tí ò tó gbé ara rẹ̀ níjà ni. Àbí sí Ọlọ́run ọmọ tí ń ṣe ni. Tí ò fi jẹ́ kí gbogbo àgbáyé kán jẹ́ elédè ẹyọ kan péré. Tí Ọlọ́run ọmọ tí ń ṣe ni. Tí ò fi jẹ́ kí gbogbo àgbáyé kán jẹ́ ẹlẹ́sìn kan ṣoṣo. Tó bá ṣe pé Ọlọ́run fẹ́ ká jẹ́ ẹlẹ́sìn kan ni, ó wà ní ìkápá àti agbára rẹ̀ láti ṣe o, láti sọ gbogbo wa di ẹlẹ́sìn kan o. Èmi bí mo sọ pé àwọn tí máa ń gbé Ọlọ́run jà wọn ní làákàá ni o, wọn àì ronú ni o. Ọlọ́run gan sì máa ń fẹ́ kéèyàn ronú, torí ẹ̀ náà ló ṣe fún wa lọ́pọlọ o. Ẹ rí alájì pásítọ̀ Olúwa lèmi, Olúwo lèmi. Ọ̀hún, máa ka Bíbélì díẹ̀. Ọ̀hún, máa ka Kùránì díẹ̀. Ọ̀hún, máa tún ka ẹsẹ̀ fá, odù fá díẹ̀. Ọ̀hún, máa tún mú àsàmà àti òwe ilẹ̀ Yorùbá wá. Ọ̀hún. Nítorí pé kò yẹ kí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lè máa mújà wá. Ẹ rí pé sọ̀ọ̀sì tí a ó yàtọ̀.
2: Bọ́ bá wù mí, mo lè dún bí egungun.
0: Bọ́ tó wù mí, mo tún lè máa fọhùn bí òrò bí òrò. Mi mo le dun mẹwiri mẹwi mẹwi mẹwiri. Bọ́ bá tó wù mí, mo le dun máa dun wẹ̀wìrì mẹwìrì wẹ̀wìrì mẹwìrì. Àní tó bá tó wù mí, èmi tó le dun gbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbà fú fú kó wé ẹyẹ ayé. Ọ̀hún, àbí ń dúnkokò lójú yín ni. Àwọn discriminate ní àyín o. Mo sì nígbàgbọ́ wípé gbogbo àyín tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí náà, àyín náà discriminate o. Ẹ fìjálẹ̀ fọ́lọ́run kọ́ máa já ìjà ara rẹ o. Ẹ jẹ́ káwa ká gbájúmọ́ ní tá àwa yẹ wá ṣe. Ká gbájúmọ́ dáadáa wa níbí. Torí èlèmi ṣe ń jẹ́ ká ṣàmà ṣe dáadáa ni mo fi ń fowókọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Ká ṣàmà ṣe dáadáa. Àwọn ẹlòmíì wọ́n ṣe ẹ̀sìn débi wípé wọn wà ní bá àwọn alábàágbépọ̀ wọn ṣe dáadáa. Wọn ní ṣe dáadáa sí àwọn alábàágbépọ̀ wọn mọ́. Irú ẹ̀sìn wo lọ ń sìn tí òjò ṣe dáadáa sáwọn ará àdúgbò rẹ, àwọn alábàágbépọ̀ rẹ? Irú ẹ̀sìn wo lọ ń sìn tó jẹ́ kọ́ ọmọ ìyan ọmọ ìyá rẹ lódì? Irú ẹ̀sìn wo lọ ń sìn tó fi ní ìyá rẹ ní sí ọ tó fi wọlé lọ kí ìyá rẹ mọ? Ìyá tó dẹ̀ jẹ̀ lé ọ lórí tí ò pa ọ jẹ láti kékeré wá? Irú ẹ̀sìn wo lọ ń sìn? Irú ẹ̀sìn wo lọ ń sìn tí wọ́n jẹ́ ọkọ ẹ̀yìn sí bàbá rẹ? Irú ẹ̀sìn wo lọ ń sìn tó fi wúlò fáwọn ìyàwó àtọmọ rẹ nínú ilé? Irú ẹ̀sìn wo lọ ń sìn tó fi gbọ́ sọ̀rọ̀ tó fi gbọ́rọ̀ sọkọ rẹ lẹ́nu? Irú ẹ̀sìn wo lọ ń sìn o? Sọ́lọ́ náà ló ní a máa ṣe báyìí. Anabu Ibrahim alayhi salatu wasalam ninu Qurani. An baba re won gbe. Eh, awon ere osa won pa gbe le lori. Be ko kiri lo, o didi anabi Olorun ninu Qurani. Ke koro si won lenu yo tun kiri e lo. Eto nbe ninu Qurani wi pe beyan ba kirun lowo ti ya eyan iya eyan to so loko to wa wa saye to ba npe o lori irun o tun le jarun bi irun bo se lagbara ton loda awon muslimi o tun le jarun ko lo da iya iya re lohun bo ba nse esen to nkirun lowo to nkirun lowo lowo to ba nkirun lowo lowo ti awon eyan tenikan ti nku lo tori eyan ni nku lo yi o to di be gbe mi to si mo pe ninu kapa re o wa lowo re lati le ti e rescue re ko ti e ma si ninu kapa re gan o le ja irun to ja irun to sale lo to sare lo do la ni to fe gbe mi na o wa lori irun ni wa nri lo kan pe ejo o ti fe bu enikan je ti o mo bo ba ja irun wa lai olodun o tun gba irun re o tun gba lekun daada ni sugba awon eyan won ti si esin gba won ti gba esin lagba sodi sugba lodo ti an bi eyan eleran ara la koko je na o ka ti e to ma di pe emi nje muslimi iwo nje kristiani iwo emi nje babalawo emi nje ni tin bo fa emi nje ni tin bo san go eyan eleran ara la koko jo je na eje tin lo ninu ka isan ara temi na ni nlo ninu isan ara ti e o e ma gbo oro nu bibeli ni Jesu Christi oluwa wa lo nso fun awon omo leyin re wi pe

0: wọn. Wà láì kò síṣẹ́ tí ò lè la ni o.
1: Lọ́wọ́ a ní ọ̀rọ̀ mi lọ́wọ́ lọ́wọ́ bá mi
0: rọ̀. A máa yẹ àwọn tó ń ta owó robo, tó ń ta owó robo, tí wọ́n ti dibẹ̀ dọ́lọ́lá dọ́lọ́lọ̀ dọ́lọ́rọ̀. Ẹnu mi àgò, wọ́n ti dibẹ̀ dọ́lọ́lá dọ́lọ́rọ̀.
1: Olúwa wọ lálá ìlà ìlàlá.
0: Bí Ọlọ́run bá fẹ́ sàánú èèyàn, yóò máa wá lo àwọn nǹkan oríṣiríṣi ní sábàbí láti sàánú èèyàn látàrí àánú tí Ọlọ́run bá ṣe fún èèyàn. Kódà gbogbo afẹ́fẹ́ tí bá ń fẹ́, gbogbo oòrùn tí bá ń mú, gbogbo òjò tí bá ń rọ̀, yóò sì máa rọ̀.

Ó tó jẹ́ pé Lẹ́yìn àti Ọ̀yọ́ la ti ń fo oúnjẹ ránṣẹ́ sí. Èkó ní sì ń gbé, kì í ṣe pé ò ṣiṣẹ́ o. Kì í ṣiṣẹ́ o, ṣùgbọ́n kò ríbi iṣẹ́ lọ lásìkò lockdown. Àwa lè débi pé àwọn bàbá àti màmá ni wọ́n fo oúnjẹ ránṣẹ́ láti Ọ̀yọ́. Ọlọ́run ṣàánú àwa Lọ́yọ́ State pọ̀ pẹ̀lú gómìnà tọ́lọ̀ ń bùn wa. Ọlọ́run àbámọ mẹ̀mẹ̀ sì ti àlùkò àbámọ tí Fúlàní pè ní Bùẹ̀. Ọpẹ́lọpẹ́ GSM lára wa Lọ́yọ́ State. Ẹyin tẹ wà nílé òkèèrè, ẹ wá àwọn èbó ṣiṣẹ́ lọ́dọ̀ wọn tó ń jẹ tó sùn tó ń wọlé wá bá gbogbo àwọn èèyàn nínú ilé lọ́dọ̀ wa ń bí àwọn wèrè tá a yàn síjọba. Àwọn ò ní ìrù kanlẹ̀, wọ́n kàn gbé pọ́lísì jákujàku kan dé ni wọ́n ní ìrù.

0: bá wa nílẹ̀ Yorùbá tó máa ní ọmọ ọ̀lẹ́ nìkan la yóò gbà. Ibi gbogbo báyìí náà ló gbà lágbára. Ibi gbogbo lọ́gbọ̀ lọ́pọlọ. Sì ti yàásín wà láìtàlá Jésù Kristì Olúwa wa ń gbọ́. Ògún gbọ́. Ògún rè ojúbọ rẹ̀ rè o.
1: Ọjọ́ yìí tún lọ. Ọ̀sẹ̀ yìí tún lọ. Wákàtí yìí tún lọ.
0: Ẹyin tèmi, ìgbàwo la bẹ̀rẹ̀ àárọ̀ yìí ná. Ìgbàwo la jísáyé làárọ̀ yìí ná. Tá a lọ, mọ́tẹ́lásí láfẹ̀ túmọ́. Aago mọ́kànlá ló tó ti kù sẹ́jú méje lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí o. Mọ́kànlá àárọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ó kù sẹ́jú méje. Wà láì ẹ mọ dúró wo kò ṣe dúró wo bó ṣe ń lọ ni ká ẹ máa fún ní close market. Ọlọ́run ìní tuntun ń lọ nìyẹn o. Ìní tó ń lo odò ọ̀fẹ́.

0: àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sunny Sunny Sussex láti UK lọ́hùn tí wọ́n na ọ́ sí alánà wọ́n ní Adéyinka gbowó data aya mo fẹ́ fún ọ lówó data send account number rẹ lówó bá wọlé ó ju owó data lọ owó ńlá tí ń dẹrù bòsì ẹ ṣeun o mo dúpẹ́ o àì náà ní tán owó yín ẹ ní róńgbé sọnà bí ò ṣe bí ọmọ bàbá wa Sunny Sunny Sussex Odùọlá ọmọ Ògúndàrè ọmọ wọn nílùú Ìbàdàn lọ́yọ̀ọ́ ilé lọ́yọ̀ọ́ aláàfin òjò pàṣẹkẹrẹ lọ́yọ̀ọ́ ẹ̀mọ́ bínú lọ́yọ̀ọ́ state wa hàn yín gbogbo ẹ̀ papọ̀ náà ọ̀yọ́ náà ni ọ̀yọ́ empire náà ni kódà àti Edo Ogun state ọ̀yọ́ náà ni gbogbo wa gbogbo wa náà láàmọ̀ pera wa ní ajíṣe bí ọ̀yọ́ láàrí ọ̀yọ́ òní ṣe bí bábẹ́ nìkọ̀ọ̀kan gbogbo wa ọ̀yọ́ ọ̀yọ́ ni mí ọ̀yọ́ lẹ́yìn ọ̀yọ́ méjèèjì lọ́pàdé ara wọn ẹyin báwo bá ara wo wọn á fi rùkẹrẹ kíra wọn wọn á fi rùyọ́ra wọn. Mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́ mo kí yín tológun tológun ní gbogbo ibikíbi tẹ̀ ti ń gbọ́ ohùn mi. Gbogbo àgbà tá a ti mọ̀ wípé Ọlọ́run ọba ò ní sọ̀kalẹ̀ láti sánmọ̀ wá ran èèyàn lọ́wọ́ èèyàn kan náà ní ọ̀ràn sí yàn.
1: Ní ọ̀ràn mi lọ́wọ́ ní ọ̀ràn mi lọ́wọ́ Ọlọ́run bá mi ràn wọ́n.
0: Mo ka bíbélì kan ní alẹ́ àná.

0: nìkan la ayò gbà ó. Ibi gbogbo lọ gba lágbára. Ibi gbogbo lọ gba àwọn oníyànjú. Ibi gbogbo lọ gba àwọn oníyànjú. Àná tún ti lọ o. Ẹ tún já gbìyànjú lè ní o. Àmọ́jọ́ tádùá àti ti tábà tábà tábà gbígbàdùá pàdé o. A máa ṣàdùá, a máa ṣiṣẹ́ ni o. A máa ṣiṣẹ́ tọ àdùá lẹ́yìn ni.
1: Ìṣòyìnbó ni ọ̀rọ̀ mi lọ́wọ́ kan ló ń bá mi ràn
0: Ó ti ẹ̀ tó lè ràn ọ́ lọ. They must see something in you. They must see a value in you. What value are you offering this year? Value wo lo fẹ́ máa offer fáwọn èèyàn ní year yìí? Services wo ló ń gbìyànjú pé o fẹ́ máa offer ní year yìí? Opportunity kún online o. Opportunity kún online o. Òyìnbó ti ṣayé dẹ̀rọ̀.
1: Gbogbo ẹni tí ó ràn mí lọ́wọ́ kọ́ ló ń bá mi ràn wá.
0: Òyìnbó ti ṣayé dẹ̀rọ̀. Ẹ kò ṣe dúró wò bó ṣe ń lọ ní ká ẹ máa tẹ̀lé ẹ máa wòran o ẹ máa wòran o ẹ dàpọ̀ mọ́ ń bọ̀.

0: gbogbo rí.
1: Ṣùgbọ́n kan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, ara ògùn Nàìjíríà ò lé.
0: Olórí ló ń ro kààrọ̀ wa ń sùn.
1: We all know we have problems.
0: Ọrùn
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems. And the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. Àmọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nàìjíríà ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni pé tí èèyàn bá ti fẹ́ wá ojútùú sí i, náà ni kí èèyàn kọ́kọ́ mọ̀ pé òun ní ìṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun ní ìṣòro, yóò wá máa wá ojútùú sí ìṣòro. Ṣé bí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà bọ̀ kú for grand. Plenty wàhálà. There is fire on the mountain. And nobody seems to be on the run. Mbọ́ làwọn àti ẹ̀fẹ́ sá lọ. Láwàtà lówó, tábí wọkọ̀ dé Ìbàdàn.

ẹni tó bá wẹ̀jú inú bí irú èmi Adéyin Kábà iná ilé ọmọ bẹ̀rù ẹni tó wẹ̀jú inú ńlẹ̀ rúmbà. Aya kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun ẹyin tẹ̀ bá ń gbọ́ mi lọ́wọ́ torí níná lórí fóònù ọ yẹ kí n ti jápa ìlẹ́hùn ta tì mo ti ní ìjápa ṣùgbọ́n torí pọ́rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni ẹ bá mi chaatì lórí wọ́sàápù kí lẹ́yìn rò ká lè ṣe bíi tá a fi lè wọ́jútùú sí gbogbo bí gbogbo ẹ ṣe rí kí n lójútùú. Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ sàsọyé pọ̀ ẹjẹ́ kájọ reason together let's reason together ẹjẹ́ ẹjọ́ sàsọyé pọ̀ kí ni ojútùú gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní àbíṣẹ́yìn ò mọ̀ pé a níṣòro tẹ́yìn bá wá mọ̀ pé Nàìjíríà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ a níṣòro pàápàá jùlọ ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ti gbà pé ìṣòro ń bẹ́ o kí wá ni ọ̀nà àbáyọ kí lójútùú sí ìṣòro wa. Ẹ bá mi chaatì lórí WhatsApp 0706887-4274 nǹkan kí n lo iná ìpa tányányá sórí rẹ̀ tí má ti rí àwọn èèyàn bá ń dá sí 0706887-4274 ó ní mò ń lò lórí WhatsApp àtẹ̀jíṣẹ́ ni ẹtẹ̀ ẹ dákun tó bá jẹ́ pé ẹ wá fẹ́ kọ́ọ̀lù lórí normal kọ́ọ̀lù ni ẹ lè kọ́ọ̀lù lórí normal kọ́ ṣùgbọ́n ẹ má kọ́ọ̀lù WhatsApp kọ́ ẹ dákun.

Torí àwọn èèyàn lóríṣiríṣi báyìí dé Facebook oríṣiríṣi page ni báyìí dé bí oríṣiríṣi channel YouTube channel ni oríṣiríṣi radio station ni kò síjọ́ ọjọ́ kan tílẹ̀ ó mọ̀ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni. Àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ? Àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú? Báwo la ti lè ṣe? Àbí sàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkùkù oyún rán mi létí pé ó yẹ tó di 9%. Àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà wo la lè gbà wá ojútùú sí kinní yìí o? Tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide solution. Àbí a kàn rí ìṣòro lásán ni a wá solution sí, a wójútùú sí. Kéèyàn kan àbí èèyàn méjì kán sáré dàkún kán tẹ àtẹ̀rà jíṣẹ́, kí n la lè ṣe? Àwọn nǹkan wo la lè ṣe lọ́nà àbáyọ? Àwọn nǹkan wo ló lè jẹ́ ojútùú sí ìṣòro tá a ti mọ̀ pa ní? Àkọ́kọ́ ojútùú ìṣòro ni pé kéèyàn gbà póun ní ìṣòro àti gbà kí wá ní ọ̀nà.

mo ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí WhatsApp lánàá, lórí ẹ̀rọ WhatsApp lánàá, tọ́wà ní ilé òkèrè lọ́wà ìlú ọba. Ajọ sọ̀rọ̀, wọ́n kọlù mi. A sọ̀rọ̀ ta rojọ́ lọ tilẹ̀kùn. Ní àbáyìí wá ń fún mi nílò àbá rè. Ó dìgbà tó ń ṣẹ̀ṣẹ̀ dé lu ọba, tó ń ṣẹ̀ṣẹ̀ dé lu Èbó. Ó ní òun wá wà pẹ̀lú Èbó ọ̀rẹ́ òun akátá kan. Pé làbúrò rẹ̀ kan bá kọ́ọ̀lù rẹ̀ pé ará màmá wọn ò yá o. Pé ará màmá wọn ò yá o. Ó sojú òun lọ kọ́ọ̀lù rẹ̀. Ó ní intakata ọ̀rẹ́ òun yìí ó sọ ni pé are you crazy or something? Níṣẹ́ ló ń bú àbúrò rẹ̀ pé kíni tó wá ń pe òun sí. Pé ọ̀rọ̀ yẹn wá jẹ́ kàyéfì sóhun, ó strange sóhun pé èèyàn pè ọ̀pá ara màmá rẹ̀ ò yá. Ọtọ́wọ́ kan ń bu pé sí ò gẹ́ta rẹ̀ sí ò serious ni. Ọlọ́run sókun sóhun, gbàtọ́ wá kọlù tán lòun wá bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀, mò ń bọ̀ ná. Rárá, ríra.

0: wa n bi le re oro pe sase mo tawon baba wa ni eni to fa fe mo di oro to ba bere oro na ni ma n ni lo fe die gbo eni to ba bere oro na lo fe die gbo o o n ba bi pe la mo yin kin lo se o to fi se ban se bi mo re na lara re o ya ni ile iwosan won mo lawon ti gbe lo agba ara re o ya ni lọwa la nu ko to lorin awo ba bo si lanu o ni n to n se n bu ni wipe gbogbo kini ko si nkan kan tan ni ido ohun fun yato fun pe boya leta o ko n lo kan lo wo mama ohun lo hospital gbogbo awon nkan yi lo wa in place so oniso ni ambulance ti o gbe iya ohun lo so hospital ni abo ni doctor ti o gun iye ohun labere abo ni nurse ti o fomi si la to fi n pe ohun pe nkan to ya koko se na ni pe ko pe 911 ki 911 ka de take ka take up issue yen baba yi o tun ba mi soro egbon yi to mo so ko call mi lati lo oba lana o tun ba mi soro o nje oye mi wi pe ni orile ede to n wa o leyin oluri lo n ro fo pe koda ko mo jomo onilu ko mo jomo onilu ti nkan emergency ba ti de tem ba ti pe 911 wọ́n kọ̀kọ́ attend sí ọ̀nà o.
1: Ọ̀run mọ́rú.
0: Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ tìyín bẹ̀rù. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ní Germany. Ẹ̀yin ti Faransé. Ṣé bó ṣe rí lọ́dọ̀ tìyín náà ń bẹ̀rù? Ẹ̀yin ti UK. Ẹ̀yin ti United States of America. Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ yín. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ní àyín. Ó ti gbéyàn lọ sí hospital, wọ́n ti attend sí ọ̀nà. Bọ́ọ̀ gba káàdì wọn ní dọ́ọ̀lù pẹ́ẹ̀pẹ́ ibi tí a bá ti ń gba káàdì tí wọ́n ti ń ṣe kinní tí wọ́n fẹ́ ni ní first aid. Wọ́n tún ní ọgbọ́dọ̀ sí dẹ́pọ́sìtì ilẹ̀. Ibi tó ti ń wá dẹ́pọ́sìtì àtòwò káàdì kí lẹ́lòmí ó ti gbẹ́mí mì. Kí ló dé tà ń fi irú eléyìí ṣera wa? Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ àwa lójú níbí? Ìyá yìí láti rí tí bóyá bandits àbí tẹ́rọ́rìsì ọ̀pààyàn níbí tí odidi ààrẹ orílẹ̀-èdè tí ó tún máa gba ibi ayẹyẹ míì lọ. Tó di ààrẹ gómìnà tí ò ní lọ kí wọn níbi tí jàǹbá ti ṣẹlẹ̀ nílùú tí oúnjẹ olórí ilé wọn lórí.
1: Ẹni bọ̀ọ̀rù mọ́.
0: Ìwà àmọ̀ báyá tí gbogbo àwọn èèyàn bá kú tán ta lẹ fẹ́ máa jó lórí ilé lórí ná. Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ wa lójú? Kí ló dé tà fà lò woman life? Wọ́n fi bá a dé di pé ọmọ ọdún 17 ó pààyàn tó náà fẹ́ fi èèyàn ṣẹ́só. Wàhálà ti wà o, iná wa kànga o, mo rí iná nínú kànga o. Iná ń jó lórí omi ẹ̀yin tèmi. Tí n bá wá sọ fún yín pé iná ń jó lórí omi, ẹni ń lọ kó irú ẹ̀ wá ni o. Iná ń jó lórí omi o. Ṣé bá a ṣe máa wá bá a lọ rè é? Ṣá máa wòran ni? Ṣé bá a ṣe máa bá a lọ rè é? Torí bàbá ń bá a lọ báyìí wà láì, nǹkan kan ò ní ṣèǹjì o. Nǹkan kan ò ní ṣèǹjì o. Ṣé bá a ṣe wáá fẹ́ máa bá a lọ rè
1: é?
0: Gbogbo àwọn tán jẹ́ educated fellows. Tẹ́ẹ̀mọ̀ fojú ọmọ wéwò, wọn ní voters card. Èyí tó ní voters card ò ní dìbò.
1: Lórí ló ń rò fọ́.
0: Gbogbo wọn ní ìsìn káà náà rí ṣéǹjì kankan jápa. Kán sá lọ, kán gboko bòmíì lọ. Ẹni kálukú ń lé káàkiri ní ìsìn yìí o. Wọ́n kálukú ti wá wà soul service. Tóbi di pé ìhà kọ̀kànmí àdùnkẹ́ kọ̀kànmí ni kálukú wá wá ń hù.
1: Ẹni bọ̀.
0: Ẹ gbọ́ bó ni náà ṣe jólóko tí mọ̀ jàlọ̀ ní délé sọ tí ò ní délé sọ tí mọ̀ jàlọ̀ ní délé sọ. Mo sì ń jó yé yín o. Àlà ni ó padà fokọ ọ̀lẹ́ hàn o. Àlà ni ó fokọ ọ̀lẹ́ hàn.
1: Ọ̀rùn yé gbogbo a rí.

0: inú.
1: Ẹ dúró ná, kí ni nǹkan tó ń wọ́ọ̀kì ní orílẹ̀-èdè yìí ná? Kí ni nǹkan tó ti ẹ̀ ń ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́? Kí ló wọ́ọ̀kì? Ṣé ẹ mọ̀ pé a ti fail as a country tí ọmọ ọdún mẹ́tàdínlógún tó náà fi fẹ́ gun bẹ́ǹsì? Kọ̀ọ̀kọ́ kóòdì o, ọ̀lẹ́ ni o, kọ̀ mọ́ nǹkan kan kò níṣẹ́ kankan lọ́wọ́ o. Kọ̀ọ̀kọ́ kóòdì káàkiri bóyá tech guru kan ni bí àwọn ọmọ ìlú Èbó tó jẹ́ pé láti kékeré ni wọ́n ti máa ń mọ bí wọ́n ṣe máa ń kọ kóòdì ni wọ́n ti máa solve problem. Tẹ́ ẹ bá sì lè solve problem ìṣòro ẹlẹ́ ti bẹ̀ dólówó, tẹ́ ẹ bá sì lè rorí ronú. Ronú jinlẹ̀ pé ìṣòro yìí wà o, ẹ jẹ́ wójútùú sí ọ̀nà báyìí la fi lè sojútùú sí irú ìṣòro báyìí. Bóyá nípa kákọ kóòdì programming language ni, kákọ kóòdì ni, ká build nǹkan ni. Ibẹ̀ àwọn ọmọ Èbó kékèké ń gbà dolówó, ṣùgbọ́n àwọn ọmọ tí a ń bí fraud ni, jìbìtì ni, kọ́mọ ọdún mẹ́tàdínlógún kọ́mọ gé orí èèyàn, kọ́mọ gé orí girlfriend rẹ̀ póun náà fẹ́ ṣoògùn owó. Ṣé ẹ mọ̀ pé Nàìjíríà ti fẹ́ẹ̀lì? Ṣé ẹ mọ̀ pé wùrùhẹ́rẹ́ rẹ̀ ti dé?
0: Ilé
1: àwa ọmọ sọ o, lójoojúmọ́ la mọ̀ sọ, torí pé ẹni tí ò bá fẹ́ kí oyún ó ṣẹ́ kò ní fẹ́ kọ́mọ ó kú o.
0: Lọ́ba wọ́n ń sọ̀rọ̀ ẹlẹ́yìn.
1: Àti pé nítorí pé kò síbòmíì táwa lè lọ, ilé ẹni nílé ẹni, ìlú ẹni nílùú ẹni, bábá ẹni ni bábá ẹni, yeye ẹni ni yeye ẹni, ẹ̀gbọ́n ẹni lẹ̀gbọ́n ẹni, àbúrò ẹni làbúrò ẹni, fómílìkì ẹni fómílìkì ẹni ni o, ọ̀rẹ́ ẹni ọ̀rẹ́ ẹni náà ni o.
0: Ẹni lọ ló mú.
1: Ètèmi kọ́kọ́ rí ní ṣòro fún gbogbo wa ò ju pé gbogbo wa là ń hùwà ìmọ̀tara ẹni nìkan, ìmọ̀tara ẹni nìkan, ìmọ̀tara ẹni nìkan. Lára àwọn ìṣòro tí ń kojú ilẹ̀ Yorùbá òun o, lára àwọn ìṣòro tí ń kojú Nàìjíríà òun o. Àkọ́kọ́ ọbẹ̀ tèmi mọ̀ gẹ́lẹ́ náà ni pé ìwà ìmọ̀tara ẹni nìkan. Selfishness.
0: Àwọn ìjòyè wọ́n ń
1: jí. Selfishness ti ń dààmú Táyé náà ní ń dààmú Kẹ́hìndé. Etí ń dààmú Yorùbá ní ń dààmú Haúsá. Etí ń dààmú Haúsá ní ń dààmú Yíbò. Etí ń dààmú Ọ̀yọ́ ní ń dààmú Ìbàdàn. Àfẹ̀mí nìkan, àfẹ̀mí nìkan. Etí ń dààmú Ìbàdàn ní ń dààmú Saki, ní ń dààmú Ògbómọ̀ṣọ́. Tí ń dààmú Ìjẹ̀bú ní ń dààmú Ìlọrin, dààmú Kwara, dààmú Èkìtì, dààmú Ifẹ̀. Òtáyé náà ní ń dààmú wọn Lọ́sun. Ó ní ń dààmú wọn Lọ́fà, ó ní ń dààmú wọn Nisẹ̀n, dààmú wọn ní Saki, dààmú wọn láwọn ẹyin ìbàràpá méjèèje tó fi dé Gbọ́ọ̀rà, tó fi dé Rúwà, tó fi dé Lanlátẹ̀, tó fi dọ̀yọ̀ Aláàfin, tó fi dé tèdétèdé.
0: Ẹni lọ́ọ́lùmọ̀.
1: Ní ń dààmú wọn Lẹ́kọ̀ọ́. Tí ń dààmú wọn Lẹ́kọ̀ọ́ náà ní ń dààmú wọn Lábújá o. Ìmọ̀tara ẹni nìkan ni o. Ìdílé mi nìkan, èmi nìkan, àfẹ̀mí, àfẹ̀mí, àfẹ̀mí. Àkọ́kọ́ ìṣòro ti gbogbo wa ta àkọ́kọ́ nínú. Abẹ́ẹ̀ gbà pẹ̀lú ohun tí mo ń sọ yìí. Ọ̀rọ̀ mi ò yé yín. Ẹyin ò tí ì gbà.
0: Ilé ọ.
1: Abíṣẹ́ ẹ gbà bẹ́ẹ̀. Ìmọ̀tara ẹni nìkan ni o. Selfishness ni o. Bámú bámú ni mo yó. Èmi ọmọ pébi ń pọmọ ẹnì kọ̀ọ̀kan ìlú rẹ̀ tí gbogbo wa tá ń lù iná ló dá wàhálà yìí lẹ̀ yìí o. Selfishness ni o. Iná làwọn ọmọ kéékèèké ń bá lọ́wọ́ àwa àgbàlagbà. Selfishness ni o. Ìmọ̀tara ẹni ni o. Ìmọ̀tara ẹni nìkan ni o.
0: Ọ̀run mọ́ru. Ẹni lọ.
1: Ọ̀pẹ̀ kẹtẹ̀ yíwá ń dàgbà, inú ọmọ Ádámù wa ń bàjẹ́. Adéyinka, ó tó ti dé Aláwí ìjánu pẹ́ńbọ́ bí awo erin. Ajáàlú Ọ̀yọ́ ti gbó lásán, kásá máa ṣe dáadáa. Ajá ó kọ bí ẹni kìlọ̀ wà. Anibẹ̀mí ọ̀bá rẹranko mọ́ra bá mi èèyàn ni o. Òótọ́ ọ̀rọ̀ koro, ṣùgbọ́n òtítọ́ gangan gẹ́lẹ́ lèmi ó sọ. Ìsúsúsùn ìwà ahuná. Ikú kìí ṣe é hun mọ́lẹ̀ o. Àwọn òwe àwọn àgbàlagbà ni kò ní hun mí.

0: Àrùn ò mòoru mọ́ o, ayé gangan ní mòoru nísìn, Nàìjíríà ní mòoru o, Nàìjíríà ń mòoru lọ́wọ́lọ́wọ́ o, Nàìjíríà ń mòoru lọ́wọ́lọ́wọ́. Ẹyin ajínigbé látùn lọ́sì, agbẹ́niṣẹ́ sọ́sọ́wọ́ látùn lọ́sì. Nípa selfishness ìmọ̀tara ẹni nìkan, ọ̀la òjọ́ tà ń wá káàkiri láì níṣẹ́ lọ́wọ́.
1: Ọ̀run mòoru.
0: Àwọn bàbá wa sì bọ̀, wọ́n ní ìdí iṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́. Ìdí iṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́.
1: Ẹni bòórùn mú.
0: Àwọn bàbá wa láyé ọjọ́, wọ́n tó ló lè nìkan ló bọ ọmọ jẹ́ o. Ọba àmọ́ ṣẹ́ gítà, ọba àmọ́ pọ́n mítà, o lè ń ló bọ ọmọ jẹ́.
1: Ilé ọ.
0: Ṣùgbọ́n níbi ìta wa yìí. Mo sọ lánàá lórí ètò tí mo ṣe. Mo ní wàhálà ìfòró. Fóònù mi ti fẹ́ kú. Pẹ̀lú ìdààmú tí ó sì àti ìyà tí ó dálẹ̀. Wàhálà agbára ẹgbẹ̀ lẹ́gbẹ̀ owó ní ká o. Mo sọ lánàá o, ẹni tó wẹ́jú lẹ̀ rú ń bà o. Wàhálà tí ó sì tí ó dálẹ̀ apá owó kò ní.

Bóyá tó bá di lọ́la, kọ́lọ́n kọ́mọ̀ jẹ́ kẹ́lẹ́mì ó tí gbá. Kọ́lọ́n mọ̀ jẹ́ kẹ́lẹ́mì ó tí gbá. Kọ́lọ́n sì jẹ́ ká rí iná chaàjì fóònù. Ká tún máa ṣẹ̀ṣẹ̀ bẹ́ lọ́hùn ká tó rí iná chaàjì fóònù. Ṣé ẹ mọ̀ pé wàhálà wà? Ká máa bẹ́ lọ́hùn fún ná. Ẹnìkan èèyàn wa kan tá a jọ máa ń sọ̀rọ̀ lórí WhatsApp tó ti lọ sórí èdè Canada. A jọ wà nínú group kan náà ni kó tó travel lọ sí Canada ní bí ọdún méjì sẹ́yìn. Bí ipa ìtọ̀ lẹ́nu ní Nàìjíríà tẹ́lẹ̀. Ó ní nígbà tó ń dé Canada tán, ó ní àwọn prayer point òun sì yàtọ̀. Ìsọwọ́gbàdo òun gan ó yàtọ̀. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tóun ọmọ gbàdúrà sí lórí, tí ọmọ gbàdúrà lé lórí, ìjọba ó ti pèsè rẹ̀ fóun lọ́hùn. Òun á ti channel energy àdúrà òun lọ́sọ̀nà bòmíì. Ó ní sọ̀wọ́ gbàdúrà òun ó yàtọ̀. Torí àwọn nǹkan tóun ọmọ gbàdúrà fún bímí náà sí ń gbàdúrà, kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù. Kí lọ́kàn òun pẹ̀lú kọ́lọ́n jẹ́ òun ìrìnà chaàjì fóònù. Tí ò bá chaàjì rẹ̀ fúnra rẹ̀ ló kú, iná ń bẹ tí èyí lọ nígbà kọ̀ọ̀kan. Àwọn prayer point ti àná, kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù. Kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù. Kọ́lọ́n mọ̀jọ́lé òkú sọ́ọ̀pù wa. Wí aráàsì, ọlọ́pàá wà. Oríṣiríṣi àwọn ètò ààbò ló wà lọ́dọ̀ wọn ń bẹ̀. Mo lọ sọ́dọ̀ arábìnrin kan sí ọ̀ndì 13 kan ló sọ pé wọ́n kó sọ́ọ̀pù òun nínú ọdún yìí ni, àbí ọ̀ndì 13 mọ̀dẹ̀ lọ́ọ̀dọ́ rẹ̀ ni. Nínú January tá a wà yìí, látẹ̀ tó tí ó parí lónìí, January tí ó tán lónìí, ọ̀sán ọdún tán, ó gba owó cooperative 150,000 ní December. Ó sì fi rajà àtẹ sínú sọ́ọ̀pù rẹ̀. Wàhálà January ni wọ́n palẹ̀ gbogbo àtẹmọ́. January ni wọ́n pagbo, wọ́n palẹ̀ gbogbo àtẹmọ́. Wọ́n àṣẹ nǹkan kan báyìí kù. Àtọwọ́ àjọ alájọ tán kó sí lọ́wọ́ tó kó sínú sọ́ọ̀pù, wọ́n palẹ̀ rẹ̀ mọ́.

0: ẹni tó kàn lọ mọ o nǹkan fẹ lórílẹèdè nàìjíríà lọwọlọwọ ebi ń bẹ ní gbòòrò wàhálà wà wàhálà ó wà kọlọ má jẹ kí wàhálà débé mi àti yín o wàhálà ti wà o ọlọrun bá ń gbọ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọlẹ sì pọ nílùú.
1: ó ní kí wọn gbọ àdé òun.
0: n ò fẹ́ sọ tẹ́lẹ̀ n ò fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ẹ jẹ́ mi ò já yín tán ẹ jẹ́ ń já yín tán lè ní. mo ti sọ lọ́jọ́ kan tí mo ní ìyàbá àmọ́ sẹ́ tí mo mọ́ ń ṣe lálaalẹ́ kò sí alẹ́ ọjọ́ kan tí ilé oṣù ní orílẹ̀-èdè nàìjíríà tèmi ẹ ṣe ọ̀kadà tí mi ẹ fi ọ̀kadà ayé ta lọ tí ń fọ ọ̀kadà wà ń tá a jẹ láàárọ̀ àtàlẹ́ lọ tí ń ṣe ọ̀kadà lọ lálẹ́ ń ẹ ṣe lójú ọmọ ṣùgbọ́n wà lẹ́ ń bá ti ta tata pupu mi ń pa báyìí mo sọ ọ̀kadà lọ́nu lọ́wọ́ àlálẹ́ nígbà táwọ̀ ẹ sọ̀lẹ́ tá a sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́ tá a sì fẹ́ jalè. ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa èèyàn mélòó.
1: ẹni lọ́ọ́rùn mọ̀.
0: sáwọn ọ̀lẹ́ yìí tẹ́kùn.

0: operation won se se fun lana ni fun oyin oju to tun wa nu re e ma wo orisirisi bi gbugbe se nre lura won ki ko ma sa yo kan won pa le shop re mo won ti da gbese kan si lorun o tun lo so hospital olorun ba ngbo mo fi olorun ba to ni emi mi mo fi bura se 120,000 be lo ni doctor lohun o gba 70,000 lo ni ka deposit demi no se lo mo fi 2,000 le wala o wa o wala ti wa o awon ole afajo ti won si fe sese awon ni won kun gboro wala ti wa o
1: gbogbari
0: Allah ba ngbo biru awa yi ba fe ma lu jibiti o so yi si baje baje ayo kan la wa ni o ni o ja wo ma lu jibiti o so yi si baje baje
1: won ti ju wo wa roba won soro
0: sugba awon eyan melo na da bi awa awon melo na la ayo kan awon melo na le farada iya Nigeria tori ka ma ba ma ba lo bayi lo je ka tete ma ke lọ́ọ̀kan lọ́ọ̀kan ka máa pariwo tórí àwọn wèrè tán wà lókè wọn fẹ́ wá o wọn fẹ́ràn wa o era o era wọn ò fẹ́ pòpò òdénú o era ò fẹ́ pòpò òdénú o. Ẹ tún wá máa wo àwọn ìṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àsọmọgbè àwọn tí wọ́n mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn gangan ní púpọ̀ ṣòro wọn torí wọn ní bá wọn ṣòro tọ̀ọ̀rọ̀ èyí tí wọ́n fẹ́ gbọ́ ni wọ́n máa sọ sínú òwe tí wọ́n wọn ní bá wọn ṣòro tọ̀ọ̀rọ̀ àwọn ni wọ́n máa wá kọrin máa jó lọ à ń wẹ̀yìn rẹ torí tí wọ́n rí jẹ lọ́wọ́ wọn. Tọ́ Adéyinka fóònù mi ti kú 4%. Ẹ jẹ́ kí n máa wá dágbére wẹ́rẹ́wẹ́rẹ́. Ṣùgbọ́n mo lérò pé a ti di ẹ̀kọ́ kan àbí kejì mú nínú àròyé mi tààrọ̀ yìí.
1: Kò wọ́.
0: Sọ́dànù mo sì lérò pé ẹ̀gbọ́dànù Adéyinka Pẹ́ńbọ bí awo erin aago méjì láti kọjá àṣẹ́jú kan. 11:30 mo ti ní ìdànù dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n aago méjì láti padà kọjá àṣẹ́jú kan. Ọ̀rọ̀ tó bá ti wọ̀ ńlá báyìí ń fẹ́ dànù dúró mọ́. Àròyé ni sẹ́ Bàákà igbe kíké ni sẹ́ Yẹlòkò ẹjọ́ lọ́rọ̀ ńlọ́rùn bẹ́ o. Ọ̀run mòru Nàìjà mòru ilẹ̀ Yorùbá mòru o ẹjẹ́ awójútu sí a ti mà pa níṣòro ẹjẹ́ wá ojútu sí ṣòro wa. Tọ́ Adéyinka ọmọ ọ̀dọ̀ àgbà kásàmàṣẹ dáadáa ajókọ bí ẹni kìlọ̀ wà Adéyinka Pẹ́ńbọ bí awo erin wọ́n máa ń bàtàlíọ̀n ẹyinjú olódùmarè tí ò ṣe é fọ́. Ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán bí mi ò bá rẹ́ranko mo rá bá mi èèyàn ní o. Tọ́ àmọ́ bẹ́ o nítorí ọ̀bẹ ní gbẹ́sú àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nẹ̀ o. Ẹni bá ní ọmọ bọ̀ nìkan là ní dé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀. Adéyàbùn bàbá jẹ̀rọ̀ mọ́ jèlé ẹ̀yin tèmi ǹjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwarí gbóná o. Inú ilé tẹ̀ ti ń gbọ́ mi yìí ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi yìí inú ọkọ̀ tẹ̀ ti ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí ilé yín ọ̀nà yín ò ní gbóná kò ní dojúrú o ìgbésí ayé yín náà ò ní dojúrú ilé ayé yín ò ní gbóná nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù báyìí náà làárọ̀ bàbà mo fà yín lé ọlọ́ọ̀ba lọ́wọ́ mo fi ọlọ́ọ̀ba sọ yín ìsọ ọlọ́ọ̀ba àbò rẹ̀ tó nìpọ̀n tó dájú tó ju ẹ̀wòrin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn ká má gbọ́lá burú síra wa ká má dolódì lẹ́yìn ara wa. Ẹyin tèmi títí dìgbà mi ta tún máa pàdé mi fi ń lẹ̀ sínú ìbànújẹ́ Adéyinka mi ní bá yín nínú ìbànújẹ́ o. Ẹ fèmí náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú fòrò. Nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ o tútù tútù náà làárọ̀ bàbà. Ká tún ríra láyọ̀ ká wá pàdé níre ìpàdé wa ó tún di wọ̀ bí ọjọ́ ọ̀rọ̀. Hehehe.

0: Sengbo bo se nja la la la la. E ma yin kuro nibe ni ikanni Ajisebi Oyo online television and radio. www.ajisebioyoradio.com. E se tengbo ikanni wa o. Ajisebi Oyo la ri, Oyo ni se bi baba eni kokan.
1: Ajisebi Oyo la ri, Oyo ni se bi baba eni kokan.
2: Igan fowo so opo ikan mole. Awon eran won fowo so opo won ma ki. Asi otito ni ora on baba wa ni layo to ni pe karin apo apo karin iye ni iye oyo ati ba ninu ti poro lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori eje afi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi papo owo so wopo gbe ilu oyo ga agbara nbe nibi ipimo so kan I eye pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tí ó bá wá pu ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà ní ti kúrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn ìyẹ̀ ní ìyẹ̀ ni yóò yẹ wá o orí ìyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ nírọ̀ àdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga yóò máa dé bá ìlú ọ̀yọ́ lásìkò wà lókè lókè láàmà wà lọ́jọ́kọ́jọ́ adéyínká ọlọ́ṣùkàn nílẹ̀ ní ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀fẹ̀ tèmi náà ní látàrò ti sùn lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti fàgbé ní tí kò rọ̀ mí rán mi níṣẹ́ àánú àná ni máa lọgun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ńlá dìkú ijó àti wípé ajíṣebí ọ̀yọ́ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: jíṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹni gbọgbọn.
1: Atótó arére pa àkòrí bàbá ọmọ gan náà ọmọ ọyọ aláàfin nílé nílòkó ni àtìlẹyìn odi ẹtẹ tíbẹlẹjẹ wá gbọ mi gbàròyé mi àwọn ọmọ ẹgbẹ oauf ọyọ àtìbà unity world ni wọn rán mi sí yín wọn ni máa lọgun ẹfun yìí pé àìláṣọ ọlọrun pa kó tó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọkànràn tí ọrin ńlẹ ọmọ arísẹgí balẹ kan ikàn ni mo káhùn kásẹgí olóhùn ajábù ìwòrí ònìkan níjọ títí ń dárin ònìkan ṣoṣo gíogí o ìwòrí ònìkan àṣẹ dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọyà àjèjì ọwọ́ kan gbẹrù dórí ìwọ ṣe tiẹ tẹmí ó ṣe tèmi kí kálukú ṣe ń ṣe tiẹ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kóńkó jabilẹ̀ yìí ń fọ ọwọ́ aago òdu ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ òrin èjò ní ṣe kú pa wọn oauf ọyọ́ àtìbà unity forum ní ìmọ̀ràn wípé yín pé àìkọ́ yìí tó wà yìí fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ ẹ̀ jẹ́ ìmọ̀ràn tó sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàtọ̀pọ̀ kó lè ba àwọn òkùsù oauf ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀kùn lúùlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti màmá màmá ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ sí ìlú ọ̀yọ́ ga torí ọ̀yọ́ ni wọ́n ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún yàwó kọ́sì rere nítorí ajé ṣe bí ọ̀yọ́ láàárí wàá ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Ajé ṣe bí ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì.

ẹkùn ọmọ a ní bá wọn sùn a ní dopò jíjì o atọkùnrin àtobìnrin tá ń gbọ mi lọwọ ẹ ní dopò jíjì o a ní sọkún a ní jẹbàjẹ a ní jẹkoro lórí aya lórí ọmọ lórí ẹbí lórí ara lórí bàbá lórí mọmọ lórí ara àdúgbò àtàwọn afẹnifẹre wa pátápátá. Adeyinka Okiki mi ti ń tàn káàkiri àgbáńlá ayé o kó má tàn látàn pa o. Kọ́ má di ògbódé ẹ̀mí pin tẹ̀mí mi ó gùn kí n rẹ̀mí lò ó. Ẹ Ọlọ́run kọ́kàn mi ó balẹ̀ kí n wá rówó fi ṣayé o, òsì òsì ṣayé o. Ẹyin tèmi. Ilé ayé yìí ò mọ̀mọ̀ tọ́ lọ bí ọ̀pá àbọ̀n. Ẹja máa ṣe dáadáa o. Ẹja máa ṣe dáadáa o. Ọ̀hún ká máa ṣe dáadáa torí pé ilé ayé yìí kò tọ́ lọ bí ọ̀pá àbọ̀n. Níjọ́ Sunday tí mo wá tí mo ń sọ̀rọ̀ tí mo ń ṣe ìrántí aláàfin bá a ṣe ìrántí aláàfin ní wọ́n ṣe remembrance prayer fún wọn ní ọjọ́ Saturday ni mo tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọkú. Mo tún sọ̀rọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ ọkú. Mo fi ń sọ lọ́jọ́ náà àwọn tán bá gbọ́ mi ó sọ pé ó sọ bẹ́ẹ̀ lóòótọ́ ní ìsìn pé ìmọ̀ wá sọ eléyìí láti máa dẹ́rù kú bà wá láti máa kíkíní. Ṣùgbọ́n mo fi ń pa wá léṣe lẹ̀ pé ojoojúmọ́ akílá ayé lọ́yẹ kí èèyàn máa ṣe dáadáa o. Kéde pé ìgbà tó bá rọ̀ wá lọ́rùn nìkan lá máa ṣe dáadáa. Ẹ jẹ́ nkọrin yìí. Ìgbà tó bá tẹ́ wa lọ́rùn you are the most high. Bó dẹ̀ tẹ́ wa lọ́rùn you are the most high God. Ìgbà ta bá rí nǹkan jẹ, you are the most high. Bá a tún rí nǹkan jẹ tí màá nú pápákó, you are the most high God. Ìgbà tó bá tínú wa bá ń dùn yìn kìn, Ọlọ́run náà ni ó sì mọ jẹ́ Ọlọ́run lọ o. Ọmọ jẹ́ Ọlọ́run lọ náà ni. Nígbà tí ó bá sì tún ṣe bákan tó sapá kan jà mọ́ náà, Ọlọ́run, you are the most high. Ọ̀hún ọ̀rọ̀ mi ò yé yín, mo ń bọ̀ náà.

Ọlọ́run ọba alára, alára àgbà yìí dá adára tó wú. Ní gbogbo ìgbà tó wú láì ní gba. Go ahead lọ́wọ́ ẹnì kẹ́ni. Ọlọ́run ní dára. Ani tó bá pa wọ́n lẹ́kún nílẹ̀ ẹbì kan, mo ti sọ́rí. A tó pa wọ́n lẹ́rìn nílẹ̀ ẹbò mi, Adéyinka. Ara lọ́lọ́run fi ń dá o. A sì yóò wúlò wọn Ọlọ́run o. Nínú ìdílé Mọ́fì Àfọlábí. Ní ọjọ́ Sunday tí mo wá láàárọ̀, ìgúnkú mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ níbi kan tí mo fi ń sọ̀rọ̀, tí mo fi ń pa wá léṣe, tí mo fi ń gbà.

ẹyin tèmi ọlọjọ ń kájọ ẹdá ń gbàgbé o gbogbo ohun tá a bá ṣe lénìí ni ó di ìtàn lẹyìn wa ọlá o ká mọ ṣe dáadáa gẹgẹ bí ó kọ mí ni o ẹ jẹ kó kọ mí ó mọ yín lẹnu kẹ ẹ mọ mí pè kẹsẹ máa ṣe dáadáa kẹsẹ máa ṣe dáadáa tẹ ẹ bá ti ń pè é yóò sì máa ran yín létí wípé dáadáa náà ló dáa kéèyàn ọmọ ṣe o mo tún máa ń sọ tí n bá ń gba àwọn èèyàn níyànjú tí mò ń gba àwọn nímọ̀ràn tí wọ́n máa pàdúrà pé ọlọ́run jẹ́ kíkú ó kásẹ̀ rí máa lọ́wọ́ mo máa ń sọ pé tanra yín jẹ à ń tanra wá jẹ pẹ̀lú àwọn àdúrà yìí torí èyí tó o bá ń ṣe lọ́jọ́ gangan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ gangan náà ni kó ka mọ́ ọ lọ́wọ́ o bó lè jẹ́ pé bí mo ti ń rọjọ́ yìí náà ní ń ti jọwọ́ àwọ̀ àálẹ̀ ó ṣeé ṣe bẹ́ẹ̀ o yàsìn ó ṣeé ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí mo lè jọwọ́ àwọ̀ àálẹ̀ sọ̀rọ̀ tí mò ń sọ yìí ṣe ni ó ka mọ́ mi lọ́wọ́ ṣé wà burúkú tí mò ń hù ṣe ni ó ka mọ́ mi lọ́wọ́ ṣé wà burúkú tẹ̀ ń hù ṣe ni ó ka mọ́ ẹ̀yin náà lọ́wọ́ o ẹ má máa ṣàdúrà yìí pé kọ́lọ́ ń jẹ́ kíkó kásẹ̀ rí máa lọ ọmọ ẹ máa ṣe iṣẹ́ rí lójoojúmọ́ ní gbogbo àsìkò Adéyinka Mọ́fì Àfọlábí kó lóun ò bá wa ṣe mọ́ o ikú ló yọwọ́ rẹ̀ láwo kó lóun ò bá wa jẹ mọ́ o ikú ló yọwọ́ ẹ̀ láwo kó lóun ò bá wa ṣe mọ́ o ikú ló yọwọ́ rẹ̀ ẹ̀ láàrin wa àgbà oṣù gbọ́dọ̀ o sùndélẹ̀ o ó tún di ibẹ̀ ni bá ń jọ ni Adéyinka ó tún di ibẹ̀ èèyàn bá jọyàn ẹyin tèmi ìpàdé tún dojú àlá ọ̀dàrin náà kò ó tún di ibẹ̀ ni ń jọ ni o ó tún di ìjọ gbẹ̀ǹde.

ti dágbére fún ayé òsì ẹsẹ̀ yìí wípé ó di ìgbà ó ṣe o. Ẹjẹ̀ ń sáré padà kí n lọ hùwà re díẹ̀ sí òsì mọ́ o. Ẹ sáré fún mi ní chance, mo fẹ́ padà, mo fẹ́ lọ ṣiṣẹ́ re díẹ̀ sí, kò sí mọ́ o. Ni mo ṣe máa ń sọ lóòrèkóòrè tí n bá ti láǹfààní. Tẹ́lẹ̀dùà bá fún mi láǹfààní ni mo fi máa ń sọ ní gbogbo ìgbà o. Fi ẹ mọ́ sàdúà yìí mọ́ Ọlọ́run jẹ́ kíkú kásẹ̀ re mọ́ alọ́ àdúà tí ò lè gbà ni o. Àbíkọ́ máa ṣiṣẹ́ re ni o. Máa ṣiṣẹ́ re ni mọ́ sàdúà yìí mọ́ mọ́tanra rẹ jẹ́. Don't deceive yourself. Don't be deceived. Má tanra rẹ jẹ́. Lójoojúmọ́ àkílà ayé láwọn èèyàn ń jáde fún wa nínú ayé yìí o. Ẹni tó kànkàn lọ́mọ ni o, mẹ́wàá ń kan o, nǹkan ṣẹlẹ̀ nínú dúníyàn tá a wà yìí. Adéyinka Ọlásùkànmí kásámàṣe dáadáa. Ajókọ̀ bí ẹni kìlọ̀ wà náà ní ń gbà yín ní.

0: figi lugi ke le ba gbo keke gi e fi rin lurin ke le ba gbo kokorin
1: kodani
0: e bere oro lowo adeyinka ke le ba gbo wule wule jinle ninu ede oro ninu oro ima ninu mo ayin konko bi eni tenina ni mi emi lo mo ba ladeji gajigan togo togo togo togo abogbon nu tun mi to san to san o toru toru emi lokunrin si ba olori alaroye ni la nu ni ma ti ma nwo sunsun osun eyin temi e ma gba lesson ni lowo ku o
1: se opo morogun re fosh
0: e ma gba lesson ni lowo ku
1: idunni
0: wi wa la wa o a lo ni kayin na ni o in deruba yin o mo wa kin ni lo mo wa pa yin la kesi ni o boye ti fe sonu ka le ba mo pe ra yin wa se ti le e pe ra yin pada wa o e paro ke podo fin na yin adeyinga ojo ojo kan la ajo yin o eyin temi ni ba gladness ni Nigeria ni UK ni US ka kiri agba nla aye eyin temi Ivory Coast ati Ghana ojo ojo kan na la jado ayin ojo ojo kan la tun sun ta ni jimo ta wa file saso bora bi aso abegbe nla da ni keyin won ma bebe gbe ni o won ma bebe gbe ni o bi abebe gbe rin ogun won ma bebe gbe yin ni o e dakun e ba wa gbe oku ibode e gba wa gbe oku bode ayin ojo ti gbogbo wa ta pa su na wa da ta da begbe abegbe la da ni keyin
1: emi o mo though I know it's better on the other side and
0: o we loro mi ijinle loro mi o
1: we are pain
0: adeyinka omo niya meta kan meje kan pelokan lelogun kan omo gbongbo niya ni mi emi na tun lo mo oro gbodo niyan omo atobo soro yin re olubu yaju ofo lerun orinu kedere adeyinka imopo ijinle ninu ijinle olorun lo fun wa nimo
1: abe ori keke ja lori
2: o fe ko la
0: ẹyin náà ẹgbẹ̀wò ẹgbẹ̀wò ẹyẹ̀wò ẹyẹ̀wò ẹwọ́wọ́ ẹwọ́wọ́ ẹyẹ̀wáwò ẹwọ́wọ́ ẹgbẹ̀wáwò ẹgbẹ̀wá sórí òsùn ẹyẹ̀wáwò sáàrin ara wa gbangba gbangba lẹ́rìí pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó dákọ́ ni mo jìyà títí n tó jẹ èèyàn ẹyin tèmi mọ́jọ pọ́tọ́rì ìtọ̀yà lọ́jọ́ sí wọ́n tó jẹ́ ń kẹrù mi dáàfin o ẹyin náà ẹyẹ̀wáwò sáàrin ara wa ẹrìí pé ọwọ́ ní dáná orí mo gún tó fo dídí ẹni fọ́rí mu tó tó fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn díẹ̀ síbẹ̀ aṣọ tí ń baláró lẹ́rù àti kì í bọ́ mi sínú tèmi déyìn ká ọyìn béèyàn wù wá bú ẹyin bọ́mọ kékeré sojú pín ní sí ẹkún bágbàlagbà sì pé ìpéjú o rẹ̀ bí kó gbé èèyàn mi bọ́ bá rojú ẹbí ẹbí lè mi déyìn ká ọ dá o ọyìn ni mo fi máa ń sọ pé àyè wí bẹ́ẹ̀ kákú bẹ́ẹ̀.

0: láyé tè mi kí la wá se láyé o kí lọ lọ́run dá wa sáyé fún ná ìbéèrè rẹ o fún gbogbo ẹ̀yin tẹ lárò jinlẹ̀ kí la wá se láyé
1: ó ní àjà yìí ayẹ
0: kí la wá se láyé mọ́ fi àfọlábí ló kú níjẹta oníjẹta yìí lọ́jọ́ sunday ni wọ́n announce rẹ̀ wọ́n lọ́kàn yọ ṣubú nínú ilé rẹ̀ lórí táìsí rẹ̀ nínú ilé rẹ̀ ni o ó yọ ṣubú ni o kò lóhun ò bá wa ṣe mọ́ o ó yọ ṣubú ni o yíyọ ló yọ gẹ̀ẹ́rẹ́ yíyọ nílẹ̀ yọ gẹ̀ẹ́rẹ́ ilẹ̀ inú ilé rẹ̀ tí ó ṣàṣẹ̀ mọ́ kọjá ń bẹ̀ ló yọ gẹ̀ẹ́rẹ́ ló sì gbá bẹ́ẹ̀ ló ṣe bẹ́ẹ̀ ló rọrùn alákejì ẹyin tèmi àìsùn nínú ilé ẹni àfọrùn rọ owó òfúùtù fẹ́ tẹ̀ ni o.

na ẹyin èèyàn mi yìí kí lẹ gbójúlé gan mo ń bi yín o I am asking you mo ń bi yín léèrè mo ń bi yín o kí lẹ gbójúlé gan-an tẹ fi wá ń se bí ayé bí àwa lọ tẹ sọ ayé dà wá lọ kí lẹ gbójúlé tẹ

ẹyin tèmi ẹ jẹ́ ń ja yín tán o tá a bá lọ tá a da gbogbo àwọn nǹkan ní wa lẹ̀ tán ẹlòmíì ò fọmọ ayé lọ kódà ẹlòmíì ò ní fọmọ lẹ̀ kò ní rọmọ fi ilẹ̀ sáyé lọ. Ẹ mọ̀ wá gbọ́ àwọn àlérí òsì àwọn àlérí tán ní múṣẹ ojú ayé ẹni tó kú gan ṣe rántí rẹ ṣe ṣe dáadáa sọdọ rẹ ẹ máa gbọ adéhe kú kádẹyìn ẹnu ń ṣe bí ìyá fún ọ wọn ń parọ ni o ń ṣe bí ìyá ò lè jọ ìyá o ń ṣe bàbá fún ọ ń ṣe bí bàbá ò lè.

0: wọ́n sùn kún wọ́n pariwo a ò fẹ́ ó lọ àfẹ́ ó lọ àfẹ́ ó lọ àtẹni tó nífẹ̀ẹ́ mọ́fì àfọlábí dénú àtẹni tí ò nífẹ̀ẹ́ rẹ̀ dénú wọn ò fẹ́ ó lọ o. Ṣùgbọ́n mò ń já yín tán ẹ̀yin tèmi.
1: Ìwọ́ Tùbà Kẹ́lọ̀.
0: Ń ṣe bí ìyá ò lè dàbí ìyá o. Gbogbo àwọn ọmọ àti ìyàwó tó fi ilẹ̀ ń ṣe bí bàbá ò lè dàbí bàbá. Adé ikú ká dẹyin ẹnu.
1: Àfi bí ìwúra lọ́kàn àti bí ètò.
0: Mo yin yín nímú, ṣé kò sẹ́ni tó jẹ́ mọ̀lẹ́bí tiyín gan, fọ́mílì kiyín gan níbẹ̀ ń tó jẹ́ pé ó ti jáláìsí tó sì ní fámílì àbọ̀ ọmọ àbíyàwó ńlẹ̀. Ǹjẹ́ wo gan lẹ̀yìn gan tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí láti kàn sí wọn gbẹ̀yìn. A mọ̀ gbọ́ tèmi tó mi rù lẹ́rù ẹ má di ìkan. Ẹ mọ̀ gbà lẹ́sìn ni lọ́wọ́ kú o. Ǹjẹ́ wo lẹ ti sálámọ̀ láti bèrè èèyàn yín tó ti lọ́hun tó kó fámílì ilẹ̀ àwọn fámílì kí rẹ̀ ìjọ wo lẹ ti sálámọ̀ lẹ ti bèrè wọn lẹ ti yẹ̀ wọ́n wò ìjọ wo lẹ ti fi nǹkan ránṣẹ́ sí wọn ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí gangan. I am talking to you o. Àwọn àgbà tó wá bọ̀ wọ́n ní ìpé àápé sòkú bàbá dáríjọ bẹ́ẹ̀ ta ṣètọ́jú aláìsàn ó ṣeéṣe káláìsàn ọmọ mọ̀rọ̀ ọ̀run

0: pàdé.
1: Kọjú jìnà lásán ni o. Kọjú jìnà, kọdún jìnà lásán ni. Kò sẹ́ni tí ó jù síbí wà láì. Àwa ni a lọ kan níjọ́ mi tí ń bá sì rántí ikú tí ń bá rò ó ìwà wà mú dì. Ìwà wà mú dì. Ikú tí máa ń tí máa ń wólé oyin tí ń wólé adùn. Ìjọ́ ọjọ́ kan one day ọjọ́ kan náà ni ó jẹ́ ọjọ́ kan. Ẹ máa gba lẹ́sìn ẹyin tèmi lọ́wọ́ ọ̀kú.
2: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo laari Oyo Oyo se biba bẹni kọ̀ọ̀kan.
3: Ó ṣe ọ̀pọ̀ àwọn orogun rẹ̀.

0: ọba ẹ̀kí ni wọ́n ń kè mọ̀ lọ́nà ẹ̀sìn a máa kan ti ẹ̀ lórí eré o.
1: Ẹ ti bẹ́ lọ́kàn aya rẹ̀, àfi bí ìwúrà.
2: Mo rà lọ́kàn àfi bí egbè
3: tó. Do I know it better on the other side?
0: Níbi ọ̀sẹ̀ kan àbí méjì sẹ́yìn ní àdúgbò wa lọ́yọ̀ọ́ ń bí, níbi òpópónà márosẹ̀ Ọ̀yọ́ sí Ìbàdàn sọ́gbọ́mọ̀sọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ lọ́nà ibi táwọn tírélà ń gbà. Mazda 18 passenger tó kó èèyàn bámú bámú wọ́n kọjá lọ tírélà ń bọ̀ ọ̀nà ọ̀dá láìlà ìlànlá Muhammadu Rasulillahi sallallahu alaihi wasallam. Bí tírélà ṣe wónu ló wó lu 18 passenger yìí mọ́lẹ̀. Bóyá tún gbọ́ ọmọ kékeré lọ́wọ́ bóyá àwọn kan gbéra àwọn lẹ́sẹ̀ kó sí orò ẹni kan báyìí ṣoṣo tó yè nínú wọn. Alẹ́ sin a máa kó tiẹ̀ lórí aré.
1: Ṣé nígbà sá ojú ojú a ò pàdé?
0: Bóyá tó tèmi gan ṣe kan ilé tí mo ń ṣe yìí ta ló mọ̀ ta ló lè sọ bóyá èyí tẹ̀yìn náà ó gbọ́ kan ẹnu kọ́lọ̀ mọ̀jà fi eléyìí ṣàṣe mọ́ ṣùgbọ́n kìí ṣe pé kìí ṣe ṣàdúà. Níjọ́ tó bá yá báyìí kò sí nǹkan kan tá a lè fi dira wa mọ́lẹ̀ tá a fi ní lọ. Tásìkò bá ti tó ẹ mọ̀ gbọ́ ọmọ ènìyàn lọ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé rẹ̀ lẹ̀.
1: Ọ̀dà ni ìbí tún ní àjà yìí aya ìgódà lò.
0: Bọ́lọ̀ ń bá ṣe fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn. Bí Elédùá bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn a lè wà ní àyín tí ní ọgọ́rùn-ún ọdún tókè ó tún máa wà gbáingbáin tókè ó tún máa jẹ́ gbáingbáin tòkè tòkè gbáingbáin tó bá wo Elédùá bẹ́ẹ̀. Ṣùgbọ́n àní ju síbí o ni mo fẹ́ jẹ́ kó yé yín ẹ mọ̀ wá ṣe dáadáa torí pé ẹ ti mọ̀ pé a lè ju sí àyìn ayé.
1: Ó ṣe ọ̀pọ̀ mo rogun rèé fọṣọ mo délé mi ò rí gbìdùn ni.
0: Kéṣe púpọ̀ èèyàn ló fẹ́ràn ètò mi. Kéṣe púpọ̀ èèyàn ni mo ń rí làákà ìmú ń bẹ̀ torí mi ò ní fi ẹ̀kọ́ taná fún yín ǹsì ní fi tọ́rọ́ dí kọ́ bọ̀ lójú fún yín bó bá ṣe rí lá.

0: olùfẹ́
1: ẹjẹ́ ìwọ̀n ajá yín tán fúlì yányán fáínálì ìwọ́ tó máa ní bí ò sí mi ọ̀rẹ́ ò lè jẹ́ bí ò sí mi ọ̀rẹ́ mi ò lè mú ebi ni mo ń gbọ́ bùkátà fúmílìkì wa bí ò sí mi àwọn fámílìkì mi ó sì dààmú ó wàhálà yàsin ogun ń gbọ́ wà láì jésù kristo olúwa wa ń gbọ́ mo já yín tán o wọ́n lè ṣe wàhálà kan dààmú díẹ̀ o wọ́n survive o they will survive without you o mo ń já ẹ tán nìyẹn o bí wọn ò pé èèyàn kan wá ràn lọ́wọ́ dọ́dọ̀ rẹ bó o bá rí ràn lọ́wọ́ tó sì jẹ́ kó gbọ́ mi ó kẹ́mi lé ọ wà láì bó o bá rí ràn lọ́wọ́ yóò survive o yóò survive o tó o bá ràn lọ́wọ́ ọlọ́run lo ẹ ń sábà bí ni ó lo ẹ ní sábà bí láti alleviate ìṣòro tó níyẹn ni o bí o bá fi ara rẹ lẹ̀ kí elédùn ò rí ọ lò yàsín ọlọ́run ó lo àwọn ẹlòmíì o ògún gbọ́ jésù kristi olúwa wa ń gbọ́ yóò lo ẹlòmíì ààyè rẹ̀ ó le kó ṣòfò díẹ̀ ọlọ́run ó padà di o yóò di o ni tó o bá ní ní kápá báwọn èèyàn bá bá ràn lọ́wọ́ dọ́dọ̀ rẹ ṣé o ẹlòmíì ó ti lọ fi read receipt rẹ lórí whatsapp ó ti lọ hide rẹ yóò ti ka mẹ́sẹ̀gì yín láti bí ìjẹ́ ẹ̀ẹ́dógún ẹ mọ̀ ọ́ pé kéètì rí.
2: sọ́rọ̀ ni gbogbo wa jẹ́
3: bẹ́ẹ̀ ni
2: a ti kó ẹ má gbàgbé.
1: wọ́n máa survive o they will survive they are gonna survive without you with or without you they are still going to survive.
2: ẹbí dùn ní odi péré
3: a ń pàdé
2: odò tí wà láwọ̀ dá.
1: pé family mi ni ìyàwó mi ni ọmọ mi ni wọ́n survive o. ìyàwó rẹ gan ó lọkọ mi bí ò fẹ lọkọ mi gan àwọn èèyàn gbà lámọràn pé ó ti tó o lọkọ mi o wọn ò nàkú tẹ ìyàwó yín o wọn ò nàkú tẹ ìyàwó yín ọkọ yín ó sì fẹ ìyàwó mi èmi ò ní tan ẹkú kú mọ pé ní tan yín I will never deceive you wọn ò nàkú tẹ rẹ dáadáa tí wọn ò nàkú tẹ ìyàwó yín ọkọ yín ló fẹ ìyàwó mi o ewé ń bẹ lára aṣu ni là ń bọwọ kankan o.
3: pàdé
2: gbogbo ẹbí gbogbo ìjọ ọlọrun ẹyin ọrẹ.
1: ìyàwó murphy afọlábí kì í sọ̀rọ̀ àsangbánu kì í sọ̀rọ̀ àsọrégé pẹ́ẹ̀pẹ́ yóò ti láwọn tí wọ́n ti máa ti yíjú pé ayé wa gbà mí báyìí.

0: ẹni tí ò kówó jẹ.
1: Tí ò kówó jẹ ẹni tí ò kówó jẹ nínú wa. Híhù àbàjẹ́ mi níbò mi. Mo níbi ètò mi tí mo ṣe lọ pé ìgbẹ̀yìn lójú. Mo ń sọ mo ní ìwọ kan àwọn mi phone engineer ni. Orí ni ọmọ fọ́ kíní ẹ̀dọ̀ ni ó ní ń dùn látàrí kó lè ba ààrẹ jẹ kó lè rí owó ń bẹ̀. Àwọn owó yìí náà làwa ń tò mọ́ra wọn tá tò jọ tá kò lọ Mecca Saudi Alhaji kẹyìn Mecca mẹ́nu iná là kò lọ Jerusalem. Irú owó yìí náà látùjọ tá là ń wọ gbófá owó jìbìtì owó yahoo yahoo plus akó gbogbo ẹjọ ató gbogbo ẹjọ iná là fi lọ Mecca lọ Umura lọ Saudi lọ Jerusalem jp yìí náà ni jp yìí náà ni. Too religious but ungodly. Àwọn ìlú èbó tó dá ó kọ lásán nílù ti ọ̀nà o. Ọpọlọ àti ròrí tí wọ́n ni pé báwo ṣe tún lu àwọn ṣe ní jẹ́ kí ìlú wọn ó dá. Òpópó Mecca ó má roro. Òpópó Amẹ́ríkà ó má roro. Òpópó Jerusalem ó má roro. Òpópó Russia ó má roro. Òpópó Bangladesh tẹ́ ti ń gbọ́ mi lọ́la àárọ̀ yìí ó má roro. Òpópó United Kingdom má roro. Òpópó United States má roro. Òpópó Ivory Coast, Ghana, Gambia, gbogbo country mi yòókù tán dá tẹ́ mọ́ ń sá lọ ó má roro. Singapore òpópó ibẹ̀ ẹ má roro. Àwọn ọmọ ìlú ibẹ̀ ni wọ́n pàmọ̀pọ̀ ni wọ́n sì rọ̀rí wọn bí wọ́n ṣe fẹ́ tún ṣe. Sọ̀rọ̀ mi ń yé yín ṣé mò ń já yín tán ṣe ń píìkì rẹ̀. Ṣùgbọ́n tá a bá máa ń rántí pé gbogbo ohun tá a bá ṣe lé ní yóò dìtàn lẹ́yìn wá ọ̀la a mọ̀ ṣe dáadáa tá a tún rántí pé bá a bá ṣe gbogbo ohun tá a bá ṣe láyé àyín á give account á jábọ̀ rẹ̀ a mọ̀ ṣe dáadáa. Ẹ mọ́ gbàgbé ókọ mi o Adéyinka Ọlásùnkàn mi kásá máa ṣe dáadáa. Kí ni mo pè é? Adéyinka Ọlásùnkàn mi kásá máa ṣe dáadáa. Ajókọ bí ẹni kìlọ̀ wà pẹ́ńbọ́ bí awo irin ajá àlú Ọ̀yọ́ ti gbó lásán. Nítorí ìbémi ọ̀rẹ́ ẹranko mo rábà mi èèyàn ni o wọn èdèdè rán mi ń sẹ́ o wọn èé ṣètò lójoojúmọ́ lóòrèkóòrè. Ẹ̀kọ́ kan tí èmi sì bá wá ànábì Adéyinka tí èmi sì ọ̀rọ̀ yìí bá wá náà lẹ máa ń rí mi o ní àwọn ètò wa ni ò sí sàṣàdànù níbẹ̀ gbogbo àwọn tẹ́ máa ń gbọ́ tá a fi sí tí máa ń repeat ara rẹ̀ èmi sí ni èmi kọ́ o yàásín bẹ́ẹ̀ bá tún ní ìjókòó kí n tún wá mọ̀ tó jọ mo lè má rí tó jọ bẹ́ẹ̀ mọ́ èmi sí ni èmi kọ́ o.
2: Gbogbo ìjọ Ọlọ́run ẹ̀yin ọ̀rẹ́ àtojúlùmọ̀ á kó àtẹ̀mọ́ra o.
3: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo laarin Oyo ni se biba beni kokan.
1: Se n gbo bo se n ja lalalala e ma yin kuro nibe ni ikanni Ajise Bi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣe bí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ajíṣe bí Ọ̀yọ́ online television and radio. We wanna take this time out to appreciate.

0: Joy on the microphone.
1: Tọ́, ẹ̀yin tèmi, wọ́n ní èédùn ó pọ̀. Pé sókí báyìí náà ni wọ́n pè lọ́bẹ̀ oge. Oníyàn ẹ̀ ṣe o, ọlọ́bẹ̀ ẹ̀ ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa gbọ́ ọ. Tẹ́ ẹ fòye dissect rẹ̀, tẹ́ ẹ digest rẹ̀. A kí ẹ̀yin náà o, ẹ ṣe o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin alátìlẹ́yìn kan nìyí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń fowó ràn wá lọ́wọ́. A tún ń jóyè yín o, pé nínú oṣù yìí gangan, on the 24 oṣù yìí. Inú ìkànnì ajíṣe bí ọyọ ló pé ọdún mẹta tí a dá ìkànnì yìí lẹ ló pé ọdún mẹta on the 24 oṣù ṣùgbọn on the 24 oṣù tí ń bọ lábẹ́ ẹsẹ ayẹyẹ rẹ nínú gbọ̀ngàn federal school of surveying ní ìlú ọyọ a sì tún fẹ́ ṣe ìkówójọ oní mílíọnù tó pọ tá a fẹ́ fi dá ìkànnì yìí lẹ tí ó di kinní kan point kinní kan fm agbára wa ò ká ṣùgbọ́n àwa náà ni a fènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pé ohun gbogbo la ní owó ń kéré. Pẹ̀lú ẹ̀yin tá a ní ẹ̀yin ọmọ ogun yìí ẹ̀yin bàbá ẹ̀yin mọ̀mọ́ mọ̀mọ́ yìí kò sí iye tó wá kéré o láti dá sí àsùnwọ̀n yìí bóyá kí n pe àkáǹtì nọ́mbà ajíṣe bí ọ̀yọ́ rédíò tá a open pẹ̀lú gt bank ó lè wà nínú àwọn tí wọ́n ń gbọ́ wa lọ́wọ́ táwọn náà fẹ́ẹ́ ṣèkún lọ́wọ́ pẹ̀lú àwọn nǹkan tá a kó jọ yìí wò ń bọ̀ ná.
2: Máyín kúrò ọ̀rẹ́ mi má gbé kúrò lájíṣe bí ọyọ́ online radio.
3: You are currently listening to Ajise Bioyo online radio. Ajise Bioyo laarin Oyo Oyo se biba Benin kankan.
4: Ajise Bioyo laarin Oyo Oyo se biba Benin kankan.

0: Iwọ to ba fe pe mi o fe ba mi soro o fe gba mi ni gbolohun ayin o fe lu wa logo enu iwo na fe da si program third anniversary wa lona kan abona keji sugbe mi gangan lo fe pe adeyin ka pe nbo bi arin aja lo oyo awon ni o fe ka bo bere amaran lowo awon eyan boyo ni oro kan tin je olokan e pe mi o ko si nkan ta le pe mi fun e pe nlo se pe nloru orun si jara ba mi sugba tin ba ji attend si yan mo e pa phone mi ni gbogbo gba 0706887 4274 0706887 4274 personal number mi nu o na lo jaga raga sodo mi lori WhatsApp be pe yo lo be text message ni WhatsApp yo lo 24/7 a ma wa online won bi si ani happy seni 24/7 a ma wa online 0706887 4274 tabi studio line wa 090-33-18-5310 090-33-18-5310 090-33-18-5310 tabi personal number mi gangan 0706887 4274 ahoy sugbon emi na ni secretary emi na ni manager emi na ni producer emi na ni operator emi na ni ni gbogbo e odo mi na ni o si nja si lowo bayi ta ba pada ti wa well established amani division of labor sugbon do mi at 090-33-18-5310 at 0706887 4274 odo mi na ni mejeji ja si ko ye yin anyo anyo oh yeah bi mo se mo se na re ta yen bi so pe ngba bi kankan serious
1: emi no
2: aji se bi oyo online television and radio
0: eyin temi ojo mi lo la lo laye ta n we wo rin
2: photo man abroad thank you so
0: e temi ara yin lorun sugbon e ma han yan le mo nigba te ba nse
2: so much
0: e ma han yan le mo nigba te ba nse o iwon tun won si iwon tun won si nitori pe iwon ni nkan dun mo iwon tun won si
2: aji se bi oyo ti goke agba o
0: te ba ra won ta ni lo ran lowo eran won lowo o iwon tun won si ẹ̀yẹ mọ̀ jẹ́ kí tèèyàn kọ́ bàjẹ́ látọwọ́ yín ìwọ̀n tó wọ̀n sí. Ẹ mọ̀ jẹ́ kí èmi èèyàn kọ́ bọ́ látọwọ́ yín o ìwọ̀n tó wọ̀n sí.
2: We started from the bottom with nothing pẹ̀lú àìjẹ́ nkankan ọjọ́ rírí jẹ́ òkè tí ọjọ́ òkè tí ó dẹ̀rú nǹkan jẹ́ náà ó pọ̀ gan èmi lábẹ́ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pọ́n gbogbo ni mo ní àwọn èèyàn dúró.
0: Kí ni èrè fún ẹni tó jèrè gbogbo ayé tó pàdánù ọ̀run tó tún sọ ẹ̀mí rẹ̀ nù tó wá pàdánù ọ̀run? Ìwọ̀n tún wọ̀n sí.
2: Ẹni bí ẹni lọmọdé ń ka o.
0: Nítorí pé ìwọ̀n ni nǹkan dùn mọ́ o, ìwọ̀n tún wọ̀n sí. Adéyinka.
2: Ṣé bí ọyọ́ ti gòkè àgbà o, àdùsù wa lé téńté o.
0: Ilé ayé yìí kìí ṣàwà lọ o, ìwọ̀n tún wọ̀n sí. Àfọ́bà fi sílẹ̀ ńláyé, ìwọ̀n tún wọ̀n sí o. Ẹni tá a jọ jí láàárọ̀ yìí, ó lè má bá wa sùn mọ́ lálẹ́ o. Tọ́yẹ pé yóò ti gboko obò mi lọ, ìwọ̀n tún wọ̀n sí.
2: Pápẹ́ létí omi, bí ààrẹ ńlá ṣe bẹ̀rẹ̀ ní 2020 for the past 3 years, 30 mil títì. Káàkiri àgbáyé náà ti máa yí ṣe bí ọ̀yọ́, ọdún mẹ́ta lápẹ́yẹ, we ain't ever gonna stop.
0: Alágẹ̀mọ tí ń ṣe jẹ́jẹ́, ikú mọ̀ ń pa wọ̀n, ìwọ̀n tún wọ̀n sí.
2: Wọ́n lè fún wa lówó, náà fún wa.
0: Abèlè ń tà sí ọ̀pọ̀ lọ, tí ń jẹra rẹ̀ mọ́lẹ̀ káàkiri ẹyin tèmi. Ìwọ̀n tún wọ̀n sí.
2: Èjì bí èjì la gbà ń ta yo, ẹ̀ta ń tagbá ẹ̀rín wọ̀rọ̀kọ̀ o, ọjọ́ ṣe bí ọ̀yọ́.
0: Tẹ́ẹ̀mí ara rẹ lọ́rùn ṣùgbọ́n má fi tiẹ̀ dí tọmọ ẹni kejì lọ́wọ́ o, ìwọ̀n tún wọ̀n sí. Mọ jàǹbá mọ náà mọ lùyàn ní jìbìtì mọ pààyàn lẹ́kúnjayé o. Ẹyin tèmi, ìwọ̀n tún wọ̀n sí. Òmùgbòmùgbò abọ́ tí ń múlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣú, ìwọ̀n tún wọ̀n sí. Àní kí làǹfààní àtèrè ẹni tó jèrè gbogbo ayé tó ṣẹ̀mí ẹ̀nù tó tún wá pàdánù ọ̀run? Ẹyin tèmi, ìwọ̀n tún wọ̀n sí o. Ẹ máa ṣe dáadáa o, ká ṣáà máa ṣe dáadáa. Ààyìn, ìwọ̀n tún wọ̀n sí. ama be o nitori obe ni besu ha telese abena o gbogbo eni to ba ni kawo omo bo nla ni de ba nle nitori baba ku dede kojo kan ri orun aro wo ade fun baba jero omo jele eyin temi nje kin laye igbin se ero wo laye igbin se o ile oluwari gbona o ile te tin gbo mi wo mi ede te tin gbo mi ibi se te tin gbo mi ile yin ona yin ode yin igbesi aye yin o ni gbona ko ni dojuru nitori pe tuturu tu bayi la aro de tuturu na la aro baba mo fa yin le olodun ba lowo mo fi olodun ba so yin o iso olodun ba abo re to nipa to ju eworin lo kojo ma wa lori emi pelu duke emi pelu eyin eyin pelu awon awon pelu awa titi ti gba mi ta tun ma pade adeyin ka pe nbo bi awerin mi fi le sinu ba nu je o eyin temi ni Bangladesh la America ni United States ni United Kingdom ni Ghana ni Gambia ni Libya ni Ivory Coast ni Egypt kaakiri agbanla aye ayin mi fi le sinu ba nu je in ni pa ninu ba nu je o adeyin ka pe nbo bi awerin e fi emi ti kara mi na sinu ba nu je e ni be mi na ninu ba nu je o ka tun rira layo ka pade nere ka ma do lodi leyin ara wa e ma gbagbe pe ele se kun lowo fun wa ele se ran lowo fun ikanni yi ko si iye to kere o lati bi dasi e dakun e seun adupe o tori pe am ni gbagbo pe eyin o se atileyin e se ran wa lowo oni 24 osu yi nla padun meta sumo 24 osu ti nbo la ve celebrate re ko ye yin ayin this is the guy means that ma pade ipade wa nko mo lodi wo bi ojoro
3: IGCB Online Television and Radio. We want to take this time out to appreciate all of our supporters, both home and abroad. Thank you.

ẹnìkan bí mi ó lẹni tí ò bá wá lọmọ láyé tí ò bímọ láyé bó wá nírú wọn náà wọn sì lè máa gbáyé lọ kárin ké se bí ìdodo ẹfọn àǹfààní wà ààyè wà fún ẹni tí ò bímọ náà láti máa gbáyé lọ.

0: ẹ mọ bínú sí mi ẹyin tèmi o
1: ọnà ọfún lọnà ọrún ni o
0: ẹ dákun tọrẹ ọlọrun ẹ mọ bínú. Kọ́ ìtọ́ máa mi kan ni mo sáré lọ dá lòun mò ń bọ̀ ná. Ṣé ẹ gbàgbé àkòrí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀? Mo ní àwọn ọ̀nà tí ẹ̀ lè gbà fi máa gbé ayé lọ kan ní kése bí ìdodo ẹ̀fọn. Ṣé ẹ sì gbàgbé pé mo ti yànnà náà ti èyí tó jẹ́ ti èyí tó rọ̀ mọ́dílé tí bàbá bá kú tọ́ mọ́ ń bẹ̀ láyé ilẹ̀ mi fi gùn ilẹ̀ mi fi tọ́jọ́. Ikọ́ ń bẹ̀ nù o. Mo ní bíi méjì bíi mẹ́ta ló pín sí. Ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ọbẹ̀ náà ni kí bàbá pàṣẹ kọ́ mo sì mọ̀ pé ilé ayé tóun náà bá tún lọ tóun náà tún bímọ òun náà tún fi ibi tó lò ìlú tó lò dé ọmọ rẹ̀ ó tún kọ̀ sí ní ibẹ̀ láti bẹ̀rù. Wọ́n á sọ pé àwọn tí wọn ò bímọ ń kọ́ bàbá tí wọn ò bímọ ń kọ́ àwọn tí wọn ò láyé ń kọ́ sáwọn náà ò lè gbáyé lọ kán ní kése bí ìdodo ẹ̀fọn. Mo ní ayé ń bẹ àǹfààní rẹ wà mò ń bọ òun náà ni mo fẹ gbẹnulé.

ọjọ́ ọlẹ́ kó sùn náà ọ̀fẹ́ gẹ̀ẹ́gẹ́ iwájú la ó máa.

tọ́ ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ náà ni n tá a bá ṣe fún àwọn èèyàn tá a ṣe fún àwọn èèyàn àwọn náà ni wọ́n máa wá sọ látẹnu dẹnu ló kọ ọ̀tún ní fi parẹ́ láíláí fà bàbà yóò wọn sọ wọ́n máa sọ̀rọ̀ wa lẹ́nu bí ipa wà ńbẹ̀ wọ́n ní lámàyín tí ó bá jẹ pé ẹnìkan tí mo ń bá èèyàn gan ẹgbin dànù ni a mọ̀ gbọ́ tá a bá jẹ pé lámàyín ń bẹ ni mo jẹ́rìí rẹ̀ kúrò ẹ̀gbin tó tabà mí yìí ò bá ti lè tabà mí láíláí tó bá ṣe pé tàmọ̀dù ń bẹ ni irú tó ṣe mí yìí ò mọ̀ ní ṣe mí nígbà ayé lámọ̀yín àti tàmẹ̀dù báyìí báyìí báyìí ni wọ́n máa ń ṣe fún wa ṣe ẹ gbàgbé òwe kan tí mo máa ń gbà pé bó ṣe wù ká pẹ́ láyé tó ogún mẹ́ta péré nìpín wa o nígbà àbájẹ nígbà àbámu pẹ̀lú àwọn orin oníláadá tá a bá ṣe fáwọn èèyàn lórí bá àkọlé irinwó bá àárín ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ aṣọ bá ara mílíọ̀nù ọkọ̀ ẹni Hausa ń kínsàn ló ń kù ní olo gbogbo ẹ̀ bá a bá lọ tán o kódà tí dórí aṣọ tí wọ́n máa ṣe wá tọ́ bá ilé jí aṣọ tó bá wọ́n jù wọ́n sì wá wú òkú olúwa rẹ̀ lóru wọn bọ àbí bí ìbá aṣọ pàtí ṣùgbọ́n orí oníláadá tá a bá ṣe gangan ó náà làṣẹ sílẹ̀ tí ó jẹ́ àbọ̀ wá bá nínú àdí ó ti jẹ́ kí wọ́n lè máa rántí wa lọ́jọ́ gbogbo àìmọye àwọn èèyàn tí wọ́n ti kú táwọn èèyàn ti gbàgbé wọn tí wọ́n rántí wọn mọ́ láíláí fà àbàdà nígbà jẹ́ pé wọ́n tàn wọn ní ìtàn ni wọn ò ṣe pẹ́ tán ni mo fi máa ń sọ pé àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn irú wọn ni wọ́n

ẹyin tèmi àwọn tí wọn ń tàn láì ní ìtàn irú wọn ni wọn ì pẹ tán ṣùgbọn àwọn tí wọn ń tàn tí wọn ní ìtàn tí ìtàn rere wà tí wọn fi yùn lọlẹ bámbàbá wọn náà tún ṣe máa ń pòwé wọn ò ní ọba tó jẹ tìlú kan gógógógó ìtàn ọmọ ní ìgbàgbé irúfẹ wọn èyí tó jẹ tìlú dùn mùkẹmùkẹ tó dùn yùngbà yùngbà tára di àwọn èèyàn mùkẹmùkẹ hàn àwọn èèyàn ò ní gbàgbé irúfẹ wọn kíni ò jẹ kí wọn gbàgbé murtala muhammadu nígbà ayé rẹ tó fi jẹ ààrẹ abàṣẹ wà láyé ológun àwọ bá àwọ sí láyé ńgbà náà àbá ṣùgbọn ìtàn rẹ wà nílẹ tá a tún bá a tún rí àwòrán rẹ nínú múrí kan ọmọ gbọ murtala muhammadu tí àwọn olórin gan tán fi kọrin kì í ó dé nú gbó mo bèrè kí n ló ṣe gbó wọn lólu gbó ló fa ayé sílẹ o láìla ìlàlá o murtala muhammadu a ò rí mọ mo dénú ọdàn mo bèrè kí n ló sọdàn tọdàn mi títí wọn ní murtala muhammadu a ò rí mọ báàsì ẹgbọnjú bá kíní nígbà á bá orin yìí dín lẹ mítún ò sí ní gbàgbé mi àti ẹ náà nù o mo ṣe ní ká máa ṣe dáadáa gẹ́gẹ́ bí ó kọ mi adéyìnká ọlásùnkànmí kásá máa ṣe dáadáa ajó kọ bí ẹni kìlọ̀ wà èmi ṣe ń fowó kọ tèmi kìlọ̀ wà.

Artist Michael Awosola ń jẹlò láti ìlú Abuja. Ara àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, irú wọn ni wọ́n yìí pẹ́ tán. Ṣùgbọ́n àwọn tí wọ́n máa live forever. Ayin làwọn tí wọ́n fi ìtàn lọ́lẹ̀, tí wọ́n fi ìyàn lọ́lẹ̀, tí wọ́n ṣe dáadáa fáwọn èèyàn kan, tí wọ́n ṣe dáadáa fáwọn èèyàn kan, fáwọn ẹnìkan. Láwọn àsìkò kan, láwọn kan, òun kan, àwọn kan. Bó ti jẹ́ pé kọ̀rọ̀ ni a ti ṣe lóhun kan àwọn kan. Ṣùgbọ́n nínú ọkàn irúfẹ́ ẹni tí wọ́n sore náà fún, wọ́n mọ̀ gbébẹ̀ lọ́kàrin kése. Wọ́n ti ra plot of land, wọ́n ti ra estate. Wọ́n rà á sínú ọkàn irúfẹ́ ẹni bẹ́ẹ̀, wọ́n sì mọ̀ wà ńbẹ̀ lọ́kàrin kése. Bọ́rọ̀ bá tún ṣe bí ọ̀rọ̀, tọ́rọ̀ bá kan ọ̀rọ̀, a mọ̀ gbọ́, mọ̀ jẹ́rìí lámọ̀ọ́yìn. Tọ́ bá ṣe pé lámọ̀ọ́rìn bá ń bẹ ni, irú ẹ̀gbìn yìí ò ní gùn mí o. Tọ́ bá ṣe pé tàmọ̀dù àti làkàṣègbè ń bẹ ni, irú ìyà tó jẹ mí yóò mọ̀ ní jẹ mí. Mọ̀ jẹ́rìí wọn. Wọ́n tún rántí rẹ lọ́nu. A ó kọ rí ọ̀pá nínú. Àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, àní irú wọn ni wọ́n pẹ́ tán. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń tàn tí wọ́n ní ìtàn, wọ́n a máa gbáyé lọ kọrin kése bí ìdodo ẹ̀fọn. A ń bí bàbá wa Sunny Success Odúọlá láti UK lọ́hùn-ún bẹ̀hùn. Ọmọ Ògúndàre, ọmọ wọn nílùú Ìbàdàn. Àwọn tí a nù ó, irú wọn, wọ́n ti tàn, wọ́n ti ní ìtàn. Wọn ò lè tán láéláé. Ẹyin títí láéláé la mọ̀ ọ́n ti wọn. Títí láéláé la mọ̀ ọ́n ti wọn. Bẹ́ẹ̀ bá tún gbókọ̀ wọn níbòmíì, ẹ mọ̀ yóò máa rìn gí bẹ́ẹ̀lì létí yín pé mo ti gbókọ̀ yìí rí. Ẹni kan ní Ajíṣe bí Ọ̀yọ́ online radio mo ti gbókọ̀ àwọn ẹni yìí rí. Wọ́n tàn, wọ́n ní ìtàn. Wọn ò lè tán láéláé o, wọ́n máa tàn ní títí láéláé.

ni ọ̀rọ̀ wa dálé lórí ó náà ni àwọn ọ̀nà tá a lè tọ̀ àwọn nǹkan tá a lè ṣe tí orúkọ tiwa náà tí ó fi máa wà láéláé tá a fi wà láyé kánrin kése bíi ìdodo ẹ̀fọn. Bàbá tí mo dákọ pé wọ́n kọ́ kiní lórúkọ rẹ̀ nílùú Ọ̀yọ́ Olú Àfọlábí ni o Olú Àfọlábí ni kí n tó gbà pé Olú Àfọlábí ni. Ó ní wọ́n sọ pé ó ṣe ọkùn bá bí SPED Federal College of Education Ọ̀yọ́ tó fi dé ìlú Ọ̀yọ́ ọ lọ sojú Ọ̀yọ́ ni nílùú Àbújá ló fi jà takuntakun pé kí wọ́n gbé kiní yìí wá sọ̀yọ́. Lásìkò tó sojú wa ní Àbújá ni wọ́n sọ pé SPED ló dọ̀yọ́ pẹ̀lú àwọn nǹkan míì bam bam bam bam tó ṣe. Kódà wọ́n tún máa ń ọ̀gánáìzì bíi ní lọ́dọọdún ní wọ́n máa ń ọ̀gánáìzì round table ni ó kọ́ bàbá yìí wọ́n ní Olú Àfọlábí round table talks. Gbogbo àwọn tí wọ́n sojú ìjọba tí wọ́n sojú wa nílé níjọba ni wọ́n máa ń wá síbi àpéjọ táwọn yìí táwọn náà wà sọ tẹnu wọn. Ó kọ́ bàbá yìí. Bàbá yìí ti kú lọ́dún tó lọ tí ìtàn ṣe last ní December ọdún tó lọ. Ó ti kú kó tó dìgbà Olú Àfọlábí round table talk náà ni wọ́n ń pè Olú Àfọlábí round table talk. Orúkọ bàbá yìí náà ní parun. Kí làwa náà tá à ń ṣe lọ́wọ́ kí láà tó máa ṣe ẹ jẹ́ ká lọ mú dáadáa lọ́kùnkúndùn ká máa ṣe gbogbo ohun tá a bá ṣe fún èèyàn òun náà ni wọ́n máa wà lẹ́yìn wọ́ ọ̀la ni wọ́n máa sọ lẹ́yìn wa ni wọ́n máa ròyìn tí wọ́n fi máa ròyìn wa lẹ́yìn wọ́ ọ̀la o ká gba ayé ká ṣe dáadáa. Lèmi fi máa sọ pé ká pàjù bá lẹ̀ dé sọ́ àlọ́lọ́ ká lè jó kọ tó dáa tó dùn lẹ̀ tọ́mọ nítorí àrọ́bá ni gbogbo wa ládìtàn o níta bá wá ṣe lónìí náà ni ó sì dìtàn lẹ́yìn wọ́ ọ̀la mo ṣe ni ká máa ṣe dáadáa ká gba ayé ká ṣe dáadáa. Adéyinka Ọlásùnkànmí ká sá máa ṣe dáadáa náà lórúkọ mi. Mo lérò pé ẹ ti gbádùn mi láàárọ̀ yìí bóyìnbó ṣe gbádùn tí tí yóò bá gbádùn ẹ̀kọ́ gbóná láàárọ̀ kùtùkùtù. Àárọ̀ kùtùkùtù ọba Mákin.

kí ẹ̀yin ti wá láti Ivory Coast, ẹ̀yin ti wá ní Nàìjíríà, ẹ̀yin ti létílé. Mo kí yín ní UK bẹ́ẹ̀ náà, ẹ̀yin ti wá nílẹ̀ òkèèrè. Mo kí yín ní US, ẹ̀yin ti wá ní United States of America, ẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwa la ní attribute tá a fi lè máa gbé ilé ayé lọ́kàn ní kése. Gbogbo ohun tá a wá lè ṣe tá a fi lè máa gbá ilé ọkàn ní kése náà lọ́lọ́run ti fún wa. Àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, irú wọn ni wọ́n yìí pẹ́ tán o. Tá a bá ti ń tàn ni ẹja máa ní ìtàn dáadáa, ká máa ní ìtàn dáadáa. Mo lọ sínú Ajayi Crowther University nílùú Ọ̀yọ́ níjọ́ òní. Mo lọ sínú ẹ̀. Gbogbo àwọn nǹkan tá a lè ṣe rèé o, tá a fi máa gbé ilé ayé lọ́kàn yìí kése. Nígbà tí mo dénú rẹ̀ Ajayi Crowther University Lọ́yọ̀ọ́ ìhìn wọbẹ̀ rí, níjọ́ tí mo kọ́kọ́ wọbẹ̀ náà nu, mo wá ń kan àwọn buildings lóríṣiríṣi tó jẹ́ pé orúkọ àwọn èèyàn kọ̀ọ̀kan, àwọn míì gan tí mi ń dámọ̀, tí mi ń gbọ́ rí, orúkọ tí mi ń gbọ́ rí, mi ń mọ̀ rí. Ta ló gbọ́njú mọ Ajayi Crowther nínú gbogbo wa? Kí n ti àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ta ló gbọ́njú mọ Ajayi Crowther? Ṣé bí nǹkan tó ṣe lọ jẹ́ ká mọ̀ títàn ò fi gbàgbé rẹ̀? Wọ́n ní Ajayi Crowther, Bishop Ajayi Crowther, òun lọ́kọ Bíbélì, lọ́kọ kọ Bíbélì sí Yorùbá, lọ́kọ sí Yorùbá, gbogbo Yorùbá tá ń kọ lé ní. Ta ló kọ́kọ́ kọ́? Ta ló dà á lẹ̀? Ajayi Crowther ni o, òun àtàwọn kan. Ṣùgbọ́n Ajayi Crowther ni ló jẹ́ ògbóǹtarìgì nínú àwọn tí wọ́n ṣe akitiyan bí alífábẹ́ẹ̀tì Yorùbá, tí alífábẹ́ẹ̀tì Yorùbá fi wà. Báwa náà tá ń kọ Yorùbá, afẹ́kàwé àkàgbádùn Yorùbá, àwọn kan ní wọ́n ṣe akitiyan rẹ̀ o, ni ò jẹ́ kí tóun lè gbàgbé Bishop Ajayi Crowther. Ní ipa takuntakun tó kó nínú bí Christianity tó ṣe dé Nàìjíríà, tó ṣe work ní Nàìjíríà. Kódà mo tún gbọ́, mo tún kà á níbìkan pé alífábẹ́ẹ̀tì tí àwọn Ibo ń lò pé òun gangan náà ó jẹ́ ẹni àkọ́kọ́ tọ́kọ́ ṣiṣẹ́ lórí rẹ̀. Alífábẹ́ẹ̀tì ọ̀rọ̀ àwọn Ibo tí wọ́n fi ń kọ ọ̀rọ̀ àwọn Ibo náà lẹ̀, wọ́n ló ṣiṣẹ́ ó ló kópa ńbẹ̀, ó kópa ńbẹ̀. Ara wọn tí ò jẹ́ kí tóun gbàgbé wọn nu, wọ́n fi tún kọ́ ilé ẹ̀kọ́ lórúkọ rẹ̀, ilé ẹ̀kọ́ ifásitì ní orúkọ rẹ̀.

tọ́lá rẹ̀ ó tún fi dé padà ọlọ́run bá ran àwọn náà lọ́wọ́ ọlọ́run bá ń gbé orí rẹ̀ sókè bá ń gbé ọwọ́ rẹ̀ sókè tinútinú ni mo fi ń ṣe àdúrà yìí kí ọlọ́run kí ó gba àdúrà náà kó tún bá ń gbé orí rẹ̀ sókè lọ́kùnrin yìí ló bá ń ròyìn èmi ò gba sílẹ̀ márùn lọ́wọ́ bàbá yìí rí o ṣùgbọ́n mọ́ṣáláṣí tó kọ́ à ń jàǹfààní rẹ̀ ládùúgbò ọkùnrin yìí lọ́wọ́ ń sọ̀rọ̀ ó nígbà tí bàbá yìí tí wọ́n fi ń kó ìdú lọ sẹ́kọ̀ọ́ látọ̀yọ́ nígbà tó wó fi ń bẹ lọ́wọ́ bàbá yìí ó ní táwọn jẹ́ ọmọ ṣẹ́ bàbá yìí táwọn náà bá tẹ̀lé ìlú jọ kéékèèké táwọn kó jọ táwọn náà tó gbé sọ́kọ̀ báwọn fẹ́ lọ tà lẹ́kọ̀ọ́ táwọn náà obìnrin ṣe ń yí díẹ̀ ẹ mọ báwọn ọmọ ṣẹ́ náà ṣe máa ń ṣe o táwọn náà fi máa ń wá tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n fi máa ń rówó rabàtà rapátá rakọ́mú ra singlẹ̀tì ra gbogbo ẹ̀ táwọn náà fi máa ń ṣalárin dé. ó ní bàbá yìí tọ́ bá rí yóò ṣe bí èkó ń rí ni kì í gbà lọ́wọ́ àwọn yóò ní ẹ fi wọ́n lẹ̀ bàbá yìí wá ń sọ̀rọ̀ ó ń sọ ní ṣùgbọ́n tó bá yẹ pé yàrá bàbá ni yàrá bàbá ó gbà lọ́wọ́ àwọn ṣùgbọ́n bàbá ń tiẹ̀ bàbá ò ní gbà bàbá ò ṣe bí èkó ń rí ni yóò ní wọ́n fi wọ́n lẹ̀ ni àwọn náà ta ẹ̀dùn yìí. ẹyin bàbá yìí ni ó ti ń sọ̀rọ̀ yìí o ó sọ lójú rẹ̀ tá a pè bọ́yá sí àárín mi ní ń ṣe bàbá yìí ti pò kọ́lọ̀ kó tún bá ń dá gbogbo àkọlọ rẹ̀ padà kó ṣe àforíjì àwọn àìṣedéédé rẹ̀ kọ́ wá dá ọlá rẹ̀ àtọ́lá rẹ̀ padà wá kó gbé orí tèmi náà sókè ọlọ́run torí ibi a bá ti ń tọ́jú aláìsàn náà láti tọ́jú ara ẹni. ṣé ìwọ náà ó rẹ nìkan máa jẹ́rìí lẹ́yìn rẹ báyìí pé èèyàn dáadáa ní ọ́ tó ń ṣe dáadáa tó lẹ́ni tí ò bá ṣe dáadáa àwọn èèyàn ò ní fi dáadáa ròyìn rẹ o lèmi fi ń jẹ́ ká sàmà ṣe dáadáa o ni mo tún ṣe máa ń pa òwe pé ká pàjù bá lẹ̀ dé sọ àlọ́lọ́ kájú kọ tó dáa tó dùn ún lẹ̀ dọ́mọ nítorí ẹ̀nìkọ́ nítorí ọ̀la ni o torí àrọ́bá gbogbo wa ládì tán o irúfẹ́ ẹ̀tàn tá a bá dì lẹ́yìn ìwọ ọ̀la náà ni o iṣẹ́ tá à ń ṣe lónìí ni ó jẹ́ ni ó fa ṣe okùnfà irúfẹ́ ẹ̀tàn tá a dì lẹ́yìn ìwọ ọ̀la. àná ni bàbá yìí ṣe gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí tá à ń sọ yìí o ní mímí àwọn èèyàn ń ròyìn rẹ̀ yìí o ó tún kọ́ mọ́ṣáláṣí wàhálà ilé rẹ̀ kì tún ti kọ́ parí o kò tí ì rówó ṣe àwọn sílì inú ilé yìí àwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n fún un lówó tó fi ra jálóore tó fi ṣe sílì inú ilé yìí nínú òtútù kó tún ti rówó ṣe àwọn wíńdò ilé yìí nígbà tí nǹkan kò jọra wọn fún dáadáa mọ́ tipátipá gan náà fi ń rowó jẹun ẹ jẹ́ kí n tó wá mú kan wá tí mo fẹ́ sọ bàbá yìí kì í tún wá fọ̀rọ̀ rẹ̀ pamọ́ kọ́lọ́ dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀ ní ìsèrègún o torí ọlọ́run a wá wà nínú mọ́ṣáláṣí ní jòní láàárọ̀ jòní bọ́yọ̀sẹ̀ tó lọ ni lọ́rọ́ wá ṣe bí ọ̀rọ̀ bàbá yìí sọ pé aṣọ ńlá kọ́ lè yàn ńlá ọ̀rọ̀ kan lásán tàbí sọ débẹ̀ ni bàbá yìí ó wá ń sọ nǹkan tá a fi jọ ṣe papọ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ó fi ń ṣe àkàwé ọ̀rọ̀ ibi kéèyàn má máa fi ojú kinní kan wọ ẹnìkan bẹ́ẹ̀nìkan ni ò lè ràn yàn lọ́wọ́ kéèyàn má máa fojú rẹ̀ wọ ẹnìkan. ó wá ń sọ̀rọ̀ ní tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ pẹ̀lú ẹnìkan pẹ̀lú ọlọ́run ó ń sọ fún àwọn èèyàn ó tún fi ń ṣe bí ìwà àti báwo èèyàn nínú mọ́ṣáláṣí láàárọ̀ ìjọ yìí. bàbá kan ló bá wa èmi àti ẹ̀ à ń rojọ́ lọ́wọ́ níbi mọ́ṣáláṣí tá a bá ti parí pé kí irun tán àbá ṣe kíní tán á máa rojọ́ ni níbi mọ́ṣáláṣí èmi àti ẹ̀ wá ń rojọ́ lọ ọ̀rọ̀ wá wá pọ̀ bàbá tá à ń wì sí lómìnira ibi tá a ti ń rojọ́ ni ọkùnrin tá à ń wì lóde kọ́lọ́ dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀ ni o mọ́kàn fẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ ni o bàbá yìí bó ṣe sọ gẹ́lẹ́ ni o mo fi ọlọ́run bá ṣe rí tó ń gaga ṣe sọ fáwọn èèyàn nínú mọ́ṣáláṣí bó ṣe ṣẹlẹ̀ tó ṣe sọ èmi náà wà nàárẹ̀ tí bó ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ à ń rojọ́ láàárọ̀ ọjọ́ níwájú mọ́ṣáláṣí nídìí kànga ni bàbá tá à ń wì ọkùnrin àgbàlagbà náà ni ló dé lọ́ bá ń sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni o ó sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni lọ́ bá pe bàbá sẹ́gbẹ́ èmi ò kúkú mọ tí ó sọ fún bàbá ṣùgbọ́n mi bàbá ti ń dá lóhùn pé wà láì tà láì mo fi ọlọ́ọ̀bá fura ó sì sílè márùn lọ́wọ́ mi ni mo ti gbọ́.

0: bá mo gbọ́ pé bí pé n tó sọ ni pé kò sí nǹkan kan tó wọ́n jẹ láàárọ̀ àwọn àtàwọn ọmọ pé lòun fi bọ́ta pé àìdákẹ́kú àìwòsùnsùnsùn dáràn béèyàn bá sì dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ lòun bá fi jáde bó ṣe wá rí bàbá tí ó rí pé bàbá lómìnira ó pé ọkùnrin yìí kan wà lọ́dọ̀ rẹ̀ kọ́ lọ dárí jìn dá ẹgbẹ́sẹ̀ ni yìnyín bí sèrè gun ò torí ọlọ́run bó ṣe wá fẹ́ yẹ̀yìn pé ńgbà bàbá ti sọ pé sílẹ̀ márùn-ún kò sí lọ́wọ́ àwọn náà o ọkàn rí ń báyìí ni o kò sówó lọ́wọ́ àwọn náà o bàbá pè é kò sí sówó gidi kalẹ̀ mìíràn fún o mo fún lápò kan pé kó máa mú àpò kan lọ inú rẹ̀ dùn tó bá lọ bàbá yìí náà tóun wà lẹ́gbẹ̀ẹ́ mi kọ́ lọ́n dárí jìn mi tó bá ṣe pẹ́sẹ̀ mo fóun náà ní 500 ọlọ́run ní kọ́ bá owó lọ́wọ́ mi náà láàárọ̀ ni bàbá yìí wá fi ń sọ̀rọ̀ nínú mọ́ṣáláṣí pé nígbà tó rí mi ó sì bí mi ga ní lówó lọ́wọ́ àṣé ó dàbí ẹ̀rín ni kì í ṣe bí ẹ̀rín ẹ̀dá kun torí ọlọ́run ó mọ̀ kó ọ̀rọ̀ tí mò ń sọ dànù. Bàbá yìí wá sọ wípé aṣọ ńlá kọ́ lè yàn ńlá o ó fi èmi lẹ̀ ó ní ó fi ẹni yìí lẹ̀ ọwọ́ wá bá ẹ̀mí tó wò pé ẹni tí ó lòó lọ tí ó ràn lọ́wọ́ ni kò mọ̀ pé ẹni tí ó tiẹ̀ tí ó ṣàánú ni ó ní bó ṣe fún ẹni yìí lówó tán ló tún fèmí náà lówó. Bó jẹ́ lẹ́yìn mi náà bí ó ṣe máa sọ́nu ìyìn wá fi ṣèrè gun o torí àwa náà ń tọrọ ni wọ́n ń fún àwa náà ni o ṣùgbọ́n látàrí àtìlẹyìn tí lọ́jẹ́ káwa náà lè ṣe irú eléyìí o èmi náà ń ṣe eléyìí ní orúkọ ẹ̀yìn alátìlẹyìn wa ni o gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa ń ràn wá lọ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa ń gbéṣẹ́ fún wa iṣẹ́ bẹ́ẹ̀dẹ̀ jingu gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa ń bùn alówó owó dátà tí mo ṣe máa ń dá akọ̀ yín bàbá Fàtá Ìlàmídì lọ́wọ́ Londo State Madam Fúnmi Kẹ́mi nílùú Ìbàdàn Artist Michael Awosola Angelo láti ìlú Abuja Afolabi Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya bàbá Bàṣírò ọmọ Adéníran láti ìlú Èkó Adéníyì Ahmadu Asiru Asiru Ahmadu Adéníyì láti ìlú Pàpó Mr. Yusuf tó ń ṣiṣẹ́ lọ́pàbọ̀dé hospital lọ́yọ̀ọ́ wa níbí ọmọ Ìbàdàn nílé Òbíyọ̀lé bàbá Bàṣírò Adéníran ọmọ ọba láti gbòlùmú ìdínì Adékúnlé bàbá mi tí mo tún mọ ń ké sí tí mo bá ti fa jọ̀gọ̀ Evangelist Moses Akande Akintunde bàbá mi Saminu ọmọ Adépọ̀jù lamẹ́ríkà ọmọ wọn lè rúwà ó jòkó agbẹdúdú orí òkèlé bàbá mi Fàtá Ìbàndélé Olúṣọlá lamẹ́ríkà Miriam Sinkins Adéṣẹ́wà Adépọ̀jù lamẹ́ríkà bàbá dáadáa yìí Sunny Success Odúọlá ọmọ Ògúndàre ní United Kingdom lọ́hún gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa tẹ́ ẹ máa ràn wá lọ́wọ́ ọlọ́run ọba yóò máa ran ẹ̀yìn náà lọ́wọ́ abudini tómi òkun abudini tómi ọ̀sà gbogbo owó tẹ̀ ń fún àwa bá a ṣe ń ná tàbí ń ra dátà tàbí ń ná tá a tún fi ń ná sílé iṣẹ́ wa díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bó ṣe ń ṣẹ́kù bó ṣe ń gbọ̀n sọ́wọ́ làwa náà là ń gbọ̀n sílẹ̀ o àwa náà máa ran àwọn èèyàn lọ́wọ́ níbi ìkápá tí wa náà ṣe mọ́ ọlọ́ọ̀ bá ń gbọ́ ọlá tí làwa fi ń yan o ni wọ́n fi ń dàwa náà mọ̀ ládùúgbò pé èèyàn dáadáa làwa náà ẹ̀yìn báwa ṣe mọ̀ yín lè yàn dáadáa tára náà tá a máa ń fọn rere yín o làwọn kan náà máa ń ròyìn ti àná.
1: Ọmọdé ní ọ̀rọ̀ mi lọ́wọ́ kọ́ lọ́hùn bá mi ràn wọ́n lọ́wọ́.
0: Ọmọ kéékèèké tí ń ràn wá lọ́wọ́ ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀yin àgbààgbà tẹ́ ń ràn wá lọ́wọ́ ọlọ́run kọ́ máa ń ràn yín náà lọ́wọ́ owó ò ní tán lọ́wọ́ yín o àbùdí nítorí òkun àbùdí nítorí ọ̀sà iná ò ní tán o yín o ọwọ́ yín ò ní kan ṣàlẹ̀ àpò láíláí fa àbàdà fóònù mi ti ku 6% ó ti ku 6% péré bá a ṣe ń gbádùn ara wa tó ní pẹ́ máa ṣe gàyà díẹ̀ kò sí náà o bá a bá rí èèyàn fún àlọ́ tàbíra jẹnẹrétọ̀ á dúpẹ́ àmọ́ lóore o bá a rí èèyàn fún àlọ́ o dátà kò sí èèkan tó kéré àwọn èèyàn máa bùn wá lẹ́yìn ẹgbẹ̀rún kan péré àwọn èèyàn máa bùn wá 500 ọlọ́run bá ń gbọ́ àwọn èèyàn máa ra dátà fún wa mo tún fi àsìkò yìí kí dátà tí mo fi wá sọ̀ ńlá yìí x Abdulmalik wireless communication concept ọmọ mi dáadáa wàláì òun ló fún mi ò lánàá lánàá ó ní Adéyinka Ọlásùnkànmí ọba mi chat sẹ́ẹ̀ ní yẹtẹ́ sim se ni yete sin mo ni mo ni yete sin o ni send your so mo ba send number si wa lie bo se fun mi ni data no data ti mo fi whatsapp laaro ti mo fi whatsapp online laaro s at malik wireless communication concept o lo fun mi o inter data te ba fe ra data e da eye n lo wo bana re kin pe fun yin daada o lo fun mi ni data ti mo fi whatsapp online s abdul malik wireless communication concept mumbo obesare wo bana re kin fi pe fun yin teyin na ba fe ra data ke le mo ba patronize re bi s baba yi na ma se ma fun wa ni data nu o Asiru Ahmadu Adeniyi ti won ni ete demo purpose venture te ti mo n gbo ko lo won tele won ba won na fa se mo fun wa ni ba se mo fun wa data nu ba se mo fun wa data nu mo mba je kin sare wa bana s ad malik wireless communication concept lo e da kon to re olohun e ma ba patronize re o ma mi daada ni.

0: báwọn mi tán bá tún rí mi lọ́dọ̀ wọn bẹ̀ wọn máa ń pè mí ní Lumatec èmi náà ni mò ń jẹ́ bẹ̀ Lumatec International ọ̀rọ̀ jẹ́nu ohun Adeyinka mo sùn tán ẹnu mi tún ṣe wúyẹ́ ká mọ̀ fọ̀rọ̀ ọlẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àdéhùn.
1: ọ̀nà eruku wọnú ọbẹ̀ mi.
0: Nítorí bẹ̀ nínú bíbélì ń kọ́ wípé ká mọ̀ jẹ́ kí bẹ́ẹ̀ ni wà kọ́ jẹ́ bẹ́ẹ̀ ni ẹyin kí bẹ́ẹ̀ kọ́ wa náà kọ́ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ kọ́ o.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbà.
0: Àní ká sọ̀rọ̀ ká bà bẹ́ẹ̀ náà tún ni yìí ọmọ ènìyàn Adeyinka. Mo ṣàdéhùn lẹ́ẹ̀kan láàárọ̀ yìí nígbà tẹ́ ń gbọ́ ètò mi kan tí mo ti ṣe ní àti ọdún 2020 lẹ́yìn tí mo fi ń sọ wípé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n. Ọmọ yín ò ṣàgbà fọ̀ ń kásọ̀ wọlé ẹrú yóò lè ẹ̀yin lẹ́ẹ̀mú. Tí mo tún ṣàlàyé ọ̀rọ̀ wípé bí ara alẹ́ ní bá ń jẹ kòkòrò mọ́bì bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ ìhà kọ̀ọ̀kan mi pé sèmi ni mò ń jẹ́ ni ṣé báwọn ni wọ́n ń jẹ́ kí lọ́wọ́ á kàn mí ń bẹ̀ tá a kọ̀ ìhà kọ̀ọ̀kan mi. Nígbà tí hùrù hẹrẹ rẹ̀ bá dé Adeyinka pẹ̀mbọ bí àwọn erin ẹkú kó ti mọ̀ tẹ́lẹ̀ ipò òótọ́ làwọ́ sọ ṣùgbọ́n àwa mọ̀ páyé kò tọ́ àmọ́ òtítọ́ lásọ
1: o. Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
0: Ẹyin iṣu sísun ìwà hun ná.
1: Ní aláwọ̀ ara mọ́.
0: Kò ní hun wá o kò ní hun wá.
1: Ìgbàkúgbà wá.
0: Nítorá lò pẹ́pẹ́pẹ́ nígbà táwa ń lò torí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ báyìí ló hù ṣe nílé àárọ̀. Adeyinka pẹ̀mbọ bí àwọ̀ erin.
1: Níbẹ̀ ọmọ.
0: Adeyinka ọlọ́sọ́kànmí ọmọ ọ̀dọ̀ àgbà.

0: bàbá mi sàmínú ọmọ adépọ̀jù ṣe ẹ ti sùn oorun wẹ kì í ṣerú àkókò yìí o ẹ bá ń ké sáwọn èèyàn yín gbogbo àwọn tó ń gbọ mí lọwọ ẹ tó bá ń ké sẹ lọmíì pé káwọn náà kan wá gbọ ohun tó ṣẹlẹ láàárọ yìí ká lè rí ẹkọ kan tàbí ìkejì kan ń bẹ ẹ ké sáwọn èèyàn ẹ ké sí wọn lógúnlógún kẹ ẹ tún ké sí wọn lọgbọnlọgbọn
1: ó wá ní
0: kẹ ẹ ní kán wá bù mu nínú omi ọgbọn àgbọn ìgbẹ tí elédùn àtó fi sí àlọdọ ní àyè.
1: Ibi ò bá ara rẹ̀.
0: Nítorí pé bọ́mà kékè bá ṣubú awọ́wájú, bá gbà lágbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Wọ́n fi àsìkò yìí kí Ọlọ́run Olódùmarè, Ọlọ́run tó ti máa ń bá ń sọ, wá bá ń sọ tò ní ìná. Jẹ́ káwọn èèyàn kan tún rí ẹ̀kọ́ kọ́ nínú ọ̀rọ̀ mi. Kán rí nǹkan dì mú, kán rí nǹkan mú lọ ilé. Kémi náà kí n tún wá sọ débi èrè torí èrè lobìnrin ń jẹ lábọ ọjà kí n bí jọta àwọn ará ṣáájú kí n tún fi máa gbére rẹ kọngbẹkọngbẹ sí. Mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wa ní àhín àwọn èjìká tí ò jẹ́ kó ti rẹ̀ wá tí ò jẹ́ ó ti sú a tàn yá ti gbokòwò mi lọ látòrí bàbá Fatai Lamidi ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé lọ́wọ́ Londo State Madam Funmi Kẹ́mi tí wọ́n ń gbé nílùú Ìbàdàn Afolabi Nurudeen Alaro lórílẹ̀-èdè Libya Alfa Glo Asiru Amadu Adeniyi nílùú Pàpó Lọ́yọ̀ State wá àyín pẹ̀lú bàbá mi Basiru ọmọ Adeniran ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé nílùú Èkó Mr. Yusuf tí wọ́n ń ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital wa Lọ́yọ̀ Aláàfin níbí ṣùgbọ́n ọmọ Ìbàdàn làwọn náà artist Michael Awosola ń jẹlò láti ìlú Abuja. Adégòkè yìí sí àkà Abiodun bọ́dà mi ọmọọba Ọládìgbòlù mú ìdẹ́nì Adékúnlé láti lọ Ọ̀yọ́ wá yín. Bàbá mi àwọn bàbá dáadáa àwọn bàbá rere bàbá kẹ̀ àwọn bàbá àlùbáríkà látòrí bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ní United States of America yìí nílùú California níbẹ̀ ọmọ Èrúwà ni bàbá o Èrúwà òjòkò agbẹdúdú orí òkèlè ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọlé Èrúwà gbé ní dájọ́ wọn. Bàbá tó lọ́mọ mùsì olómù apàran ọmọ ọlọ́rọ̀ agogodẹ àṣegbà lọ́nà tòmù ọmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lóhùn wọn ni ẹ mọ̀mú lọ̀ mi bàbá tanísẹ̀gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́ bàbá tanísẹ̀gbẹ́ gbẹ̀rangbẹ̀ràn akọ́kọ́ gàlàjà akọ́kọ́ bọ̀bọ̀rọ̀ akọ́kọ́ gìgìrì akọ́kọ́ gàgàrà tó tún sọnù lóhùn wọn ni ẹ mọ̀mú lọ̀ mi bàbá tanísẹ̀gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Bàbá tó lọ́mọ ojú rábẹ́ sáẹ̀ kí o sójú wọn bá lọ́mọ onílù kan ìlú kan ọmọ onílù kan ìlú kan èyí tí ń dún gbomú gbodò mù lójúde ọba bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ọmọọba ọba ọmọọba ẹ mọ̀ pé mo bá yín lóye mo pè yín lórúkọ ṣe àmàkókọ náà làbí pọba Aládé bàbá Adúpẹ́ nínú ìgbésí ayé yín pẹ̀lú ìrànlọ́wọ́ lọ́tòlósì tẹ́ ń ṣe fún iléeṣẹ́ wa ní àyín kò ní tán lọ́wọ́ yín kò ní tán di yín o ẹ kéré òkò délé àbùdíntómi òkun àbùdíntómi ọ̀sà iná ò ní tán wò yín. Mo tún fò fẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi pàtàkì tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ o. Bàbá mi Fatai Bandele Olúṣọlá ọmọ Ọ̀yọ́ ní àyín náà ni wọ́n ṣùgbọ́n ìlú ọba nílùú Èbó United States of America làwọn náà nábi ṣẹlẹ̀ o. Bàbá mi mo kì í dáadáa. Bàbá ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọdẹ ọmọ àtìbá níbi dọ́dí gbólówó kòwó kó níbi ọ̀gbà o. Kí wọ́n fò fọ gbàálẹ̀ a ṣe kó lè bá àdìjà kó lè bá dápọn kọ́mọ Aládé tí ó lè bá rí nǹkan bú láńbẹ̀ kó lè bá rí nǹkan bú láńbẹ̀ ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọdẹ ọmọ àtìbà àwa lógun gbàdúrà ọ̀ràn sẹ́ńkùlẹ̀ ẹlẹ́ńkùlẹ̀ tẹ́lẹ́ńkùlẹ̀ ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù. Bàbá mi Fatai Bandele Olúṣọlá nílùú ọba àlọ́hún mo kì í bẹ̀ ohun àwọn bàbá wa nù ú àwọn ni wọn jẹ́ ó ti rẹ̀ wá gbogbo wọn tí mò ń dákọ̀ yìí lọ́kọ̀ọ̀kan ìjèjì gbogbo àwọn tẹ́ máa ń ràn á lọ́wọ́ pátápátá káàbàtà jákè jádò àwọn ni ń jẹ́ àlè máa wá àwọn náà ń jẹ́ àlè máa dá gbogbo àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí gbogbo àwọn nǹkan tá a bá rí bó ṣe lórí ọ̀rọ̀ òṣèlú lórí ètò ìlú ààtò ìlú tàbí bó ṣe ń lọ nígboro ayé tá a tún fi ní jìn sọ́fìn àwọn ni wọn àjẹ́ ó ti sú àwọ̀ àwọ̀ bá ti gboko obìnrin lọ àbá ti máa ṣe nǹkan mi ò ọpẹ́lọpẹ́ àwọn bàbá lára jọgọtọ jọgọtọ làbá gọ̀ pẹlẹbẹ pẹlẹbẹ làbá pẹlẹbẹ tẹbi ọba ti máa pẹlẹbẹ wa. Azeez Sarafadeen Ọláìyá gbogbo àwọn tó máa ń nà ọ́ sí wa lọ́nà kan ọ̀nà kejì adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o iná ò ní tán wo yín láéláé fún àbàdà. ata won mi na te ma ran wa lowo lona mi lona mi eh bi awon best icon furniture
1: ave
0: plenty fashion home
1: ve du for now
0: badmus ajao dauda aj honesty lati lo epo Abdulrahman Abdulbasit graphic designer awanu latoyo ati Olanike na graphic designer awa na lo na adupe o mo tun pasiko yi dupe lowo S Abmalik wireless communication ti o ba si ohun ni in ma Olanike o pelu gbogbo awon tan gbon safefe ni le se wa ni ahin aji se bi oyo online radio ni ikan ni wa ni ahin adupe lowo gbogbo yin o toro kini bayi laje ebo ku e mo a ni sirin a ni fojo lojo lo Ama lo dada, ama bo brada, ama bo dada. Iko iko bala, iko iko ijo lona. Aseji, bonse o lon. Aya, ke ma for all le solo. Tori ibi mo nlo jina o. Wa lai, ibi mo kan ya lokpo.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọya láti ilé agbára ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọ́wọ́ fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọya ẹ̀gbọ́n ẹ jókòó mbẹ́ ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ń bí ọya bó ló ṣe jẹ́ ọya ẹ ṣàlàyé ọ̀rọ̀ ẹ gbóhùn sókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fóònù tẹ́lẹ̀?
1: Òun àti ẹni náà jọ ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀.
2: Ṣáàdì ṣáàdì àbàtà mi. Ó yẹ dúdú mi.
1: Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná? Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀ ẹ wá ṣàlàyé ẹ ṣàlàyé.
3: Ẹ ká san o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Agbọ́lá Alérógun wà lẹ́ẹ̀dámú o. Mo fẹ́ kẹ́ bá ń ṣe ẹ mẹ́sẹ̀jì ẹjọ́ tuntun lọ.
1: Àti ìgbà tí ń ṣe ẹ.
3: Àlíwọ́wọ́ 419 o. Àjẹ̀lérógun àkóbá o. Nǹkan tá a jẹ àlísàn o. Mẹ́sẹ̀jì lọ́sàn yìí láàmì láàárọ̀ yìí. Ṣẹ́rọ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí ó pe nọ́mbà mi láàárọ̀ yìí. Bàbá tó pè mí ó ní níbo ni mo wà tó iṣẹ́ ọ̀kadà lèmi ṣe ó níbo mo wà mo sọ pé mo wà ní roundabout ó ní roundabout mo wà òkè gbogbo ẹrú ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi òun ló pè mí kí n lọ sí ókè kí òun máa bá mi bi tí mo wà mo ní kó máa wọrí pé màá wá balẹ̀ roundabout mo ní màá wá balẹ̀ roundabout. Mo fẹ́ lọ bá Lílànà bá ló pè mí pé kí n lọ sí POS ní pé ṣé POS wà lítò síbẹ̀ mo lọ sí POS ó ní gbé fún ẹni tó wà bí POS yẹn. Mo gbé fún fẹ́ nìyẹn ó ti ń bẹ́ nìyẹn sọ̀rọ̀ pé òun ti kówó fún mi pé kẹ́nìyẹn ṣe transfer 85,000 fóun. Mo kọ́ pé nìyẹn òun tẹ system èmi yẹn bá wọnú bá gba fóònù mi lọ́wọ́ pé kí ló ń ṣe lóun tẹ account number ènìyàn òun kọlẹ̀ pé gba fóònù ẹ̀ka bẹ̀rẹ̀ pé máa wá gbé ẹ wá sọ́dọ̀ POS yẹn ni kó tó lè ní pé bóyá ọ máa ṣe transfer owó fún ẹ tẹ kọ́ ti fún ènìyàn. Mo ti pè mo ti wọn ẹ pè fún gidi gan ó ti yé yín ó lè níwọ̀n ẹ wà very careful later mo ṣẹ̀ wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ èèyàn tọ́fi gba owó lọ́wọ́ àwọn ènìyàn ẹ̀jọ̀ tuntun ọlọ́run gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o. Àlérí ìdààmú ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o. Ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ bá ń ṣe fídíò yìí.
1: Ṣé ẹ wá ń gbọ́ ọyá ẹ̀jẹ̀ wa gbé ohun oníjìbìtì náà ọyá láti ilé agbára ẹ tarí ohun oníjìbìtì ń sí bó ṣe bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ gangan. Tàbí ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ti jẹ́ ẹ jẹ́ kó ní jìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́ bó ṣe ṣẹlẹ̀ gangan ẹ gbọ́ nísìn torí ẹ̀gbọ́n rìkọ́ọ̀dù ohun wọn lẹ̀ bí ṣe ń kọ́ọ̀lù rẹ̀ bó ṣe kọ́ọ̀lù rẹ̀.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fóònù tẹ́lẹ̀?
3: Kò sí kan tó ṣe.
2: Ibùlẹ̀wà.
3: Mo àtẹ di roundabout yẹn mò ń bọ̀ ń gbà yìí.
2: Ṣáàdì roundabout àmì.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó yẹ dúdú mi síbẹ̀ bẹ́ẹ̀. Ṣáàdì ìbúlẹ̀ wà ń bẹ̀.
3: Ṣáàdì ìdíkọlẹ̀ ń bọ̀ ni.
2: Àwa méjìlá ń bọ̀ Ṣáàdì ìbúlẹ̀ wà ń bẹ̀.
3: Kẹwàá yà débi roundabout yẹn ẹ dúró síbi ilé ẹpọ NNPC yẹn.
2: Ibo gangan lẹ̀yìn wà káwá bá yín ní ìbúlẹ̀ wà.
3: No ẹ̀yin ẹ dúró síbi ilé ẹpọ NNPC yẹn màá bá yín bẹ̀.
2: POS ó wà ní roundabout lẹ́yìn àbí. Ẹgbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit 85,000 ló máa ń gbà lórí ẹ̀.
3: 85.
2: Deposit ẹ bá mi lọ síbẹ̀ bá mi confirm ẹjọ́ engineer ẹ̀ gan wà ní. Ẹ lọ bá mi confirm ẹ má kọ́ ti fóònù lójú ẹ̀ kẹ̀kẹ́ ẹ má kọ́ ti fóònù.
1: Eléyìí ò ń jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ máa gbọ́ ẹlẹ́ẹ̀kejì ṣe é mọ̀ pé ó ti ní kọ́mọ̀kọ́ọ̀tì fóònù ara tactics nìyẹn o pé kọ́mọ̀kọ́ọ̀tì fóònù ara àwọn gan tí wọ́n ń lò nìyẹn ọyá ẹlẹ́ẹ̀kejì ẹ̀bá ń tarí rẹ̀ sí atari rẹ̀ sí.
2: Hello.
4: Mo ń bọ̀ kí n pè.
2: Ẹ má kọ́ ti fóònù, ẹ jẹ́ kí n ó dùn báyìí.
4: Ok, ok.
2: Ẹ sọ pé ta bá fẹ́ send you 85,000.
4: Pọ́sẹ̀. Tí wọ́n bá fẹ́ ṣe deposit 85,000, ilé lọ́mọ gbà.
2: Tí wọ́n fẹ́ bá wa send ẹ.
4: Ok, tí wọ́n bá fẹ́ send ẹ. Ó kẹ́ bá fẹ́ send ẹ sí yàn. Hello. Ó ní 900.
2: Ó yẹ ẹgbẹ́ fóònù fún.
4: Ok. Gbà.
5: Hello.
4: Dáàdì gbàdélé o.
2: Hello.
5: Sa.
2: Báwo
5: ni?
2: Ṣé network wà?
5: Network wà.
2: Èló ló pe deposit lórí 85,000.
5: 900.
2: Ọ̀nà méjì la fẹ́ ṣe sí o, 50,000 kan, 35,000 kan. Èló ni charge ṣe bá yẹn. Lórí 50,000 ló ni wàá gbà.
5: Mo lè gba 500.
2: Ok, 35,000 kan.
5: Ẹ̀yin 400.
2: Ó jẹ́ 900 náà. Ṣo máa print receipt tàbí?
5: Ẹ̀ẹ́nu.
2: Ok. Báwo yá lọ́gìn bá yẹn torí mi mo máa pàká náà bàyẹn fún ẹ. 50,000 alákọ̀ọ́kọ́, ó máa kó 50,500 fún ẹ. Fún alákọ̀ọ́kọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì 35,000, a kó 35,000 fún ẹ.
4: Ok.
2: Ṣé POS machine ló máa lọ àbí mobile?
1: Ṣé ẹ̀ gbọ́ bó ṣe ń bá ọmọ ní POS sọ̀rọ̀ bí èkó ti kó fún ọlọ́kadà yẹn tẹ́lẹ̀?
2: Ó yá gbé fóònù fún.
4: Ó ń dá o.
2: Ẹ gbé fóònù fún.
5: Hello.
2: Hello.
5: Sa.
2: Mo fẹ́ kó bá mi kọ̀nfámù orúkọ àkáǹtì yẹn ni.
5: Ẹyin ẹ sẹ́ndẹ̀ kí n mẹ́kẹ̀.
2: Jẹ́ kí n pè fún ẹ bá yẹn. Mo ti sẹ́ndẹ̀ tẹ́lẹ̀ nẹ́tọ̀kì yẹn ò dáa.
5: Ok.
2: Mo fi ní kó wá gbé fún ọ̀fun. 1514.
4: Kí lẹ fẹ́ kó ṣe báyìí?
2: Deposit ni ẹ bèrè pé ṣé o máa fún receipt. Ẹ bá ń bèrè pé ṣé o máa fún receipt.
4: Ọmọ fún receipt.
2: Ó yẹ gbé fóònù fún.
4: Mbó lẹ́yìn wà báyẹn, máa gbé yín wá sọ́dọ̀ ẹni kò lè.
2: Òun náà mo fi sọ pé ẹ lè bá mi gba receipt yẹn máa bọ̀, a máa tó dé síbi ilé epo yẹn. Kẹ́ni bá mi gba receipt yẹn bọ̀ ni. Ẹ bá mi gbé fóònù fún.
4: Tó máa sẹ́ndì owó yẹn ni.
2: Ẹ bá mi gbé fóònù fún, máa sẹ́ndì ẹ̀ ni. Ẹ bá mi gbé owó yẹn.
4: Ara kò lè sẹ́ndì owó, kò lè sẹ́ndì owó yẹn kó bá rìn láti kó ohun.
0: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Ṣe ẹgbọ́ lágbọ́yé àfà àpótí ìrọrí wọn èyí gbádùn oorun o. Àníbàárà alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀bì tó ń jẹ kòkòrò móbì tá a bá rí tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀ọ̀kan mí nígbà tí òrù hẹrẹ rẹ bá dé lọ́gàn jọ òru gbogbo wa láà nílé jọsùn orí lójìká o òrù hẹrẹ rẹ ti wá dé o wàhálà ti wà ńlẹ̀ ó wà ńlẹ̀ gan níbi ìgbà wàhálà ń bẹ lórílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ wàhálà ti wà. Torí nígbà táwọn ọmọ yìí nígbà náà tán fi bẹ̀rẹ̀ ìwà jìbìtì lílù wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo wa àwọn èèyàn wa ní àmọ́ sọ àwọn ìbóyán lù ní jìbìtì àwọn owó tí wọ́n ti gbà lọ́wọ́ ìran bàbá ńlá bàbá wa ni wọ́n ń bá wa gbà padà. Àánú yín ò ṣe mí. Òrò ẹrẹ rẹ ti dé o. Wọ́n ti gba tọwọ́ àwọn ègbó tán jẹ bàbá ńlá bàbá yín. Tí wọ́n jẹ bàbá ńlá bàbá yín tán, wọ́n ti tún gbà lọ́wọ́ ẹ̀yìn náà padà. Èyí tán bá yín gbà wá láwọ̀ bàbá ńlá bàbá yín tán fún yín sí ààrẹ times two rẹ̀ lẹ́ẹ̀bi san padà. Tẹ́lẹ̀fẹ́ gbọ́n ni. Ẹyin lápè édú fọnrán o tí ì bá wọn dúró rojọ́. Ẹyin àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́ ẹ̀yin gangan náà ni o. Gbogbo wa ni o àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́. A ti fọwọ́fọná báyìí o. Òrùhẹ́rẹ́ rẹ̀ ti dé báyìí o wàhálà ti wọ̀lú o.

0: wọ́n kí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láti orílẹ̀-èdè Ghana, ẹ̀yin tí a láti United States of America, ẹ̀yin tí wa láti United Kingdom, ẹ̀yin tèmi láti Ireland, mo kì yín bẹ̀ mo kì yín láti Germany, wàláì mo kì yín láti Finland náà, ń gbàgbé yín o, ń gbàgbé yín ní Ghana, ẹ̀yin tèmi ní Nigeria náà, ẹ kú dédé àsìkò yìí. A ní wàhálà ti wà o, wàhálà ti wọlé o, kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o, wàhálà ti wà o, a ti fi ọwọ́ kan nọ́mbà yìí o. Ṣé ẹ mọ rí àwọn fídíò tó sakuléètì ní orí social media ní ọ̀sẹ̀ tó lọ sí ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn? Àwọn ọmọ àwọn ọ̀dọ́mọbìnrin tí wọ́n fẹ́ chill pẹ̀lú big boys, they wanna chill with the big boys. Àná táwọn náà fẹsẹ̀ sí, tí wọ́n fẹ́ fi tí wọ́n ní wà tí wọn ò ní. Wọ́n fẹ́ fara wọn wá tí wọn ò ní. Ọwọ́ ayíwọ́, ó yíwọ́. Tell me who blend you. Sẹ́yìn náà gbórin.
1: Bẹ́ẹ̀ mọ̀ kí mi bẹ́ẹ̀ náà ga sí mi.
0: Bí kan yọ ojú ẹ lọ ọmọ ẹlòmíì, ọ̀rẹ́ lára wọn, lára wọn girlfriend wọn náà ni. Lójú ẹ fá gbogbo àwọn nǹkan ọmọbìnrin ara wọn lọ. Oríṣiríṣi ìfàkufà tó ń fà sórílẹ̀. Ẹbí ta wá ni, ẹbí gbogbo wá ni o, èmi ẹ̀yin àwọn, èmi ẹ̀yin àwọn, àwọn ẹ̀yin èmi, àwa náà ni gbogbo alájọ lèébù yìí o, torí gbogbo wa náà láti jọ ń kọ̀ ha kọ̀kàn mí láti lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Níṣe tá a ti ẹ̀tún wá wà yí, kọ́lọ̀ ọmọ jẹ kí Nàìjíríà ó dàrú, nǹkan ó tún dojúrú o, bí ẹsẹ̀ ti lọ, yóò dojúrú o, yóò dojúrú kọ́lọ̀ ń jẹ́ olójútùú ni o, yóò tún dojúrú sí o, torí pé ebi ń bẹ̀ nígboro, ebi ń bẹ̀ nígboro, wàhálà wọ̀ lù o, kọ́lọ̀ ọmọ jẹ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o, ní rogun fún pínpín o, ìlú lé o, Nàìjíríà ò rẹ́rìn lọ́wọ́.

0: bẹ́ẹ̀nà.
1: Fún kẹ̀yìn alátìlẹ́yìn wa, jákè ìjádọ̀ àgbà ńlá ayé, bàbá Sàmínú, ọmọ Adépọ̀jọ́ Mẹ̀dúwà, bàbá mi Fàtá Ìbándélé, ọmọ Ọ̀yọ́ Aláàfin, United States of America lámẹ́jèèjì wa, Miriam Simpkins Adéṣẹwà Adépọ̀jù lamẹ́ríkà ìyàwó bàbá Sàmínú Adépọ̀jù. Mo kí gbogbo yín bẹ ohun. Bàbá Bàṣírò Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́. Fàtáì Lámídì, ọwọ́ l'Ondo State. Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Olúwa Rotimi Ajayi of Auto Report.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
1: Gbogbo àwọn èèyàn mi nínú ìkànnì Ajísẹ̀bí Ọ̀yọ́ tàjọ ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín. Gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù Ọ̀yọ́ Àtìbà Unity Forum.
2: Ibi yóò bá.
1: Ọmọọba Aládìgbòlùmú Ìdẹ́nì Adékúnlé. Bàbá mi Evangelist Moses Àkàndé Akíntúndé.
2: Ọmọdé tó.
1: Àwọn tí a nù o, àwọn tẹ́ máa ń dúró tì wá. Tí n bá tún lọ fa gbòòrò, tí gbòòrò bá ń fa gbó ní gbòòrò. Àwọn náà ni mo máa ń ké sí.
2: Bẹ́ẹ̀ rí mi ní gbòòrò.
1: Gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa tẹ́ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ ní sìnrìn, gbogbo àwọn nǹkan èso ara yín ò ní sìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lú ẹ̀yin òdì fún ẹ̀ ní sìnrìn. Ẹ ní rìnrìn fẹsẹ̀ sí ẹ̀ ní rìnrìn nù. Ẹ ní sọ.

0: ẹni bá wẹ̀jú inú lẹ̀rù ń bá o ẹni bá wẹ̀jú lẹ̀rù ń bá ẹni tó lójú inú lẹ̀rù ń bá o n tí mo ń rí yìí kọ́ lọ́ mọ́ jẹ́ wá sí mo sẹ́ni o wàhálà ń bọ̀ ọlọ́run ní járí wàhálà mo wí o mo ń ké o mo ń lọ ọgbun o mo ń ké o.
1: Gbogbo a rí

aṣa lọlọkọ ńlá mi alaja lọlọkọ ńlá mi orí mi sinmi labọ ayẹja alaja lọlọkọ ńlá mi aṣiṣe kìí mọjọ aṣiṣe kìí mọ oorun a kìí dẹna ọjọ pẹlú aṣẹjí òfà o kéṣu má demi lọnà o kémi má ṣe aṣiṣẹ alakanlẹ ní toṣu máre bọjọ báyọ lówùrọ o atàn kárí ayé.

Àti mo dẹ́sẹ̀, gbogbo ẹsẹ̀ tẹ́ ẹ wáṣẹ̀ yìí ń wà bínú, mo ti wá dáríjì yìí ń sọ̀túnmọ́ rẹ̀ kó wáyé gbogbo wa. Olódùmarè, ohun tá ń pe lọ́lódùmarè èyí orúkọ ńlá ni, èèyàn lásán gbọ́dọ̀ jẹ́ ọba tó dá gbogbo wa ní kúkú jẹ́bẹ̀. Olódùmarè, olódù, ohun tí Yorùbá ń pe lódù ni nǹkan tó tóbi, bí Yorùbá pápọ̀yà tó tóbi, wọn láwọn podù ọ̀yà. Bí o bàbá jayò tó pọ̀, wọn láwọn jodù wáyò, ṣùgbọ́n àrètí.

0: àwọn bàbá mọ́nímọ́ ní àwọn bàbá wa mọ èèyàn mọ èèyàn. Ní
1: òdòye ọlọ́run.
0: Bàbá tá à ń wí yìí ló bá lọ sí ojú ogun. Ṣùgbọ́n kó tó lo ojú ogun.
1: Ṣé ń bá mi jẹ́ ọ̀làlá ohun tó ń pẹ́ mi ga.
2: Ìbàjẹ́ ènìyàn.
0: Òun àti aya rẹ̀ wọ́n sunrun wọn lọ́n sunrun ọmọ wọn sún mọ́ra wọn.
2: Òdòye ọlọ́run. Ìsọ́kúnkún ẹ̀dá.
0: Ni wọ́n bá lọ sí ojú ogun. Ogun tá à ń wí yìí ọpẹ́. Tọ́ jẹ́ pé wọ́n kó bàbá yìí ní ẹrú ní ojú ogun tí wọ́n lọ ní ìgbà wáṣẹ̀. Ṣé ń pọ̀ kàn bá ròyé mi bọ̀? Adéyínká Ọlásùnkànmí lè ní jẹ́ pínpín tí ṣe báàlẹ̀ fìlà. Èmi náà ni Lásà Àròpọ̀ tí so lórí ọbẹ̀ nínú àwòtọ́ ìgbẹ̀ràn. Èmi náà tún ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń pè ní Lúmátẹ̀kì. Ẹ̀yà méje jáde ẹ. Wọ́n tún máa ń pè mí ní bàbá Ajíṣebí Ọ̀yọ́. Ṣé ẹ sì mọ̀ pé Ajíṣebí Ọ̀yọ́ là á rí? Ọ̀yọ́ ò ní ṣe bí fùrọ̀ yálàyà bàbá kan rí pàgbà bàbá ńlá bàbá ẹnì kọ̀ọ̀kan wọn. Ní wọ́n bá lọ sí ojú ogun ní ìgbà wáṣẹ̀. Wọ́n bá kó bàbá tá à ń wí lẹ́rú. Odidi 40 ọdún ni bàbá lò ní oko ẹrú. 40 ọdún lé gbáko ni bàbá lò lóko ẹrú. Àní bínú bá ń bì yín ẹ̀sọ́dọ̀lá o. Inú bá ń bì yín ẹ̀sọ́dọ̀lá. Àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní. Àwọn bàbá wa tó mọ̀ ní mọ̀rọ̀rọ̀ òkúròrò ikú ìyànjọ́. Nínú ẹgbẹ́ níbi iṣẹ́ sùúrù la fi lólé ayé. Ìbínú sì rèé kò mọ̀ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ nínú bá ń bí yín ẹ̀ sọ́dọ̀.

0: Nínú Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum.
1: Mo dúpẹ́ kádàrá mọ́.
0: Ẹ kú iṣẹ́ ìlú, ẹ kú kólẹ̀ dá tí gbogbo wa ń bá káàkiri.
1: Olóyún ọ̀rọ̀ kò dẹ̀ ṣe tá láti bí ope tí ó mú orin ẹ sọ fún un pé kó súnmọ́.
0: Bá a ṣe ń gbèrò pé kó dáa fún ìlú Ọ̀yọ́ tó yóò dáa fún ìlú Ọ̀yọ́ jù bẹ́ẹ̀ lọ.
1: Bọ̀ wá bí.
0: Lásìkò tó bá wá ń dùn tó bá ń dán wọn ní fi èmi àti ẹ̀yin sí àwátì. A ní fọjọ́ lọ́jọ́ lọ.
1: Ẹ sọ fún pé kó lè dàbí. Mẹ́kùnlé bá nígbà la fi ń jẹ́ àjàbí. Àlà Adábù fọ́kànlé Ilmo ni lógo ta.
0: Ìtàn tí mò ń bá bọ̀ kí n mọ́ bó pùlọ lé olóró kí fóònù mi ó tó kú. Ẹ má bínú ẹjọ́ ràn ń lọ́rùn. Àròyé niṣẹ́ bá ka igbe kíké báyìí kúkú niṣẹ́ ẹ̀yẹ lóko.
1: Owó tó bá mi jẹ́ òun láti àjàbí ọkùnrin tó ń bá mi jẹ́.
0: Ṣé mo sọ lẹ́ẹ̀kan ẹsẹ̀ gbàgbé pé mo ní 40 ọdún ó lé ni bàbá táwọn ìlú ló pọ ẹrú.
1: Àdúgbò tó bá mi jẹ́ òun láti àjàbí àjàbí tí mo bá sẹ́yìn àjàbí.
0: Ni bàbá yìí lọ́jọ́ kan
1: lọ́ba
0: bọ nínú òpó ẹrú tó wà.

ẹyin tèmi ṣe nǹkan kan bá ìtàn náà bọ̀. Bàbá bá wọnú ilé òfomi lára. Ọ sanra ó wù ẹ̀. Ìyàwó rẹ̀ ó pa búrúbúrú súnmọ́ ó gbóúnjẹ fún pé bàbá ẹjẹun. Ẹjẹun kẹ wá fẹ̀yìn nílẹ̀ kẹ sùn díẹ̀. Ẹ mọ́ gbàgbé pé mo ti ní ó lé ní 40 ọdún tí bàbá yìí lò lóko ẹrú. www.ajisebioyoradio.com Elegbe wa garaga lori website wa. Awa lori gbogbo awon popular radio directories bi Radio Garden, Live Online Radio, Zino Radio. Atun wa lori Android application on Nigeria Radio to je ti Lumatech. Ke yin ma ti lo si Google Play Store te ba ti search Lumatech. Lumertech Lumatech. Garaga legbo Ajisebi Oyo Radio lori gbogbo awon 100 application Lumatech. Akute ba lo sori website.

0: ọ̀rọ̀ ń gbèmí náà nínú ẹjẹ́ kí n sọ díẹ̀ kí n dákẹ́.
1: Omi má jà.
0: Ní bàbá dáhùn yìí lọ bá wù ẹ̀ tán ló fomi lẹ́ra lọ jẹun ló sùn.
1: Kámi ló ní ìyọnu.
0: Nígbà tí bàbá òjì
1: tú sí ta
0: látojú oorun.
1: Bẹ́ẹ̀ nínú àfojúfẹ́ni ti.
0: Lọ́ba rí géńdé ọ̀dọ́mọkùnrin.
1: Inú
0: lọ jáde láti inú ìyẹ̀wù nínú yàrá wọn tóun àti ìyàwó rẹ̀ jọ ń gbé.
1: Sọ̀rọ̀ orí aláṣẹ kọ́mándà tí yóò gbénu.
0: Ní bàbá bá fàdá yọ gẹ́gẹ́ bí ó ṣe gbóná lára gbogbo ẹ̀yìn bàbá bàbá tẹ̀ ń gbọ́ mi. Lára gbogbo ẹ̀yìn èèyàn tẹ̀ ń gbọ́ mi. Tẹ̀ ti lọ láti bí ogójì ọdún tẹ̀ wá dé tẹ̀ wá rí sọ́dọ̀ ọkùnrin tó san agun. Tọ́ wọnú ìyẹ̀wù ti ìyàwó yín.
1: Wọ́n fún mi lẹ́.
0: Bó ni ò sì kọ́kọ́ rí lára yín.
1: Ti wá fẹ́.
0: Ni mo ṣe ní Tínúbà ń bí yín ẹ sọ́dọ̀lá o.
1: Ó gba mọ́ta.
0: Tínúbà ń bí yín ẹ sọ́dọ̀lá. Ìbínú ọ̀mọ̀ àpólówó òun ò lọ́sẹ̀ ńlẹ̀. Àgbà tó bá sì ní sùúrù òun gbogbo ló ní.
1: Kásí máa mo fọ̀ fún mi.
0: Ní bàbá bá fọ àdá ajá yíyọ àti ìbọn pẹ̀lọ́fọ̀ ogun.
1: Ó lọ sí pàlẹ́.
0: Ó lóun pa ni o.
1: Wọ́n bínú.
0: Ìyàwó tòun.
1: Nìkan la.
0: Níyàwó tèmi, ìyàwó tèmi. Ìwọ́ wọnú ìyẹ̀wù tì àti ẹ̀ bọ̀ lónìí.

0: àtẹ̀yìn wá àtẹ̀yìnbọ̀ gbogbo ìlú pé bìbà wọ́n pélé bàbá yìí lórí.
1: Ìyàbọ̀ ní bí ìyàjú.
0: Ní bá ń mú pé àmọ́ yín mọ́mọ́ ṣe bó ṣe tó mọ́mọ́ ṣe báyìí. Ó lé sẹ́yìn náà rí ni ìyàwó mi ni ọkùnrin yìí wọlé tí ẹ̀rí tó sàn. Ẹ̀rí bó ṣe dé ni ọkùnrin rọ̀gbọ̀dọ̀ rọ́gbọ́dọ́.
1: Wọ́n tẹ́ sọ tìjú oró.
0: N tí òye bàbá ni wípé.
1: Ẹbínú ṣe báyẹ lọ́gà sí lóró lóró.
0: Ó ran ọjọ́ kìíní àná tóun àti ìyàwó rẹ̀ sùn.
1: Má ṣe dà.
0: Kán tó lọ sí ojú ogun kán tó lo ọkọ̀ ẹrú. Ni ló ti di ọmọ tó ti di ọkùnrin rọ̀gbọ̀dọ̀ rọ̀gbọ̀dọ̀.
2: Ìbàjẹ́ ni.
0: Tóun wá rí nínú ilé tóun rò bí ará àtàkàn ni kọ́mọ pọ́mọ òun náà ni ọmọ bíbí inú òun ni. Láwọn àgbà ló ṣe bọ̀ wọ́n ní tínú bá ń bí yín ẹ̀ṣọ́dọ̀lá o. Bínú bá ń bí yín ẹ̀ṣọ́dọ̀lá tẹ́ ẹ bá pàbínú náà mọ́ra. Tẹ́ ẹ pa kí tí mọ́ra. Ó ṣeé ṣe kọ́rọ̀ mọ́ rí bẹ́ẹ̀ ṣe rohùn. Ṣùgbọ́n nígbà tá ẹ bá ti fi ìbínú fa ohun tó dùn jẹ́ tẹ́ ẹ ti fi bàjẹ́.
1: Àbí wọ́n gbé kọ́ máa ń dàgé wa.
0: Nǹkan tí ìbínú ọjọ́ kan bàjẹ́ wà láì sùúrù ogún ọdún.
1: Ẹ̀bẹ̀ mi sọ bá lọ.
0: O lè mọ̀ lè tún ṣe.
1: Bàlá rẹ̀.
0: Tá a bá wá ní sùúrù ìṣẹ́jú kan péré, nǹkan tí ó bàjẹ́ fún ọgbọ̀n ọdún fún ayérayé wà láì.
1: Ìtọ́lọ mi.
0: Sùúrù ìṣẹ́jú márùn-ún péré, o lè tún ṣe.
1: Ní tó bá ṣe ló ṣe.
0: Ẹ̀yin ẹ máa ṣàkíyèsí ọ̀rọ̀.
1: Ìṣe.
0: Tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó gbé yín nínú, tó gbé yín nínú, tó gbé yín nínú.
1: Ìṣe.
0: Nígbà tẹ́ ẹ wá pamọ́ ra tẹ́ ẹ gbé mi.
1: Aláwù ta ló fẹ́.
0: Létà ẹ lè máa padà.
1: Kó má ṣe kan.
0: Dìtẹ́ẹ̀tì wípé.
1: Pẹ̀lú kó o bá.
0: Nǹkan tẹ́ yín rò pé bẹ́ẹ̀ kọ́ lórí.
1: Má ṣe kan.
0: Àṣé ọmọ bàbá náà ni bàbá fẹ́ pa.
1: Bàtà mi bá bà mí.
0: Ọlọ́run ló ní káwọn èèyàn ó tètè dìímú kọ̀bá ti yìnbọn lù. Kọ̀bá ti bẹ́ lórí kọ̀bá ti sà ládàá.
1: Ọlọ́run máa tún mi.
0: Ìbínú ọmọ polówó òun ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ àgbà tó ní sùúrù òun gbogbo lóní. Ẹ jẹ́ ká fi sùúrù kún sùúrù wa látẹ̀yìn. Mo kí ọ̀rẹ́ mi. Pàtàkì pàtàkì òjò ọmọ Adégbè Adégbèǹga Adéjàre ọmọ òjò láti ṣakí ògún ọ̀rọ̀ kí n tó bá wa sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí.
1: Ẹ̀yin bá ń sì mí.
0: Adéyinka Ọlásùnkànmí lèmi ń jẹ́ ọ pàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí baálẹ̀ fìlà èmi náà ní lásàrò kò ti so lórí ọbẹ̀ nínú àwòtángà.
1: Ogun lọ.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè mí náà sí lẹ́yìn ètò náà ní 07068874274. 07068874274. Bínú bá ń bí ẹ̀ṣọ́dọ̀lá o. Àgbà tó ní sùúrù òun gbogbo ló ní. Ìbínú kọ̀ mọ̀ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀.
1: Ṣíṣẹ́ torí ìgbésẹ̀ ló bù sẹ́. Èrò ọba ò dá, wọn ò fẹ́ ká jèrè ìṣẹ́. Bẹ́sẹ̀ tọ̀tà mi.
0: Ẹ lè fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn bá mi chaàtì lórí WhatsApp 07068874274 tàbí 08118775793 08118775793 yẹn ni ìkìlò.
1: Ìdùn sálíbà náà.
0: MT N ni tàlàkọ̀kọ́. Ìkìlò lẹ́lẹ́gbẹ̀. Mi ìgbàdì kankan báyìí serious.
1: Dámú. Wọ́n dámú dámú.
0: Wọ́n ń pa àwọn ọmọdé ń wò mí ń ta lẹ́rìn. www.ajisebiayorede.com. Mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà nínú Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum. Ẹ̀yin mọ́jì ó bàjẹ́ ìlú. Ẹ̀yin ọ̀tọ̀ ọ̀kùn lúlù kò ní bàjẹ́ o. Bọ́yọ̀ bá ti ń dùn tó ń dán wà ní fi àwa náà ṣe àwa tì ń bẹ̀. Igba ilé gbogbo wa yóò máa lékún ni àwo ilé wa yóò máa lékún. Àní pẹ̀dínlágbára Ọlọ́run, àní rogun àkáwọ́ lórí fẹsẹ̀ janlẹ̀. Mo kí gbogbo àwọn sọ̀pọ́tà ṣe wa, gbogbo àwọn tí wọ́n máa ń bò wá ní nǹkan, gbogbo àwọn tí wọ́n máa ń náwọ́ sí wa. Brọ́dá Olúsọ Awósọlá Angelo láti ìlú Àbújá tí wọ́n náwọ́ sí wa níjọ́ ni Akin kò ní tán bẹ̀. Ó tún fi àsìkò yìí kí Brọ́dá Délé Kọ́lájọ láti ìlú Port Harcourt. Àwọn ní àgọ́ ààrẹ ní ìlú àwọn, ṣùgbọ́n Port Harcourt ni wọ́n fi ṣe ibùgbé. Mo ń fi àsìkò yìí kí bàbá wa Fàtáì Lámídì, ọmọ Ọ̀yọ́ Aláàfin ìlú Òǹdó, Ọ̀wọ̀ làwọn ń gbé ní Òǹdó State. Bàbá wa Fàtáì Lámídì láti Ọ̀wọ̀ ìyẹn ní Òǹdó State. Àwọn náà máa ń náwọ́ sí wa, gbogbo ìgbà ni wọ́n máa ń bò wọ́n ní nǹkan. A kìí sì sú wọn, kìí rẹ̀ wọ́n. Mo tún kí Madam Fúnmi Kẹ́mi tí wọ́n ní www.funmikemi.com. Mo tún fi àsìkò yìí kí Ọ̀yọ́ Supply Interior and Exterior Decoration láti Òṣogbo Òròkí Àsálà. Ọmọ Ọ̀yọ́ ni òun náà, ṣùgbọ́n Òṣogbo ló fi ṣe ibùgbé. Ibẹ̀ náà ni iléeṣẹ́ rẹ̀ wà, ẹ̀ ti máa gbọ́ fọ́nrán tiẹ̀. Mo tún fi àsìkò yìí kí bọ̀dá mi, bàbá mi, Àfọ́ Àgúlò tí wọ́n ní A3 Multipurpose Venture yẹn nílùú Ìpàkó. Ìpàkó ni mo fi ṣe ilé o, ṣùgbọ́n ọmọ Ọ̀yọ́ Aláàfin làwọn náà. awo jo pase kere made omo atiba
1: come and win now ayet
0: mo fi asiko yi ki omo oba mu idin oladigbolu
1: for my life
0: pelu gogbo awon baba baba mama mama eyin agbalagba ta jo nse ika akoso yo atiba unity forum
1: mo eni ba
0: ah alaji abdurrahman green pastor
1: araye wa gbo aje
0: baba osa e fun lade
1: ti o tan ni
0: lati ile ife
1: olopolo
0: ah madam kemi adekanbi madam kemi adekanbi ta jo wa nilu oyo so pe ayinde
1: o ya keep on saying
0: Baba wa waabu golagade Dauda waabu golagade Olorun je nzi ti gbe oko won si ra
1: La o me ilale ula idunun mi ama po si ni lojo
0: idunun gbogbo wa yo ma po si ni lojo ojumo o
1: ma po ni
0: sekere ba won rode ibanuje ibanuje o kere o tobi ko ni file mi ate yin se bugbe o o seto kan ni joni ti mo pe ni enu ara ni la fi so ma je o na la to fi ko meje ka ma so daada si ara wa ka ma so daada ka ma ro daada si ara wa lati tin lo adeyin ka olasukan mi le mi je papin ti gbogbo yin te ti mo si ba le bi se mi na ni la sa roko ti so lori obe ninu awo tan gan ti didi gba mi tin tun ma pade tori nfe ko gun fone mi gan ti e tun ti fe ku ah kin tun ma fi asiko yi so fun yin a ni lo opolopo orin se o ori phone lati nse leyi a fe ni studio tawon yo ti ma wa tori opolo nbe nilu oyo o aimoye awon eyan ti won ni talent ati opolo lati ma gbe ohun safefe awo si awari won jade sugba yin ke bi ti yin ke fi gbe wa laruge ka na ka fi mo tun gbe ta awon elomi na laruge a ni lo opolopo orin se fun studio a ni lo computer a ni lo mixer anilo studio monitor anilo microphone anilo aga koda tun nilo boya shop kan ta mo lo e teyin ba le gbe nbe e da pa eran a lowo olorun oba oni deyin na da bukata yin e mo da oda kini yi o ah bi ogo wa da tin sapa tulu oyo da oyo da ju be lo yo dun yo ma dan asiko so ba n dan si o dun si toro oyo tin dun yin ba yin gba bayi won ni fi mi ati eyin si awati adeyin ka olasukan mi le ni je papin ti gbogbo yin te ti mo si ba le fi la imi na ni lasa roko ti so lori obe ninu awo tan gan to a mo be tori obe ni be so atele se asi be na we ni ba ni amo bo nikan la ni de ba nle to ba ku dede kojo kan ri orun aro wo ade fun baba jero mo jele eje kin laye igbin se ero wo laye igbin se ile oluweri gbona inu ile yin ode yin ona yin ibi se yin ile aye yin oni gbona o tori pe tututu bayi laaro de tututu na laaro baba o fa yin le olorun ba lowo o fi olorun ba so yin ki abo re ko mo daju lori gbogbo wa ti didi gba mi lati mo pade ibade wa wo

0: ẹ kú dédé àkókò yìí o ẹyin tèmi ẹ kú dédé àkókò yìí ní gbogbo ibi kíbi tí a fẹ́rẹ̀ kan nìyí tó bá ń fẹ́ dé adéyinka ọlásùnkàn mi lè ní ń jẹ́ o pàpín balẹ̀ ẹ fìlà ìlọsẹ àròkọ nímí tí so lórí ọbẹ nílùú àwòtángan ajáàlú ọyọ tí èé gbó lọsán nítorí bẹmí ọba ẹranko ọrin ọpọ ọgbà náà ni màá ń já sí pé mo rábà mi èèyàn kan ní ọrọ jẹnu ohun tí mo tún sùn tán tí gbogbo ẹnu mi ṣe wúyẹwúyẹ.
1: ìyanu tètè agbọ́ ni.
0: ètò mi tẹ gbọ́ tán ẹ̀yin tèmi tí mo fi ń gbà wá níyànjú wípé ìrònú kákárí bọnú pẹ̀lú ìrònú àròjù kò tọ́ràn tí ń ṣe ni o ẹ̀nà ló wá tún jẹ́ kí n padà wá kí n tún wá fi òde lè lórí fún yín fún ẹnìkan tí ń gbọ́ mi lọ́wọ́ tó ní ìgbàgbọ́ tá ẹ mọ̀ pé bíbélì sọ wípé bẹ́yìn bá nígbàgbọ́ tó kéré bí ihoro mustaji ẹ̀yin yóò sọ fún àwọn òkè kan sídi o òkè ó sì fi ti ìkálára rẹ̀ sídi nítorí pẹ̀ nígbàgbọ́ mo wá ń sọ fẹ́nìkan tó nígbàgbọ́ ń bẹ̀ ẹn tó fẹ́ mọ ronú sẹ́lẹ̀ ṣùgbọ́n tó nígbàgbọ́ ipé kò sí nǹkan kan tí olúwa ò lè ṣe o aya pẹ̀lú orin mọ́ọ̀mì yìí tààjọ wá sórí ètò mọ́ọ̀mì yìí kristi àfọlábí orísun iye pẹ̀lú orin wọn tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìyanu yóò ṣẹlẹ̀ ìwọ náà tó bá nígbàgbọ́ báyìí tó nígbàgbọ́ so sáti nígbàgbọ́ tó ń gbọ́ mi lọ́wọ́ níwò yí ọ̀la níwò yí àsìkò yí lọ́la gbogbo òkè ìṣòro rẹ yóò ti di pẹ̀tẹ́lẹ̀ ìyanu yóò ti ṣẹlẹ̀ ọyá gbé òkè.

ẹni tó ti rò pin yanyan pé káwọn jẹ ẹkọ kólòbó kan yòókù káwọn sì máa gbọrun alákejì lọ fàlàì. Ìyanu padà ṣẹlẹ̀ náà ni ìyanu ṣẹlẹ̀ nínú ayé ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí náà. Wọ́n fi àsìkò yìí ṣe shout out sí bàbá mi kan láti orílẹ̀-èdè Brazil. Wọ́n bá mi ń ṣe ìtakùrọ̀sọ lórí ẹ̀rọ WhatsApp mi. Wọ́n ní orúkọ àwọn ni Felipe Olúọfà. Felipe Olúọfà. Àmọ́ tún wá rí pé Felipe Galvão láti orílẹ̀-èdè Brazil, ọmọ ìlú Brazil ni wọ́n sùgbọ́n wọ́n nífẹ̀ẹ́ sí àṣà àti ìṣe Yorùbá. Kódà wọ́n ń jóyè mi pé ó ń wo àwọn lẹ́mí àwọn láti wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Báwọn ó sì dé ìlú Ọ̀yọ́. A ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ bí a ti tún sọ̀rọ̀ yìí o. Ẹ̀yin tèmi, ìyanu yóò ṣẹlẹ̀ ní wòye ọ̀la o.

0: tẹ́yìn gba àgbọ́ pé ohun gbogbo báyìí ló máa ń ṣiṣẹ́ papọ̀ fún dáadáa. Ohun gbogbo ń ṣiṣẹ́ papọ̀ fún rere ni o. Nítorí ẹnì kan tó ti ń sọ̀rọ̀ ètí nù, ẹnì kan tó ti gbàdúrà títí tó wò pé ó tiẹ̀ ti sún ohun àdúrà ohun òkúkú gbàjarí. Ó yá ká pátì ká gboko bò mí lọ. Nítorí ẹni ohun tó ti ń rò ó pin, ìyanu yóò ṣẹlẹ̀ o. Tó bá ti ní gbàgbọ́ níwò yí ọ̀la, mo ń sọ pẹ̀lú ìgbàgbọ́ wípé níwò yí ọ̀la, ìyanu yóò ti ṣẹlẹ̀ pẹ̀lú orin mọ́ mi dáadáa. Kristi Àfọ̀lábí láti Ọ̀sun State wa lọ́hún, níbẹ̀ hún. Kristi Àfọ̀lábí tí wọ́n fíjọ bàbá wa Dr. Atabatubu. Atabatubu Elédùmarè. Ọlọ́run ìyanu. Àmọ́ mi Kristi Àfọ̀lábí orísun ìyè náà ni
1: o. Wọ́n wá tún dìde rìsẹ́.
0: Kódà àárọ̀ yóò dìde rìn, afọ́jú ọjọ́ pípẹ́, ojú rẹ̀ ó là o. Ẹni tó jẹ́ pé àìríṣe ni àìlówó lọ́wọ́ ni, ìjákulẹ̀ ni, àìláyánlé ni, àìlọ́kọ ni, àìrọ́mọbí ni. Níwò yí ọ̀la, ìyanu ó ṣẹlẹ̀, ẹ mú ìròyìn ayọ̀ wá o. Ìròyìn ayọ̀ ń wọlé tọ̀ ọ́ bọ̀ wá. Ìyanu ó ṣẹlẹ̀ níwò yí ọ̀la. Tó o sáti nígbàgbọ́. Níwò yí ọ̀la, ìyanu ó ṣẹlẹ̀, Adéyinka. Mo tún ti dé aláwòye ìjánu. Níwò yí ọ̀la, ẹyin tèmi, ìyanu.

ẹnìkan tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí níwò yìí ọ̀la ìwọ gan ó kọrin ìyanu ó kọrin ìdúpẹ́ kódà ó tún fèmí gan ní nǹkan ọpẹ́ ẹ̀bùn ọpẹ́ pé ọlọ́run mọ̀ ti padà ṣe ìyanu ẹnìkan tí ń gbọ́ mi lọ́wọ́ tó nígbà àgọ́ yìí ó padà wàá dúpẹ́ o ó padà wàá dúpẹ́ o nítorí pé níwò yìí ọ̀la má ro pín o ìyanu yóò ṣẹlẹ̀ Adéyinka mo tún ti dé aláwòye ìjọnu ọ̀rọ̀ tó ń bá mo kó mo rò ó bọ̀ wá.

èdè mẹ́fọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́. Adéyinka Ọlásùnkàn mi kásà máa ṣe dáadáa tí mò ń forúkọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Ìwọ́ tó nígbàgbọ́ ni mò ń bá wí o. Ìwọ́ tó nígbàgbọ́ ni mò ń bá wí o pé Ọlọ́run ó ṣe iṣẹ́ tuntun, yóò ṣe ohun tuntun, yóò gbé ara ìyanu kalẹ̀ nínú ilé ayé rẹ. Ẹni gbogbo ètò ń ro, ẹni tẹ́ ẹ mọ̀ pé tòtí mo ṣe tán tẹ́lẹ̀ tẹ́ ẹ gbọ́ tán náà ni. Pé ká mọ̀ fìrò ń ṣe ra wa léṣe, eléyìí ló wá ń fún wa ní wọ́n ń jẹ́rìí sí i wípé tí wò bá ṣàtì nígbàgbọ́ níwò yí ọ̀la ìyanu.

0: ti agbọ ni.
1: Aunty mi tẹ ń gbọ orin wọnyi, Christy Afolabi orisun iye. Christy Afolabi orisun iye. Àwọn ẹ̀rọ orin yìí, fọ́nrán orin yìí, fídíò rẹ̀ ń bẹ ní orí YouTube wọn o. Christy Afolabi orisun iye náà níbẹ̀ dé YouTube. Àtẹ bá fẹ́ bá àwọn àjọ rẹ̀ lórí Facebook wọn, orí Facebook wọn, Christy orisun pẹ̀lú Ivan pẹ̀lú iye. Christy orisun iye náà ní Facebook. Ní orí Instagram ẹ̀kọ́ papọ̀ ni Christy orisun iye, ẹ̀kọ́ papọ̀ ni. Ní orí TikTok, TikTok Christy orisun iye náà ni o, ní orí TikTok. Ní Facebook, ní Facebook Christy orisun iye 2. Ayo bẹ bá wà lọ sí orí YouTube, Christy orisun iye náà ni ní orí YouTube. Ní orí wọn èyí tí wọ́n ṣe pẹ̀lú Dr. Layimi Kababs aka Atabatubu. Atabatubu orin yìí ti wà ní orí ìkànnì ayélukára káàkiri, kódà bẹ dọ́díò máàkì ẹ bá ń bẹ, bẹ́ẹ̀ dánlóòdù rẹ̀ ẹ bá ń bẹ o. Orin yìí ẹ rí pé ó ń súre ayọ̀, ó ń pàṣẹ ìtura, ìdùnnú àṣẹ ìyanu ló ń pa sínú ààyè wa. Kẹ́ẹ̀yà lọ máa dánlóòdù rẹ̀, kẹ́ẹ̀ máa gbọ́, kẹ́ẹ̀ fi sí repeat. Àtìgbà tí mi ti gbà á repeat ni mo fi sí o, torí pé mo nígbàgbọ́ wípé ìyanu ńlá yóò tún ṣẹlẹ̀ nínú ààyè tèmi náà, torí pé kò sí nǹkan tó ṣòro fún Ọlọ́run ọba mi láti ṣe. Àṣòro ṣe bí Ọlọ́run ọba mi ò lọ́wọ́ sí. Tọ́lọ́run bá fẹ́ lọ́wọ́ sí, tó bá ti lọ́wọ́ sí, ìyanu oríṣiríṣi ọtún ọ̀tún náà ni yóò máa ṣẹlẹ̀. Ṣẹ̀ṣẹ̀ màtẹ́lẹ̀ ń kọ́ pé ọtún ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún ọ̀tún náà lóòrùn ràn. Adéyinka mo tún ti dé o, aláwẹ̀ ìjẹun èdè bábà èdè, ọ̀rọ̀ bábà ọ̀rọ̀ ìmọ̀ bábà ìmọ̀ ìwà bábà ìwà, kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ọmọ ọba Aládìjì gọjìgan tògó tògó tọ̀gọ́ tọ̀gọ́, abọgbọ́nú tó ni mí tọ̀ sọ́tọ̀ sọ́tọ̀ orú tó ru o. Èmi lọ́kùnrin sì bà olórí aláròyé nílà náà ni màá tí màá ń wò sọ̀sán sùn. Mọ́nàmọ́nà mi ṣe kárìbọnú bí ẹni tí ọ̀lọ́gbọ́nú ọgbọ́nú mi gbèjì ẹgbẹ̀jọ ni àgùntàn mi ń wò sọ̀sán sùn bí ẹni tí ọ̀pọ̀ bí ọ̀lọ́run rè. Adéyinka ta ló nígbàgbọ́ ń bẹun, ẹ ti nígbàgbọ́ ìyanu ti ṣẹlẹ̀. By this time tomorrow, ìyanu ńlá yóò ṣẹlẹ̀ ní wòye
0: ọ̀la.
1: Ẹyin ò tẹ bá ti wá dé YouTube wọn ẹjọ nítorí Ọlọ́run, kẹ́ subscribe síbẹ̀, ẹ subscribe síbẹ̀. Àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan tó dùn tó je tí ń gbèsè náà ló wà níbẹ̀. Kẹ́ subscribe níta tún lè fi support wọn. Àǹtí mi tún jẹ́ òye mi pé bẹ́ẹ̀ lóde pé òde ìyàwó òde ọmọ òde nínú ṣọ́ọ̀ṣì yín ní gbogbo àwọn àpéjọpọ̀ yín. Ẹ̀tẹ́ bá fẹ́ káwọn wá fò orin dà yín lára yá ń bẹ̀, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn yìí náà lẹ́pẹ̀ wọ́n sì mọ̀ ń bọ̀ ná.
2: Dandan ni kò ṣe.

bẹ wọn wa minister ni so si ti ero ba ni soro yi na le pe won si o na ni won tun lo ni ori kan ni whatsapp won o ni 080 ti ati mu gege ati takada eyin temi 080 3541 4956 080 3541 4956 le kan si 080 3541 4956 ẹnì kan sọ pé òun ò tí mú gègé àti tákàdá ayé ẹmu ẹrọ yìí náà ni wọn ń lò lórí whatsapp 080 3541 4956 080 3541 4956 ẹ sì mọ gbàgbé pé gbogbo àwọn ẹrọ ìkànnì ayélukára social media sí wọn lọkàn ọjọ kan kristi orísun iye náà ni o kristi orísun iye máa mi afọlábí kristi o kristi afọlábí aka orísun iye ọyìn ìyá yìí máa gbà sí ńlá kó máa gbáràkà sí dàńbẹ̀rún.

0: Ọláfúnláyọ̀ Ọláṣọ́kan mi lòun náà ń jẹ́ lórí YouTube. Ó náà ní ń jẹ́ ní orí Facebook. Okun Ọláfúnláyọ̀ Ọláṣọ́kan mi Amejoy. Hamegoy. Amejoy. Okun Ọláfúnláyọ̀ Ọláṣọ́kan mi Amejoy. Of Jesus Harmony Ministry. Lọ́yọ̀ wá àyín níbí náà ni. Ẹni tó lọ ń bá sàánú fún lọ bọ́ nínú ewu gbogbo pé wọ́n ń kidnap èèyàn lọ́tún lọ́sì yìí ẹmọye àwọn ẹlòmíì tí wọ́n ní wọ́n láyẹta wọn ní nǹkan kan wọn légede wọn ní nǹkan kan tọ́jẹ́ pé ọlọ́run sì ń kó wọn yọ ẹmọ gbọ́ ẹyin kété báyìí náà ní bí máa ń sẹ̀ àánú lọ́lọ́run fi ń gba àwọn là o àánú ni
1: o. Lọ́rẹ́ tí ó wà.
0: Lẹ́yìn bá sàti nígbà àgbọ́ pé ọlọ́run nìkan náà ló lè so ohun gbogbo. Kò sí nǹkan kan báyìí tó ṣòro fún ọlọ́run ọba mi láti ṣe fún ni. Pàdé àmì yìí ǹtí ẹ̀ mú kọ sí ṣùgbọ́n yìí náà ẹ súnmọ́ mi níbí. Ẹ já dá sọ̀rọ̀ yìí. Ọyá ọlọ́run ọba ò ṣe o. Ẹ̀mí mímọ́ ó ṣe ẹ̀mí àwọn wòlíì. Torí pé ìwọ ló ń gbógun fọlẹ̀ wa, àwọn ọmọ ṣe o ṣeun.
2: Ẹ̀yin ló ń gbógun fọlẹ̀ wa, ẹ̀mí mímọ́ ẹ ṣe.

0: Olúmọ̀lé Jésù lórúkọ rẹ̀.
1: Wọ́n ní Tolúwa ni sing lórúkọ bọ̀dá mi ti ń kọrin yìí.
0: Gbogbo fún mi.
1: Orin pọ̀.
0: Oníkọ́.
1: Ẹ rí pé àwọn orin ìjìnlẹ̀ ni mo kó wá. Mo ti tún fi ìyanu níwòye ọ̀la. Mo ti tún fún un náà fún ara àwọn kátálọ́ọ̀gì orin tá a máa ń lò. Tọ́jú orin ẹ̀mí gidi.
0: Oni.
1: Ẹ mọ̀ pé àwọn orin tó gbádùn. Yàyín ilẹ̀ tí mo ń gbọ́ wọn.
0: Torí.
1: Ẹ tún mọ̀ bá orin pàdé. Torí wọn upload ìyanu yóò ṣẹlẹ̀ wọn.
0: Gbogbo.
1: Sí orí sábà wa náà. Tẹ́ mọ̀ gbọ́ ní gbogbo ìgbà.
0: Yàn.
1: Torí pé níwò yí ọ̀la o. Níwò yí ọ̀la. By this time tomorrow, ìyanu ṣẹlẹ̀.
0: Ìràwọ̀ òwúrọ̀ ẹ̀mí.

0: kí bàbá tán bá mi ń ṣàtì láti Brazil náà. Mo kí àyín náà ó. Felipe, àìmọ orúkọ yín kò ti fẹ́ yọ̀yọ̀ ń léyìn iwájú. Felipe Galbao, wọ́n ní Felipe Olúọ̀pà. Ojú ọ̀pà ni orúkọ àwọn láti orílẹ̀-èdè Brazil. Mo kí ìbẹ̀yẹn náà láti Brazil ẹ̀yìn tí a.
1: Ìwọ tí ó múré nìkan ni mò ń bá wí.
0: Bí a rí ìpọ́nà wá ti ìjẹ. Àwọn ti Brazil gan wọ́n ń gbọ́ wa.
1: Mo fẹ́ kó rántí.
0: Tá tó ń gbọ́ wa. Tá ní ìfẹ́ wa dénú.
1: Ó ní ọ̀kadà. Tó dàbí.
0: Àánú ti ń bọ̀.
1: Owó tó owó sì kò sẹ́nì kankan.

0: láti gbàgbọ́ ò kí àánú tó ṣẹlẹ̀ ẹ̀yin tèmi.
1: Bẹ́lá yé wa ò
2: ní wo ni ọ̀la, ìyanu yóò ṣẹlẹ̀.
1: Ìyanu máa ṣẹlẹ̀ o.
0: You have to believe.
1: Ó ṣẹlẹ̀ ló.

0: Ẹni tó bá mọ inú rò ó ní ọmọ pẹ́dú o. Ẹni tó bá mọ inú rò nìkan ló lè mọ pẹ́dú. Alájùpọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fi mú. A fi yọ àwọn tán lọ o. À ń fi ń dúpẹ́ orí Ọlọ́run pẹ̀lú àwa tó kù náà ni o. Torí nínú oṣù tá a wà nínú rẹ̀ yìí, nínú oṣù yìí gangan, iná ni èèyàn mi ọ̀rẹ́ mi kan. Ẹni tó jẹ́ pé ẹ̀gbọ́n mi ni. Òun tún àtúnwájọ bí wa ní dèdè ọjọ́ kan náà. Tó jẹ́ pé on the 23rd of April jọ ni ọjọ́ bí èmi àti ẹni tá à ń sọ yìí. A máa ń pè ní Fraayo Jimoh lórúkọ rẹ̀, Afolabi Jimoh. Ọmọ wọn nílùú Èrúwà. Èrúwà.
1: Ṣé ń lọ? Ẹ̀mí mi ò ní.
0: Ọmọ wọn nílùú Gbóọ̀rà, Igbóọ̀rà.
1: Ti aláwò rájọ́ ọdún ọ̀wọ́ yabo.
0: Nínú oṣù tá a wà yìí náà ni o.
1: Ẹ̀mí mi.
0: Lójú ọwọ́ àwà alẹ̀. Tó dágbére fún ayé òsì ẹ̀sẹ̀ yìí kó di ìgbà ó ṣe. Nítorí rẹ̀ yín wàá máa pàlùdà láìpẹ́ yìí. Mò ń bọ̀ ná. Mò ń bọ̀ ná ẹ̀yin tèmi.

0: Oòrùn wà tá a fi lè sá láfún, ṣùgbọ́n àṣá láfún ò ní símọ́ o, òun àti láfún rẹ̀. Oòrùn wà kò ní ṣe àṣá kòkó mọ́, òun àti kòkó rẹ̀. Iṣẹ́ wà tí ó pọ̀ nílẹ̀, níṣẹ́ ọ̀bá dilẹ̀ lẹ́yìn ṣiṣẹ́ ṣiṣẹ́, gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́ ayé yányán. A ní owó ọ̀pọ̀ yanturu lọ́jọ́ kan, ṣùgbọ́n wọ́n dilẹ̀ lẹ́yìn àwọn náwó-náwó. Yóò dilẹ̀ lẹ́yìn náwó-náwó, yóò tún dilẹ̀ lẹ́yìn ahun. Táhun gangan ò gbádùn ara rẹ̀, ara alẹ́ ahun gan ò gbádùn ahun. Ṣùgbọ́n lẹ́yìn ikú ahun, àwọn ará alẹ́ abáwọn èèyàn tán súnmọ́ ahun, àwọn ni wọ́n wà máa ná owó ahun lẹ́yìn ahun. Owó dilẹ̀ lẹ́yìn ahun. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orí ògbádé tó ní ojú ní kálálọ́ọ̀dù tó gbọdẹ tí fi ń sọ ilé ara rẹ̀, ó ní ó sọ ilé ara rẹ̀ kan Adéyinka, ó ní ojú ní kálálọ́ọ̀dù tó ń fowó gbọdẹ o, òun gangan ti kára rẹ̀ ni ó sọ ilé ara rẹ̀ kan èyàn tán bá tún sin sílé.
1: Ó ṣe ọ̀pọ̀ mọ́ rògùn rèé fọṣọ.
0: Ìtẹ́ ni wọ́n gbé alọ́jàntì, wọ́n gbé alọ́jàntò, wọ́n ní ẹmọ balẹ́jẹ́, ẹmọ ìjọ balẹ́jẹ́, yóò jẹ́ kílé yìí ó lù sí fálù tẹ́ ẹ bá sin sí ara lé o, ẹgbẹ́ ó di tẹ́.
1: I was shocked and sad when I heard the news.
0: Nílé tó lè fi bẹ́ẹ̀ nìkankan ṣeré, ìwọ bàbá ò nílé. Ó mọ bó ṣe máa ń fara ni gbogbo àwọn láńlọ́ọ̀dù, àwọn tẹ́nàntì rẹ̀ ìwọ láńlọ́ọ̀dù.
1: I was shocked and sad when I heard the news.
0: Ojú ò wá towó, wọn ò ní sin olówó, wọn ò ní sin owó mọ olówó. Nínà ni wọ́n ná owó lẹ́yìn olówó. Gbígbé ni wọ́n máa gbé inú ilé lẹ́yìn onílé o. Wọ́n nítorí pé onílé lọ pé ẹja wó ilé rẹ̀ dànù, kẹ́nìkankan wọ́n mọ̀ gbé bẹ̀ mọ́, wọ́n máa gbé ilé rẹ̀ lẹ́yìn rẹ̀ ni. Aláwọn kan tún máa jà sógun ilé rẹ̀ lẹ́yìn rẹ̀. Wọ́n tún jà sógun ilé rẹ̀ lẹ́yìn rẹ̀.

0: ro
1: báyé ṣe ń lọ làwọn èèyàn ń kú tó ń dágbére fúnlé ayé òṣèṣẹ yìí kó ju ìgbà ó ṣe ìjọ kan ni ó kan ìmí àtẹyìn náà yín sún ni o ìjọ kan ni ó sún kan wá gẹgẹ bí orúkọ mi sún kan mi ọlásún kan mi yóò sún kan wá lọjọ kan o kìí ṣe pé o kìí ṣe pé ṣùgbọ́n tí gbogbo wa bá máa ń rántí bíbá lọ lọjọ kan àbá máa gbìyànjú láti máa ṣe dáadáa torí ìta a bá ṣeun gangan náà ni ó jẹ àdúrà fún wa o wọn ní kò sí àwọn kìrìsìtẹ́nì wọn ò ní kò sí àdúrà fún òkú mọ o akíkísẹ ọwọ rẹ kò mọ tọ ọ lẹyìn. iṣẹ ọwọ wa ló ń ṣe lọwọ tí ó mọ tọ ọ lẹyìn ṣẹṣẹ bí ni ó mọ tọ ọ lẹyìn torí bá a bá ṣe ń gbẹ̀sán iṣẹ olóore iṣẹ ládàtà a bá ṣe làwọn iṣẹ bí iṣẹ búta a bá ṣe bọ́ bá ṣe ń gbìnà àyá tó ń gbilẹ̀ láàmọ́ tó gba èrèǹjẹ lórí iṣẹ bí wa náà o bá ṣe ń gbèrèǹjẹ lórí iṣẹ rẹ táwa ló lè wẹ òkun ayé tó lè wẹ òkun ayé já afẹ́ni tọ́lọ́run bá tó bá kà yẹ ẹni ọlọ́run bá kà yẹ nìkan ló lè wẹ òkun ayé já o ṣùgbọ́n ká máa gbìyànjú ká máa sapá wa ká máa tẹ́rà ká máa sanná ní ká máa là kàkà ká jẹ́ kí dáadáa wa kó pọ̀ ju àìṣe dáadáa wa lọ torí èyí máa ń rìn nílé ayé ń bí kò rí ọmọ mi o èmi gan Adéyinka tẹnu mi dùn yìí tẹnu mi dùn dáadáa yìí èyàn ò lè má ṣe ṣe èyàn nígbà mí o ti ṣe bí èyàn ẹlẹ́ran ara la pè wá ṣùgbọ́n tí dáadáa wa bá ti pọ̀jà ìdá wa lọ ọlọ́ba yóò wá ṣe àfojúfò gbogbo àwọn ìyókù ẹ jẹ́ kí dáadáa wa pọ̀ ká sì má pa ẹnìkankan lẹ́kún ká má jẹ́ orísun ìbànújẹ́ àbí ẹkún fún ẹnìkankan o orísun ayọ̀ àti ìdùnnú ni ká máa gbìyànjú ká máa jẹ́ lóòrèkóòrè bó tilẹ̀ jẹ́ pé àyè máa ń rìn ní àyà ayé kò rí ọmọ mi.
0: I don't know what to do. Èmi ọmọ ń bá ṣe o.
1: Látàrí ìdí èyí tá fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹ́yìn aláfẹ̀yìntì wa nílé iṣẹ́ wa níbí ẹ̀yin èjìká tí ò jẹ́ kọ́run wọ́wọ́ ẹ̀yin oṣù ká tẹ̀ jẹ́ kọ́run ó máa wọ̀ wá. Ẹyin tá a bá ti gbégbá pé Atúndé o Atúndé o Atúndé o tẹ́ ẹ̀ jẹ́ kọ́rọ̀ ọ̀wọ́ oṣù yín nígbà kankan bó ti ẹ̀ jẹ́ pé most of the time ọ̀rọ̀ imi gangan máa fẹ́ súra mi nígbà mi pèsè wàhálà mi ọ̀wá pọ̀ báyìí ṣùgbọ́n ẹ̀yin ti yín ẹ̀yin wá jẹ́ kọ́rọ̀ ọ̀wọ́ oṣù yín ọ̀rọ̀ tí yín gangan ti ká lára yín kò ní sú ọlọ́run ọba o.
0: Àtàpapọ̀ sí ọwọ́ di ìlà.
1: A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tá a jọ ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ òpó méjì tá a sanwó lé ìwé wọn. Kò yẹ yín Adéyinka aṣanwó lé ìwé aṣanwó wa ẹ̀kì aṣanwó wa ẹ̀kì nítorí ẹgbọ́n mi bọ̀dá mi Asisi Sarabadin ni ọlá ìyá àtibá mi aláàjì mi bàbá mi dáadáa wọn èèfẹ́ ń dákọ àwọn pẹ̀lú bà mi sunny success odù ọlá ọmọ ògúndàre ọmọ wọn nílùú ìbàdàn nílé olúyọlé ìbàdàn mọ́jàmọ́jà tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ kára wájú lẹ́rú àwọn náà bá wa dá sí ó jẹ àwọn mẹta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ máa wò fọ́nẹ́sì ní pé ọmọ opó ẹyọ kan péré ni ẹni tó jẹ olórí àwọn opó mùsùlùmí ló bẹ̀ mí fún ẹ máa wá wò fọ́nẹ́sì ní pé opó tí ìyá yìí ń bẹ̀ mí fún wà láì kìrìsìtẹ́nì ni o ṣùgbọ́n olórí opó mùsùlùmí ni ìyá tó sọ̀rọ̀ ọmọ yìí fún mi olórí opó káàbàtà lọ́yọ̀ọ́ táwọn jẹ́ kìrìsìtẹ́nì àwọn ni wọ́n sọ̀rọ̀ ọmọ yìí fún ìyá yìí ìyá yìí náà wá sọ̀rọ̀ rẹ̀ fún mi èmi náà mo bá gbá lárata mo kọ́ ṣe ní fídíò ní facebook ìrìn kọ́mẹ̀ntì kankan àwọn èèyàn kọ́mẹ̀ntì àwọn tó ń kọ́mẹ̀ntì kan kí wa ni bóyá content yín ọ̀dẹ̀ yí gbogbo àwọn èèyàn ni mo bá tún mú fídíò yìí ngbà tí ń gbọ́jà kankan mo bá gé mo bá fi ṣọwọ́ ní broadcast list mi lórí whatsapp wà láì lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ọ̀kadà níjọ́ tá à ń ti bi òkú afọlábíjì mọ̀ àyìndé bọ̀ nílùú gbọ́ra lórí ọ̀kadà tá a gbé lọ náà ni mo wà tí mo ti ń tẹ tí mo ti ń gé fídíò yìí tí mo fi sẹ́ndì ẹ̀ lórí whatsapp tí mo fi voice message tí yẹ opó yìí tó sẹ́ndì sí mi tí mo fi pẹ̀ kún rẹ̀ láàrin káàdì yúkàyájú tí fóònù mi ṣe ṣe kú ni kọlu n wọle sori fonu mi ti eti ku pe ba elo gan lowo yi gan funny enough ni pe wala emi go bere yi owo gan lowo eni lowo eni to soro yen fun mi mo kan se video n pe eni to ba fe ran won lowo ko lo si le iwe bayi bayi ko bere oruko omo bayi bayi tabi ko lo sodo iya opo yi kan lo sibe ka bere pa awon verse kan bayi bayi fun mo bayi bayi kin la wa se laye kin l'olorun da wa saye fun ibere re o fun gbogbo eyin te larojinle kin la wa se laye
0: I can't believe you are gone oh
1: Olodumare olojo ni ba mi se aforiji fun afolabi ayinde jimo ba n pa asise re re o ko ba n te safefe re ambo ni bi oku re lori okada ni mo ti tun send video yi ni WhatsApp lawon eyan ba bere si ni contact mi lotun losi
0: so no if I should
1: awon ta ba mi tun gba video yi ta to bi sowo sa awon olose oni sa awon le bi sowo sa awon olose lu on e bi sowo and result end game mu be na ni pe kare ni ba wa sanwo ile ewe omo yi ibi te ba ri e bi sowo si ka sa ti re ni ran wa lowo lori owo wa e ke omo
0: yi
1: ori okada na mo wa ti ba mi kan ta ti pe mi lat America number mi o wa available ko lo baba to pe lori line keji pe boya yo lo lori keji awon mo pe phone mi ti ku ni ina mo dele ti mo ri ko igi ni won mo wa pe won pada baba na to si nle mo awon na to ti jade lo mo wa fi atejise ati first message ranse
0: olufe gbogbo fun
1: baba tun bere pe lo ni owo yi lemi na ba ke phone mole mo pe yo pe pe lo ni iya yen kokon so fun mi pe baya bi 30,000 naira egberun lona 30 naira
0: atan mo wale
2: olufe ko lo
1: emi na ba nje okay mo pe iya yi un ri pe in ri pe auntie temi gangan na to na je opo oko ti e na ti ku lati bi odun mejo seyin o nikan ni feyin fun awon omo marun kiri

0: lára àwọn ọmọ àǹtí yìí gan. Èyí tó jẹ́ second born rẹ̀, I mean third born rẹ̀, ọ̀dọ̀ mi gangan ní ń gbé. Òun gangan wà lẹ́sẹ̀ stool lọ́wọ́lọ́wọ́. Èyí tó jẹ́ second born kọ́lọ̀ ọ sàánú, kọ́lọ̀ ọmọ da wàhálà àti alágbádá ọ ẹyin tèmi. Èyí tó jẹ́ second born, ọ̀dọ̀ màámi ní ń gbé, ọ̀dọ̀ grandma. Òun náà ó ṣe wà ẹ̀ẹ́kì tọdún yìí. Funny enough ni pé yìí tiẹ̀ ronú lọ pé kí n tiẹ̀ send ìrànlọ́wọ́ fún kinní lórí WhatsApp nítorí títara tèmi. Bàbá ṣe fi bájú bá fi bámú là ń wá káàkiri tẹ́lẹ̀ tábí olówó yìí san. Ṣùgbọ́n ìgbà tí tó pò yìí tó ń kọ́ńtà tèmi títí ẹ̀ ló gbà mí lára ta tí mo kábíyèsí olódùmarè. Ni mo fi sọwọ́ kí ìrànlọ́wọ́ tó dìde tàbí orí towó tí etí opó yìí tó sọ yìí san. Mo sì jẹ́ kó yí àwọn èèyàn kówó yìí ti pé, ṣùgbọ́n lára pé àwọn èèyàn ṣàwọn nífẹ̀ẹ́ sí ká máa ṣiṣẹ́ olóore pàláì lẹ́yìn ìgbà tí mo sọ kówó ti pé níbà mi sọ ní success odò ọlá ọmọ ògúndarí lánàá tún fowó tí wọn sọwọ́ láti United Kingdom. Ẹyin ọ̀rẹ́ yìí ni mo tó mọ̀ pé 25,000 ni wọ́n ní ká máa san. Gbogbo owó tó sì wọlé ó sì ka owó wàhẹ́ẹ̀kì ọmọ méjì kábíyèsí olódùmarè. A ní kí làwa sì láyé o, mò ń bi ẹ̀yìn náà kí ni tọ́lọ̀ ń ràn wà wáyé fún. A ní kọ́lọ̀ ọmọ da wàhálà sí alágbádá. Ẹyẹ tó bẹ̀ kan sí fún yín. Akọ́bí ọmọ àǹtí mi tí mò ń sọ tó ń jóbìnrin. Gbogbo àsìkò yìí níjọ́ tá a lọ síbi òkú Afọlábí Jimo Ayíǹdeun láàárọ̀, ó ní iye tèmi gan tí mo tún lọ dẹ́pọ́sìtì lọsibítù. Òun ṣẹ̀ṣẹ̀ bímọ, iṣẹ́ abẹ ni wọ́n fi gbé ọmọ jáde. 130,000 àbí 20,000 kọ́ ni, 20,000 lówó tọ́jọ́ owó operation yàtọ̀ fúnpa à ń rọ oògùn, à ń rọ oríṣiríṣi. Ó tún lábẹ́rẹ́ kan tí mò ń gbà tó bá ti bímọ. Mo ti gbàgbé ntọ́ pé ó kọ abẹ́rẹ́ tí wọ́n ó fún ní abẹ́rẹ́ báàbí 30,000 àbí 30 kíní kan ni lówó abẹ́rẹ́ náà. Ni mo fi ń sọ pé kọ́lọ̀ mọ̀ da wàhálà sí alágbádá. Nǹkan kan o, ẹni tó bá kankan ló kan mọ̀ ni. Ṣùgbọ́n mélòó la fẹ́ sọ, mélòó la fẹ́ mọ̀ sọ lórí afẹ́fẹ́. Tọ́rọ̀ òfin ní sùn àwọn èèyàn pé sọ́dọ̀ rẹ nìkan làwọn èèyàn ti ní sòro ni. Kọ́lọ̀ mọ̀ da wàhálà sí alágbádá. Ẹni tó bá wà mọ̀nú rò ni mo fi ń sọ pé yóò mọ orí Ọlọ́run o, yóò sì mọ ọpẹ́ dú. Ìwọ́ tọ́lọ́run tí ń bọ̀ ọ́ gbé sí nírọ̀rùn. Mo fẹ́ náwó kan ò ń rí iná ebi ò pa látàárọ̀ dálẹ́. Àdẹ̀jọ mú ọdún yìí láti January, a tún wà ní December, ení ni December 21st. Ẹni tó bá mọ̀nú rò nìkan ni yóò mọ orí Ọlọ́run o, ni yóò sì mọ ọpẹ́ dú. Tábà máa sọ àwọn ọ̀rọ̀ yìí, àwọn kan ò ní mọ̀ pé àwọn ò ní problem kankan. Wọ́n à ní mọ̀ pé àwọn ò ní sòro pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín.
1: Fojú ṣògbèrè ẹ̀kún. Abẹ́ orí kékeré já lórí
2: ìfẹ́ kò lọ.
0: Mo sọ lérèfé níjó ní bíi. Mo ní ọ̀pọ̀ àwọn èèyàn ní ń bẹ lọsibítù tó jẹ́ pé owó operation ni wọ́n ń wá káàkiri. Ká tún dúpẹ́ lọ́wọ́ àwọn dókítà náà tí wọ́n sáré ṣiṣẹ́ náà tán ní ká máa padà wówó lọ. Kọlùkọlù bú àjálù bú kò ní jáwọ́ nù ilé mi pẹ̀lú ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi lọ́wọ́. Ẹ̀sà mi ẹgbẹ́ tó àdúrà mi ẹ̀fọwọ́ ẹ̀fọ́jú. Bí ayé yìí ṣe ń jẹ́ ayé, báyé bá ń jẹ́ ayé tí gbà ń jẹ́ ẹ̀gbà. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní mọ̀nà ilé mi àtẹ̀yìn o, a ní rògbọ̀n àkáwọ́ lórí sọkún o. Ẹrù tábí amọ̀ èyí wá tú òwọ̀n nídìí fún yín o. Aláǹtí mi tí mò ń sọ̀rọ̀ yọ mọ̀ ìyá ọmọ bàbá mi gangan ni. Ọdún kẹjọ rí tọkọ rẹ̀ tó ti lásídẹ̀ǹtì lórí ọkọ̀ gbégi lódò. Wọ́n ń bọ̀ látoko ni bírèkì bá fèèlè lọkọ̀ bá di gbígbígbí jì lójú odò ni igi kábíyèsí olódùmarè. Nǹkan kan mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúnìyà. Ẹyin tó bá kankan lọ́kàn mọ̀ ni o, kọ́lọ̀ má jẹ́ kí láburú kan èmi pẹ̀lú ẹ̀yin o. Funny enough ni pé wàhálà yìí tiẹ̀ wá rántí pé ọmọ tiẹ̀ náà fẹ́ ṣe wàhálà ẹ̀kì. Mo mọ̀ pé a fẹ́ sanwó wàhálà ẹ̀kì o, ṣùgbọ́n èèyàn rántí pé káṣẹ ẹ̀ bá bèèrè pé káwọn èèyàn ràn lọ sí ìrànlọ́wọ́. Ẹ wá wo bí tọ́lọ̀ ti gbé bí ṣe ṣe dé. Ẹ wo bọ́ọ̀lù ṣe gbé bí ṣe ṣe dé. Ara ta tó kégbàjarì wá bá mi. Ìní mo gbára ta lórí ọ̀rọ̀ rẹ̀. Kó tó di pé Ọlọ́run wá bá wa bu àṣírí títí wa ẹ̀ kí tọmọ tiẹ̀ náà. Pẹ̀lú owó tá a tún fi kúnra wọn pẹ̀lú ọpẹ́rẹ́ṣàn ti àkọ́bí rẹ̀ tó bímọ nílé ìwòsàn. Ni mo ṣe máa ń jẹ́ kásà máa ṣe dáadáa ọ̀ lórúkọ tèmi fi ń jẹ́ kásà máa ṣe dáadáa tí mò ń fọ́kọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Bó tó máa ń tẹ̀ mo máa ń gbìyànjú bó ti ẹ̀ jẹ́ pé èyí máa ń rìn ní àyàn ayé kó rí ó mọ́ mi. Mo máa ń tẹ̀ láti ṣe dáadáa gẹ́gẹ́ bí orúkọ mi kí n fi lè bá jẹ́ àpẹẹrẹ rere fún àwọn èèyàn láti lè jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn èèyàn. Tá a bá gbẹ̀rù ẹlẹ́rù nígbà míì lọ́nà tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí, Ọlọ́run ọba yóò sì mọ báyẹn náà gbé bùkátà tiẹ̀. Ọ̀rọ̀ mi ò yé yín.

Ó tún fi àsìkò yìí sọ fún yín o pé àwọn ọmọ sì kú o. Ta tún nílò owó wa ẹ̀ kì fún. Ẹni tó bá tọ́lọ̀ ń bá ràn lọ́wọ́ tó lè ṣe ìrànlọ́wọ́ yìí wà láì àwọn ọmọ tó kù. Mo fi ọlọ́run ọba ṣẹ̀rí lẹ́ràn kan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ wa. Ó tún ń sọ fún mi, ó ní yàtọ̀ fún pé ìyá opó tó kọ́kọ́ kọ́ńtáàtì mi náà tún sọ pé àwọn ọmọ kù lọ́dọ̀ àwọn. Ẹnìkan tó náà jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ wa tó bá mi fọ́wọ́dù sí àwọn olóṣèlú nígbà. Ó wá ń sọ pé báwo la ṣe tún lè ran ọmọ kan lọ́wọ́ nínú níléèwé òkè Ọlọ́là secondary school Lọ́yọ̀ọ́ Aláàfin wa ń bí náà. Ọlọ́run ọba ń gbọ́, ẹ jẹ́ ń lọ ka àtẹ̀jíṣẹ́ bó ṣe fi ṣọwọ́ sí mi. Yun Comrade Adédokun Sunday Asasa tó máa ń ṣe ètò public matters with Comrade Adédokun Asasa tí máa ń gbé àwọn olóṣèlú wá sórí ìkànnì wa ní gbogbo ọjọ́ jímọ̀jímọ̀. Òun ló ń kọ́ńtáàtì mi, ṣé níjẹta ni àbánà? Ẹ jẹ́ ń lọ wo àtẹ̀jíṣẹ́. Ọjọ́ Monday ó ní I met a boy who is an orphan today. He is helpless. He is in SS3 at Oke Olola High School but hasn't registered for WAEC. How can we help him out, sir?

$25,000 náà ni o ẹni tó lọ ń bá ràn lọ́wọ́ tí ń gbọ́ mi lọ́wọ́ tó bá tún lè ṣe irú ràn lọ́wọ́ yìí ọmọ pọ̀ ó kù o wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀ yàtọ̀ fún àwọn bíi mẹ́ta tí ìyá òpó tó kọ́kọ́ kọ́ńtà àti mi sọ àwọn ọmọ tó ń bẹ o àwọn ọmọ ń bẹ bàbá sì ṣe ń ṣe àwọn ràn lọ́wọ́ yìí náà láàmọ̀ post fídíò rẹ̀ bó ti jẹ́ pé èyí máa rìn kó rí ọmọ mi but we are trying our best to be as plain as we can be to be as faithful and trustworthy as we can be.

0: tọ́lá wa gangan a fẹ́ jáwọ̀ a fẹ́ já a fẹ́ máa jí àwò kọ́sẹ̀ dáadáa.
1: ṣé ká lọ lẹ́nìyàn kúrò.
0: àìmọye àwọn èèyàn mi tán rí fídíò yìí táwọn ní ìrora lọ́wọ́ oúnjẹ ní ibi nípa àwọn àláìlà mẹ́wàá ń ṣẹlẹ̀ o ṣùgbọ́n ìwọ̀nba téèyàn bá lè ṣe ń bẹ̀ náà ni wọ́n máa ṣe èèyàn lè help gbogbo èèyàn tán o. èèyàn lè help gbogbo èèyàn tán èyí tọ́lọ́run bá fún yàn ní kápá nìkan náà lẹ́yìn ó ṣe. because in order to help people you have to help yourself first. how can you help people when you yourself is helpless when you are helpless you can't help anybody.
1: ìbí tòun ní ajayi aya ìgódà lò.
0: ní ẹbí máa ń sọ nínú bàálù pé tọkọ bá fẹ́ já kọ́kọ́ ìrànra rẹ̀ lọ́wọ́ láti fi face kíní oxygen kíní yẹn mask sí imú ara rẹ̀ o kódà kí wà àtìyàwó àtọmọ rẹ̀ wà lójú kan kọ́kọ́ fi símú ara rẹ̀ náà torí ẹni tọ́ bá wà láàyè ló lè ran ẹlòmíì lọ́wọ́ tọ́ bá wà láàyè pẹ̀lú kápá rẹ̀ náà níwọ̀ náà lè ran ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì lọ́wọ́ kò yé yín. bí ìwọ gangan bá wà láàyè ló lè ran àwọn ẹlòmíì lọ́wọ́ ṣùgbọ́n tíwọ náà bá standard ló tó lè ràn yàn lọ́wọ́ ẹni tí ò bá ní kápá rẹ̀ kì í ṣe àfi tipátipá ṣe ibi tí mò ń lọ nu. ẹni tọ́lọ̀ ń bá fún ní ìkápá rẹ̀ tí agbára bẹ́ẹ̀ tó bá wà náà ni kọ́ máa ràn yàn lọ́wọ́. kọ́kọ́ ẹ̀pọ̀ ara rẹ̀ náà kò tó ẹ̀pọ̀ ẹlòmíì o torí ẹ̀pù àwọn helpless people lè wọn lè tán o ṣùgbọ́n wọn àtọ bá lè ṣe náà ni kò ṣe ṣá máa ṣe dáadáa fọ̀rọ̀ ẹnu ràn yàn lọ́wọ́. bí wọ̀gán ṣe ń gbọ́ mi tó o bá ní kápá àti sanwó wa ẹ̀ẹ́kì ó tún lè sọ fẹ́lòmíì tó o kó ní kápá rẹ̀ ìwọ náà ó tún máa gba commission pò sọ fún yàn bí ṣe olóore ṣe wà nu. àìṣe é tán.
1: èmi ọmọ ń bá tóbi fẹ́ kó la o.
0: ẹyin tèmi àìṣe é tán o lábàládé.
1: àbí ń pé o wá gbà kàrà kó fi jẹ̀kọ́ àtọmọ wálé.
2: a ò fẹ́ kó lọ.
0: àsìkò thanksgiving láwa yìí ò nílùú òyìnbó pàápàá jùlọ àsìkò thanksgiving láwa yìí lamẹ́ríkà. táwọn èèyàn àwọn èèbó pàṣẹ mọ̀ ń sọ pé àwọn míì nínú wọn ò mọ́ ọlọ́run

0: sàn gbìyànjú sàn sàánú torí ká máa ran ara wa lọ́wọ́ ká máa sàánú ara wa náà lọ́lọ́run ṣe dá wa sáyé o sáyé pé mo bèrè níbẹ̀rẹ̀ pé kí lọ́lọ́run dá wa sáyé fún kí n la wá sí láyé àbí kí lọ́lọ́run dá wa wáyé fún.
1: Ọ̀rọ̀ ni gbogbo wa jẹ́
2: bẹ́ẹ̀ni
1: àtìpó ẹ má gbàgbé
2: báyé ṣe ń lọ.
0: Àtìpó la jẹ́ ní àyín o báyé ṣe ń lọ làwọn èèyàn ń dágbére fáyé o.
1: A ò pàdé
0: bó ṣe wá léwu kan mọ òpin nǹkan le tó ń tó bá wẹ ẹyìn wò ni mo fi ń sọ níbẹ̀rẹ̀ pé o gbèwẹ̀ ẹyìn wò ajá rẹ ò bá pakún o gbèwẹ̀ ẹyìn wò ajá rẹ ò bá pẹkulù o gbèwẹ̀ ẹyìn wò ajá rẹ mà lè pé horo ẹyin tó bá wẹ ẹyìn wò tó bá mọ núrò o ní ọmọ pẹ́dú a dúpẹ́ orí ọlọ́run o a dúpẹ́ o 2022 tó ti ń lo odò tí ń lọ rèé mu mi ení ni 21 nínú oṣù kejìlá ọjọ́ mélòó ló kù sọjọ́ mẹ́wàá kọ́ ni àbọ̀ àbí
1: mélòó. Gbogbo ìjọ Ọlọ́run ẹ̀yàn rẹ̀ àtojúlùmọ̀ a kó àtẹ̀mọ́ra o.
3: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo láàrin Oyo Ajisebi bá bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan.
4: Ajisebi Oyo láàrin Oyo Ajisebi bá bẹ́ẹ̀ni.

Alátọ̀lọ̀ ń da yín, ayin, ọlọ́wọ̀ níjó tán o, torí pẹ́ dáná, ẹ ń fún wa ń bẹ̀, ẹ ń fi ń ṣèràn lọ́wọ́ ń bẹ̀, ọlọ́wọ̀ bá ọlọ́jọ́ ni kò ní jẹ́kọ́lá yín ó tán, ẹ ní fọlá pìtàn pẹ̀ ti ní rí o, lọ́làwọ̀ láhọ́ lọ́wọ̀ ọkù wáta, ìlàbìlà àlè ìlàzí.

0: ọ̀nà láàyín tó ti sì kò ní di láíláí fàbàdà lọ́làwàlá ọ̀làwàlá kò wá ta ìlàbìlà ilẹ̀ ẹ̀sìn. Ya salam, ya salam, ya salijala alewa alekara.
1: Àwọn òṣìfìlàdé olórin
0: ya rahman, ya salam.
1: Ọba tí ó jẹ́ ó tán ṣàlàwà.
0: Ya rasak, ya salam.
1: Tẹ̀lé dùn wá pọ̀n kan pẹ̀gàn wá. Ẹni rí lé mìíràn.
0: Ya salam, ya salam. Sulejala alewa alekara.

ni kuro ore mi ma gbe kuro laji se bi oyan. I'm ready

gbogbo ọ̀rọ̀ tá ń sọ tí ń jàǹfààní fáwọn èèyàn wọn bá ti mọ ohun tí rí ẹ̀kọ́ kankan kọ́ lára gan tí ò bá sí àwọn tálẹ́ǹtì ọ̀bá parẹ́ mọ́ aláàánú àwọn lọ́lọ́run ń lò ní sábà bí ó àwọn nígi lẹ́yìn ọgbà wa àwọn náà ní wọn jẹ́ kó ti sú wa àwọn náà wọn jẹ́ kébi ọ́ pa wá débi bá pa àyàn jù bébi bá pa àyàn kọjá àyè bébi bá pa àyàn kọjá àbìkí èyí ó ṣe ṣekú sí àwọn ní àjẹ́ káwọ́ ti ṣèṣekú sí àwọn níwọ̀n ti jẹ́ àdàdà kú ní ìyìn tọ́jẹ́ pé sálù ẹlẹ́nu gbọ̀rọ̀ ló kọ́ ẹnu mi ọba ti lè gbọ̀rọ̀ mọ́ torí ẹ̀rí ọkàn ọmọ ajẹ́ mi bí n bá sọ̀rọ̀ sáwọn ọmọ tí wọ́n lu jìbìtì tí wọ́n lu ṣe yàwó tèmi náà sì tún ṣe jìbìtì tèmi náà ń ta káṣáàpù lárẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀rí ọkàn òní jẹ́ ń gbádùn ṣùgbọ́n torí pé àwọn ń ṣàánú tilé oge náà tún tó géèjì torí ń tọ́lọ́ ń ṣe fún wa náà tún tẹ́ a lọ́rùn ni ò jẹ́ káwọn náà ti dàdà kú dá ọlá yín ọlọ́ ọlọ́run lára wa adéyinka pẹ̀mbọ bí àwọn erin káṣàmọ̀ṣe dáadáa ajé ọkọ bí ẹni kìlọ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ èdè bábọ̀ èdè ìjìnlẹ̀ bábọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábọ̀ ìmọ̀ ìwà bábọ̀ ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ aládé jìgan jìgan tògótógó.

tawa ma yawo na nta enu o ni le gboro mo enu temi si gboro die so lu elenu gboro ni bi ma tun so eri okan ma janjo sugbon owo ti a mo o owo mi re funfun lene o a ilu jibiti e ba tun gbo se ti mo nse fun ara mi personally yàtọ̀ fún pé à ń lọ ṣe mc à ń rìkọ́ọ̀dù fídíò à ń ṣe bẹ́ẹ̀dẹ̀ jingu nǹkan kàtà tún bá káàkiri kò sí alẹ́ kan táwẹ̀ tún hósù jáde nítorí pàfẹ́ wọ́wọ́ lọ́wọ́ torí ẹni tí ò bá rí nǹkan kan jẹ tí ò rí nǹkan kan sí yóò máa wọ́wọ́ lọ́wọ́ tí nǹkan kan bá wá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yóò wá máa ṣèṣekú sí ẹni yóò máa jẹjẹkújẹ yóò máa hùwà kíwà yóò máa jalè yóò máa fẹ́ wá. ṣùgbọ́n àwọn èso ọ̀lẹ́ o bó ti ẹ̀ jẹ́ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run nìkan lálágbára àìsàn ọ̀lẹ́ o àìsàn ọ̀lẹ́ o. tẹ ẹ bá gbọ́n tí mò ń ṣe nítorí owó tẹ ẹ fi máa bùn ń lo tẹ ẹ bá gbọ́ iṣẹ́ tèmi gangan ń ṣe fún ara mi ṣùgbọ́n ká gẹ́gẹ́ jìnnà bẹ̀ ń dà bá fi pàmọ́ níní. gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ ọlọ́run máa bá ràn wọ́n lọ́wọ́ tí wọ́n tún ń gbèrò pé àwọn fẹ́ ràn án lọ́wọ́ ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ ọlọ́run máa dá àwọn náà tàbí sí ayé wọn káwọn náà ká máa bójú rere àánú ọlọ́run.

0: ati oya ka ma fe yi se lo ni owo ago meji la bere bi te tun ma gba awon repeated programs wa da ka ma binu gbogbo e ti ijora won ni oya ma wa 24/7 o je tun ti be de san sabaji injo ma raaye mo hun wa so online igba to lo ba ti ni ki gbogbo studio set tan daada a ma wa lojojumo ni ojojumo e ni sala igbohun wa be je tun ma gba repeated programs ko kan tabi music na ni sala e ma gba program kan ikeji ni aye igba n wa owo generator a ni di computer ati ni table n baba ti fun a won ti awon baba ti fun a lowo table won di fun a ni owo ati se si ana a din se si a baba a din se si a owo ta to fun a ni jo meta ati bi kun owo ta fi n se si a pe ka tun se si a ati tun ra awon first apron ta fe ma wo kan le ba mo da mo pe oniroyin ni wa o ta ba lo cover event nita kan ba won foju wa yi ri rededede pe eni kan mu phone da ni kan record ni ṣùgbọ́n tá bá ti rí apron ìwọ̀nba ni wọ́n mọ halẹ̀ mọ́ àmọ́ nígboro tá bá ti rí apron pé ilé iṣẹ́ ìròyìn léleyìí oní rédíò léleyìí tá bá rí first tá rí cap gbogbo àwọn iṣẹ́ tá ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni a fẹ́ kun ibi tá a fẹ́ máa lò nínú yàrá mi kan ni wọ́n fẹ́ máa lò nínú àyín yàrá kan ni wọ́n fẹ́ máa lò ntẹ́yìn náà bá ní tẹ̀ fẹ́ ẹ ṣe wà dúpẹ́ a mọ̀ lóore gbogbo ẹ̀yìn tẹ̀tí ràn lọ́wọ́ ọlọ́run ọmọ ọ̀ràn náà lọ́wọ́ ọdún yìí tún ti ń lọ ìwọ̀nba tó kù tọdún ó fi parí ọlọ́run gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́ ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́ lọ́la aláìlá ìlọ́lọ́ muhammadu rasulillah sallallahu alaihi wasallam lọ́la wípé kò sí ọba kankan níbi kankan tó tó ọba ọlọ́run olódùmarè kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run olódùmarè wàláwàlá kò wá táyílá bí láàrin rasi.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebíọyọ online television and radio www.ajiṣebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebíọyọ làárí ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan.
0: tó o tẹ ẹ bá ní kọ̀m̀pútà tẹ̀yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́yọ́ ní good configuration ẹ bùn mi ò ẹ jù sí mi ẹ bá lọ́lọ́kù ẹ jù sí mi ń hàn ó. Iṣẹ́ egoli ni mo kọ́kọ́ kí n tó wá máa kọ́sẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ra tuntun náà fún wa láì a mọ̀ fún rere yín. Ẹ ṣe o. Bẹ́ẹ̀ tí ẹ̀ ń gbọ́ wa gan náà, àdúpẹ́. Torí rédíò, àwọn èèyàn máa wà, wọ́n máa ń tètè ń wà distracted nípa rẹ̀. Tabadin sọ nǹkan tí ò bá kíní mú báyìí àwọn èèyàn yìí kú níbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú tiẹ̀ ń gbọ́ wa ẹni ìfẹ́ wa ni. Ẹ sọ̀rọ̀ la mọ̀ sọ ni èdè la mọ̀ pè ní. Èmi tí ń tún máa sọ̀rọ̀ tí ń tún máa ṣe pè. Lẹ́yìn tí ń tún máa sọ̀rọ̀ gidi tí ń tún máa kàwàdà bọ́. Èmi ò gbàgbé gángan sírẹ̀sì o ẹ̀yìn tí mọ̀ ní àwọn.

0: tó máa ń cover event náà a lè ṣe live a sì lè bá yín ṣe sí disk náà gbogbo àwọn nǹkan tá à ń mú mọ́ra wọn tá à ń já mọ́ra wọn díẹ̀díẹ̀ ni ẹ ká sá máa wọ̀wọ́
1: lọ́wọ́
0: tọ́ra wa náà a máa ń sọ̀rọ̀ wípé àwọn pásítọ̀ àwọn àfà ká má jókòó kò ti sọ̀rọ̀ nìkan káwọn náà kí wọ́n tó máa bí bó ṣe kó náà bá lè dání bó ṣe à ń fi lé rẹ́ǹtì wọ́n máa ṣe kí á ti kà ní káwọn náà ká máa fi kún. Àwa tá a máa ń sọ̀rọ̀ ìtẹ́nu wá gbarú ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ jókòó ti sọ̀rọ̀ lásán ó jẹ́ pé iṣẹ́ sọ̀rọ̀ gan-an náà iṣẹ́ ni lọ́tọ̀. Ṣùgbọ́n nígbà tí ò tí yìí tọ́lọ̀ ò tí jẹ́ ká burú rẹ́kẹ́ jù báyìí lọ àgbọ̀dọ̀ jókòó tó nìkan ọ̀nà kan ọ̀wọ́ jà láńbá káàkiri. Èmi ni mo tún jẹ́ Lumatech tí mo ní Lumatech International àti Lumatech ni àwọn Android yẹn ní gbogbo social media platform a ní à ń build Android application a máa ń build website náà tá a máa ń ṣe díẹ̀díẹ̀. Mo build Android application yìí tó bí ayé ṣe bí ọ̀rọ̀ radio ni ẹ̀ tí mo pè ní All Nigerian Radio Application tí mo kó gbogbo àwọn rédíò tó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà sí nínú. Mo á òwe kò sí kankan tó wá látọ̀yọ́ yìí tó bí ayé ṣe bí ọ̀yọ́ ni ẹ̀ pé kí ló wà ní kápá mi tí mo lè ṣe kó tó wá di pé iṣẹ́ ayé ṣe bí ọ̀yọ́.

0: afẹfẹri won ko awa ni yoruba ni ile ewa eko giga emmanuel alayinde college of education in loke oro ti loya la fun wa nbi baba da da run awon awon edenu awon edenu awon gi iwe awon ni ko iwe gbogbo won lo le ni won ko tele ni awon a ri pe kini npoju po nigeria ma nba ye se ni a je pe gbogbo wa na lo le ti le ba da o ede olorun ba pati awon ni kan le ni re sa ke ka be kan legalize corruption boy to mu oro kan wa pe eyin te wa ni le okere be ba be saanu awon eyan ni nigeria awon eyan yin tan wa le tan ma gbe bukata wa ba yin e ma interview won eyin te ba ri ko yore o pe to awon ti o wulo ni support ninu poselu o ma so pe we have to choose between two devils ni ti o ni ri another options nle ti o ni tori pe yin o ni wole ni o ni jo won o dibo kun te ri ko yore ti pe to e ma saanu ru won ma ori re ti pe to ni ye ti ti e ba si ti je ni ya iya nje nkan lo ni ye ti je daada to ni papa lagi o ye ki ori awon eyan wo ti pe bayi ka ma fi omo iya mi ninu esin mo tun gbeyun na wa nigba pe omo iya ninu esin bi eyan kan gbe were ndo were omo iya mi were ndo were kan ninu esin wa ba mi ti mo wo pe leyi o ni la kai to lati le rulu nigeria lati le se nkan fun lu emi o ni dibo fun o e gbe omo iya were ndo were ku lodo mi gbogbo àwọn tá a fi ṣe òódó ọ̀rọ̀ wa a sì ti wà ń ràyìn wà láì tí ọba tí tó wákàtí mẹ́ta ó sì ti máa fẹ́ tó ọlọ́run má jẹ́ kí n tòsí má jẹ́ kó sì ọ́ ta mí ò sì ọ̀dá o ò sì ọ̀dá o ò sì ọ̀dá o kákùn má jẹ́ kó sì ọ́ ta mí pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ mi gbogbo àwọn tó máa ń ràn wá lọ́wọ́ gbogbo àwọn tó máa ń gbọ́ mi káàkiri àgbà ńlá yìí ò sì onítayín kò ní tààrán yín o kò ní ta mí kò ní tààrán mi mí ní mòsì ẹyin ní mọ̀nira ẹyin náà ní mòsì ẹ ní mọ̀nira ẹyin bọ́gẹ̀dẹ̀ bá fẹ́ dẹ̀ ni o ẹyin kí ni ẹran kí ni ajíjẹ ajíjẹ ẹran ọ̀gẹ̀dẹ̀ ẹyin kájẹ́ ọmọ ọba wa gbélé ẹyin ẹran kí ni àtúnjẹ wọ́n tún jẹ ẹran òkété o kíkú ọmọ rẹ wa kété àrùn kọmọ rẹ wa kété àrùn òfò kọmọ gbẹnu gbẹwò wa ire gbogbo kọmọ sọlẹ sọdẹ wa ọyá ẹfọ orin ìparí ọdún evangelis ta kọkọ lò lẹẹkan sí báyìí ká máa fèyún sí lọ wẹrẹwẹrẹ. ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebíọyọ online television and radio www.ajíṣebíọyọradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebíọyọ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo la ri, Oyo ni se bi ba ben ko kan.

tàbí mo fẹ́ ṣubú owó tún owó sì kò sẹ́nì kankan ṣùgbọ́n ọlọ́run látòkè ó náwó agbára ó náwó iye ó yẹ ayé padà ó sọ ikú di àyè fún ọ.

0: Unsalu alahanu. Ẹni tó jẹ́ máa sọ yìí ti ń sọ yìí.
1: Wọ́n ní tó jẹ́ káwọn máa ṣe táwọn sọ yìí.
0: Bàbá ṣe Unsalu.
2: Bàbá ṣe Unsalu.
0: Ẹsẹ̀ Mólúdì Ànábì.
2: Wọ́n lè ṣe Mólúdì Ànábì.
0: Lásìkò táwọn èèyàn fi Mólúdì sí.
2: Lásìkò táwọn èèyàn fi Mólúdì sí.
0: Ọlọ́run sì bá yín ṣe.
2: Ọlọ́run sì bá yín ṣe.
0: Èyí náà tó ká mọ̀ pé gbígbà fún Ọlọ́run ni.
2: Wọ́n lè yí náà tó ká mọ̀ gbígbà fún Ọlọ́run ni.
0: Ẹni tó lọ́wọ́ bá gbà fún òun lè ṣe bẹ́ẹ̀
2: ni. Ẹni ọlọ́wọ́ gbà fún òun ṣe.
0: O se
2: Mólúdì lójú alárúgbó nírọ̀lẹ́.
0: Èrò sì tún pọ̀.
2: Èrò sì tún pọ̀.
0: Bó bá rí bẹ́ẹ̀.
2: Bó bá rí bẹ́ẹ̀.
0: Alúbáwá sọ́ọ̀lù.
3: Àlọ́ àlúbáwá sọ́ọ̀lù.

0: wa yo shori re.
1: Lẹ́yìn bẹ́ẹ̀, ọ̀rọ̀ mi ò ní pọ̀, ọ̀rọ̀ méjì mọ́lá ní yẹn pé sọ àmẹ́jọkọ́ ìsọ ẹyọ kan. Torí pé bàbá wa ṣe oṣù Aliu, wọ́n ti ń tẹ́ mi lọ́rùn pọ̀ ti pẹ́, èmi náà lá ní yẹn pé tẹ̀yìn lọ́rùn lónìí. Àmọ́ bí ojú ọjọ́ yìí ti rí ọ̀fẹ́ fún mi láyè. Abala ni ba asiko na je ma Alakma so pe sallallahu alaihi wasallam
0: sallallahu alaihi wasallam
1: bolu di anabi la nse yi
0: sallallahu alaihi wasallam
1: era ku ta ni je anabi gan
0: Allahu akbar
1: iru eyan wo ni ba olu ti lo aye ki lorun wa ran wa se Aba Mahmudu Sarah Jibale Allahumma salli salatamu sina ala sayyidil muhsinina Allahumma salli salatamu sina ala sayyidil muhsinina
2: Allahumma salli salatamu sina ala سيد المحسنين اللهم صل صلاة محسن على سيد المحسنين
1: النبي محمد
3: صلى الله عليه وسلم
1: انما توتو اسكو تا النبي او فايي لي اواري ان محمد
3: صلى الله
1: Ara na po 16 days ila nabi o fi gbanu njo meyindilogun e to je verse yi tin so yi ke le ma iko molude anabi tan se yi ba ba se la se tun se ninu tolorun yonu si ni
2: fa maqida rasulullahi alayhi salatu wa salamu fi akhir shahr safar
1: e ba to di pe anabi tin ba se olorun bo Nigba to do mo 63 years. Adi gbeyin osu Safar are ba ki anna Muhammad.
2: Wa kana maridu samali yatasa yawman.
1: Are na se osu wa fi lo ojo meyindilogun lere are ti o le dide.
2: Yahudu nasi leyi.
1: Nigba ta seri are na si
2: Yahudu unnafu ilahi.
1: Ah! Are na mbe, pelu anabi de bike, anabi o le jade sawon eyan. Afa down, ojo ti lo.
2: Wa kana ibtida'u ma'adil lati ma ta fi Sudan.
1: Are to pa anabi ngba ti o bere, eri ni koko fun anabi. Ipe are sa anabi, are to pa gan, efori lo koko bere.
2: Wabu Isa alayhi salatu wa salamu ya murisileli
1: Ara na be olojo Monday gege bi wipe igbesi aye nabi Monday la bi igba ta fe gbe dide gbe omo jisi Olorun ojo Monday ina rawo Olorun fun ni we gbe ije anabi de
2: wa ma ta fi
1: Anabi si tu kulo jo mende.
2: Fala ma kala ya muli sineli sa kula ma idu.
1: Mato di la ro ma lo jo mende. Ta ni kare no mere ale ne le.
2: Fasina bilalu asana sobai.
1: Mato ya di la suba. Bilawa lo se no nebi. Lati lo gba se ipe. Mo fe lo peru. Gẹ́gẹ́ bí ti ṣe tẹ́lẹ̀ nígbà tó dẹ̀nà ọ̀nà nẹ́bì.
2: Wà kọ́ mà bí bá bí oṣù lílẹ̀ yìí.
1: Ó tó lẹ́nu ọ̀nà nẹ́bì yìí ń sálámà.
2: Fàkọ́lá.
1: Èbì lábá pé.
2: Asàlámù àlèkà ya oṣù lálá yìí.
1: Ìjẹ́ Ọlọ́run kọ́ mọ báyìí wo ojúṣe Ọlọ́run.
2: Fàkọ́lá ti Fátìmọ́ tù.
1: Fátìmọ́ ní dìde sí Bìlá, ànẹ́bì ò lè dìde.
2: Fàkọ́lá ti Fátìmọ́ tù.
1: Fátìmọ́ bá sọ fún Bìlá.
2: Iná oṣù lálá ìmọ̀síkù lọ bìnà fún sí i.
1: Ọlọ́run ànẹ́bì ò lè dìde látàná. ori anabi in so be fun bila ma bo
2: fada ala bilalul masjida
1: bilal le lo masalasi o duwo lenu ona ngba to lori anabi ko ti e gbo ti wi dada lo ba pe
2: fada ala bilalul masjida wala mu yafu amu kalama
1: bilal gbo ti fatima wi assalamu ala anabi ko gbo je anabi Allah masalasi o to pada wa
2: fala ma asba suba
1: gba to adi pe asuba agumerin ti koja marun koja agumefa lo lu to ye ti mele
2: ja bilalu saliya
1: ya ba tu wale le keji pe ile mo anabi oni jade ni
2: wa qama bil babi
1: o du lenu ona anabi
2: fa qala kasa wa kasa
1: Abadu salam asalo na nabi pe ka nabi o dide asiko asuba fa koja bobo
2: fa semi a rasulullahi sautahu
1: o anabi wa gbo un bila tin salam asun Mabo
2: faqala idkhulu ya bilal
1: odu bilal wole
2: inna masqulu bilabusi
1: are mi gbadun latane
2: wasaqula alaya maridi
1: are na le debi gbati didi odinira
2: ya bilalu
1: wo bilal
2: mo wa baba ki ayusalli ya binasi
1: lo so babu bakiri ni masalasi ni mo ni ko kirun fa won jeme
2: fa raja bilalu baki ya buka sedida
1: ngbati bilari la ilaha illallah aso pe sallallahu alaihi wasallam ngbati bilari bi inira ti ba nabi to ngbati o jade bilabadamu mabo
2: fa raja bilalu
1: oyayi ngbati bilal jade
2: baki ya buka sedida
1: to ba bere si ni sunkun ekuna po
2: wa do aye jadawo ala razi
1: nfi o ara re gbare leri
2: wa la yunadi
1: eh iwon pariwo pe
2: wa musito
1: eh o si agbako wa la so be olo si agbako
2: wa kito roja
1: eh agbo kan le mi lo fe jayi
2: wa kisa sauna
1: egbe yin mi ni okan yi
2: Ya laitani
1: Ama se wo
2: La muteli didi ummi
1: Ese ti ya ummi sinu aye Ya laitani
2: Ya laitani
1: O sofo loni
2: Ya laitani
1: Ase aye to n gbe yi aso wa padari ti o ba onu je nbe
2: Ya laitani
1: Iru aye o lo wa yi
2: La muteli didi ummi
1: Ese ti ya ummi sinu aye yi o n foju ri ka nabi ri nira Mabo
2: Fada ala al masjida
1: Igba to ti gbe bilali wonu masalasi
2: Faqala
1: Oba pe
2: ya baba kiri
1: wo abu bakiri wo baba omoge
2: inna rasulallahi
1: oju si olohun ni so fun o
2: ya muka tu soli abin nasi
1: onni kin so fun o pe ko kirun fun jema
2: wa masigu rabilabusi
1: ori anabi anabi nbe leri are anabi o le dide eni agbojule o le dide ori afa wa ko lalafia bi abu bakiri ti gbo oro yi ti bilaji se fun
2: falamma wa abu bakiri mi wa ba rasulillahi khaliyan wam
1: ngba ti abu bakiri dide ni bi ti bilaji jise fun pe ore anabi ke abi sawada ni ngba to wo mi rabi anabi ebi ta anabi joko si ko ba ba anabi be
2: lakina
1: da mu ba ba bakiri na amalak nafsaw emi re daru mabo
2: fa sara saham
1: lo ba pari oke oniye
2: wa kara magish ya alai
1: lo ba wolule lo ba daku gba ti ora nabi ta u ba kiri ba daku pe kore nabi ri ati to ta ti se islamu oni kirun fun wali ki lo fe sele
2: Fado jale muslimu na mawam.
1: Kukwa ya muslimi tembe nu masayasi. Idamu bawa kalukubandaro kwe ye. Awama sofo. Awama padanu. Awama seribu. Mabo.
2: Fasemi an nabiyu. Asemi an nabiyu. Hey. Ale salatu wa salamu doji jao.
1: Anabi wango. Tawe yendaro. Tiwe sukuni nule. Ohun kalukun lo ba nabi nibi to susi
2: faqala ya fat tọ̀mà.
1: Lẹ́ẹ̀kan náà, anábì bá yíra padà, ó ní wọ Fátímà ọmọ mi.
2: Máa a sá sí àhù.
1: Ése táwọn yẹn sunkún tí wọ́n ń gbára dálẹ̀, ń gbọ́ ohun àrò, kí ló ṣẹlẹ̀?
2: Fọ̀kọ́ láti.
1: Fátímà ní bàbá mi.
2: Dọ́jà lè fakidíkà mi ní òun àròsù láláì.
1: Wọ́n ń dárò pé wà nẹ́bí fẹ́ kú ni, ọ̀fẹ́ kú láàrin àwọn. Wọ́n ń dáràn yípa àwọn ò ní rí wà nẹ́bí mẹ́ni. Wọ́n sunkún pé ìwà nẹ́bí ọ̀fà àwọn ilẹ̀ náà ni.
2: Fọ́dà àròsùláyàlíyà.
1: Bá nẹ́bí ti gbọ́ páwọn mùsùlùmí ti ń banú jẹ́ lọ́bá dìde ó ní ẹ bá ń pèsè náàlì wá.
2: Wàlì fọ́dílù bùnú àbáàsì.
1: Ẹ bá ń pè fọ́dílù ọmọ àbáàsì wá.
2: Wọ́n tàkà àlẹ́ yìí máa.
1: Ànẹ́bí bá dìde lọ́bá fọwọ́ kún àwọn méjèèjì lẹ́gbẹ̀ẹ́ ó ti rí ànẹ́bí débi pé kò lè dìde. Ànẹ́bí ò lè jẹun. Ànẹ́bí ò rọrùn sùn mọ́. Ànẹ́bí wá dìde ó ní ẹ pè àlè wá fún mi. Ẹ sì pe fọ́dílù ọmọ àbáàsì wá fún mi. Ànẹ́bí wá fọwọ́ kún àwọn méjèèjì ó fi ọwọ́ kọ́ wọn lọ́rùn báyìí. Mọ̀bọ̀.
2: Fọ́kàrájà ilẹ̀ ìmàsíjídì.
1: Ànẹ́bí bá wọ ọwá jáde láti inú ilé rẹ̀. Ọwá ni ẹ gbé mi lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kí n lọ yọjú sáwọn sábẹ́ ẹkún tí wọ́n ń sùn yìí ni mí la.
2: Wà sọ ńlá ní ẹ̀rà ká tẹ̀lé fajiri mi ìyá omi ní ìsílẹ̀ èlì.
1: Ànẹ́bí wá dìde ọwọ́ arọ́jú ọwọ́ yẹn náà fìlà méjì fáwọn sábẹ́ ó kírun àṣùbà àjọ náà pẹ̀lú nira la ànẹ́bí fi kí i ọ fẹ́ nu àwọn sábẹ́ nú. Ọwọ́ kírun náà pẹ̀lú bárààrí ò ti yá ó sì kírun náà fún wa.
2: Súnmọ̀ wà láàbíwájú ìlànà sí.
1: Nígbà tá níbi wá kírun ni wọ́n wá fẹ́ yàn níbi tì lára mọ́sálásí ọwọ́ akọjú sáwọn jẹ̀mọ́ lọ́wọ́ pé.
2: Kọ́lá.
1: Ọwọ́ akọjú sí wọn ni.
2: Yá máa sáálì mùsùlùmí náà.
1: Gbogbo àwọn mùsùlùmí mo rí i pé inú yóò dùn láàárọ̀ yìí.
2: Yá máa sáálì mùsùlùmí náà.
1: Gbogbo ẹ̀mú mi ní tẹ́kójọ sínú mọ́sálásí.
2: Yá máa sá mùsùlùmí náà.
1: Ó ní mo pe gbogbo ọjọ́ àwa mùsùlùmí pátá.
2: À ń tún fi wíńdà ilà ìtàlá.
1: Ń dágbére fún yín ń lọ ọ̀dọ̀ ọba tó ní mọ jíṣẹ́ iṣẹ́ tó ní mọ jẹ́ pin lónìí èmi ànẹ́bí ọ̀fà yé lẹ̀.
2: Wà lé ikùn bí tẹ́kí wà láì wà tọ́ àti ìyẹ́.
1: Wà lé ikùn bí tẹ́kí wà láì ìbẹ̀rù ọlọ́run ọ̀dọ̀ ọ̀yin bìbá sí láyé mọ́ wà tá àti yìí ẹ̀sìn máa tẹ̀lé tọ́lọ́run náà.
2: Fà iné mú fárí kú dunia.
1: Èmi ànẹ́bí fẹ́ fà ayé lẹ́ni fà iné mú fárí kú dunia mo fẹ́ fi ayé lẹ́ni. Mọ̀ bọ̀.
2: Wà á sá àwálù yá omi mi náà lè áhùn.
1: Òní náà ní àkọ́kọ́ ọjọ́ mi òun náà sì lò pé ayé mi.
2: Wà á kiri ya omi ẹ̀mí náà dùn yé.
1: Òní ni mo ráyè mọ lẹ́yìn bá a ti ń sọ̀rọ̀ yìí èmi ànẹ́bí yìí tún fojú kan yín mọ́.
2: Fàkọ́ máa wá sábà ilẹ̀ àbẹ́jì.
1: Ẹ rí àwọn sábẹ́ láàyè ẹ sọ pé sallallahu alayhi wa sallam. Ẹni sallallahu alayhi wa sallam. Ànẹ́bí ni o, òun ní kú lọ nítorí tiwa yìí. Mọ̀ bọ̀.
2: Fàkọ́mà.
1: Wọ́n
2: sábà ilé abẹ́ ìtì ìyẹ́.
1: Ànẹ́bí bá dìde ní máa ń lọlé nígbà tó bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ tán.
2: Fọ́ aláwù tààlà ilé amẹ́rakù ìmá ọtí.
1: Ọlọ́run bá ara màláìka tí pààyàn ìpíkọ́lọ̀ ọba ànẹ́bí.
2: A ní àhàbítọ̀ ilẹ̀ àbíbí.
1: Lọ́ọ́ bá ń gbẹ̀mí ọ̀rẹ́ mi wá, wọ́n rán ọ sí lọ́ọ́ gbẹ̀mí ẹ̀.
2: Bí Ásánì ìṣúra tí.
1: Bọ́ bá ń lọbẹ̀ má gbé àwọ̀ màláìka wọ̀ múra dáadáa gbé àwọ̀ ọ̀rìn wọ̀ débi pé bá ànẹ́bí bá rí ọ àtàlálẹ̀ rẹ̀ kò ní kódà mú bá ànẹ́bí.
2: Fàyínì àsínàlá ka à ń tẹ́díkúlà fàdíkúl.
1: Bàbá dánú ọ̀nà níbí tí ọba fún ọ láyé bí ọ wọlé ọ gbọdọ̀ wọlé lágídí.
2: Fàyín lámúyà sínlá ká fàlà tẹ̀díkúl.
1: Bàbá ní ọmọ wọlé ọ gbọdọ̀ wọlé.
2: Fàbítọ̀ ọmọ alákùnrin máa ti àlàásù àti àròbí.
1: Nígbàdí mẹ́lẹ́ka kú ọ̀sọ̀kalẹ̀ láwọ̀ ọ̀lárúbáwá ọ balẹ̀ sẹ́nu ọ̀nà níbí. Nǹkan mà ṣe ń jọ náà mọ̀ bọ̀.
2: Fàkọ́lá.
1: Lọ́ba pé.
2: Àsálàmù àlékún yá lábẹ́ ti nùbúwà.
1: Màláìka ti pààyàn ló ti dúró lẹ́nu ọ̀nà níbí. Ó sálámà sílẹ̀ ànẹ́bí. Ó ní sálámù àlékà.
2: Yá lábẹ́ ti nùbúwà.
1: Ẹ yára níbí. Sálámà sí ni kí ọlọ́run kọ́ máa bá yín. Ǹjẹ́ mo lè wọlé?
2: Fàjà bá ti Fátímà tú.
1: Fátímà ní ń da lóhùn ń da màláìka kú lóhùn
2: pé. Fàkọ́lá ti.
1: Wọ́n sọ fún pé.
2: Yá àbídọ́ láàyè.
1: Wọ́n to omo dada yi ya abidallahi
4: ya abidallahi
1: wa fa to ta to duro yi
4: ya abidallahi inna rasulallahi
1: eh anabi te wa wa te tori e salama
4: masigulo bilafusi
1: anabi ora yi lasiko yi ko le da yin lohun ibi ta anabi wa nisi ko le ri ta lohun bobo
4: fa qala assalamu alaykum ya rasulallahi
1: kutu salama lele keji ipe ki olohun ko ma ba wa na muhammad
4: wa ya ala baiti nubuwa
1: eh ole nabi ki olohun ko ma ba yi
4: adkhul
1: ijamu le wali
4: fa sami'a rasulullahi sautahu
1: aba gbo wa nabi ni jina jina
4: fa sami'a rasulullahi sautahu
1: adu wa gbo un malaika ku tin salama le kini in salama le keji in salama leketa
4: faqala ya fatima
1: fatima wa da nabi lohun pe
4: faqala ya fatima
1: eh fatima pe
4: mani faqala rasulullahi ya fatima
1: fatima anabi so fun fatima pe tanu
4: mani ala libabi
1: tanin bele nu ona
4: faqala ti
1: awa so fun anabi
4: rajulo arabi yo
1: alokunrin laruba wa kan ni komo pe kuti opa baba ohun ni bele nu ona oni rajulo
4: ajulu arabiyum
1: olokunrin laruba wa kan ni
4: nada
1: okunrin na ni salama
4: fakulitu
1: ah anabi ba so fun fatima pe
4: fakulitu inna rasulullahi
1: oh on fatima ni mo ti so fun
4: inna rasulullahi masigulo bilafusihi
1: mo so fun pe wa nabi oraye o le jade si yen lasiko
4: suma nada saliza
1: oba tun pepe itun salama be ne
4: fakuli tu misila o
1: o o o o o o o o o
4: o o o o o o o o
1: o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o
4: o o o
1: ojo un pelu ese meri ohun gbo un re tele ni ohun ori ara ohun ba change le kan na nigba to foju kan
4: wa khafa qalbi
1: emi un bere si ni magan idamu ba igbesi aye un
4: wa ta gaya ola oni
1: awo yi pada koja awo to un lo mo ohun ri pa awo un ti change
4: fa qala nabiyyu alayhi salatu wa salamu
1: o pada wonu le o salaye ba nabi pe to un kele mo lara okunrin ti wa yin ni
4: ola
1: eh la nabi ba pe
4: atedi dirina
1: njo meni ti wa mi ni atadirina
4: atadirina mali huwa
1: njo meni to foju kan ni
4: atadirina mali huwa
1: njo meni ti salama lenu ona
4: atadirina mali huwa qalati la
1: fatima ni ma imoluwe mori ke salama ni mo si ri pe ilo wa wa imoru eni ti se
4: qala alayhi salatu wa salamu
1: anabi ba so fun fatima pe
4: adimu lasati
1: wa adimu lasata eni ti fole adun lori ni adimu lasata mo bo
4: adimu lasati
1: eni ti pele ayo je lori ni
4: wa qati ushawati
1: eni ti ba gbogbo adun to da ti ba je le kan na wa lori ni
4: wa mufariqul jamaati
1: eni ti fa ayo ku laarin jama pe ito se to wa lori ni
4: wa muhammadul qubur
1: eni ti mu yan lo sa la gidi o lori ni
4: fa baqati fatima tu di allah wa li abuka sadida
1: nabi tun fo ara re fo mo re fatima ba sunkun fatima sunkun fa anabi wa re fatima ki o mo sunkun ma ba ti le uka pe laye to afira ni le jokan anabi re omo re mo bo
4: fa qala ti ya fatima
1: lo ba ni wo mo mi
4: qala qala ti ya waylata
1: ya waylatau
4: qalat fatima ya waylatau limauti li khatimi li anbiya
1: fatima lo ma sofo pelu pe iku eni to gbe yan wa nabi olohun soju hun oju hun la nabi fe fi ku wa la debo hun
4: wa muzitau lima ma ta khayu li atkiyai
1: eh eni to daju to si lo laju ninu awon ti beru olohun ohun lo fe ku laye ni
4: wa si atau likitai li wayu min asamai
1: ba ti gbo ro lato olohun ti malaika jibril wa soro fun wa eni ti gbo fun wa lo fe ku yi
4: ba di uri mati li yawma min kalamika
1: la ilaha illa allah oni ti n ba wa nabi soro yi uri mati o ti de won fun mi
4: min kalamika
1: ile ri o ba soro mo wọ́n bá bá mi kò sọ̀rọ̀ sísọ mọ́ láàrin àwọn ààrẹ mẹ́nu ọwọ́ ń lọ mẹ́nu ni.
4: wọ́n láàásí máa wù bá dalí omi sàlámẹ́ ká.
1: tó ti sálámà tó ń sálámà sí mi tó ọmọ sàdúrà fún mi àdúrà tó ń ṣe fún mi ọ já lónìí nù.
4: wọ́n ànábì sọ̀lọ̀ lọ́wọ́ wàlẹ̀ ìwàsà làmà látẹ̀wù kí yá fatima.
1: ànábì wa fọ́ gba ọmọ ẹ̀ báyìí ọwọ́ wọ ọmọ yá ó ní wọn ọmọ mi máa sunkún mẹ́
4: látẹ̀bùkì yá fatima.
1: ànábì fi aṣọ nu fatima lójú pé máa sunkún mẹ́.
4: látẹ̀bùkì yá fatima.
1: bọ́bọ̀
4: fainaki.
1: ìwọ ọmọ mi.
4: àwọn ali.
1: wọn náà kọkọ aṣọ ara mi gbogbo tí mo bí lọmọ ojú ẹmí mi náà wọn ti kú fatima yìí nìkan ló kù. àwọlù mi ni ali.
4: àwọlù
1: i. wọn náà làkọkọ tí wọn bá ń pè ta làkọkọ nínú ilé mi tí ó sẹkù bí ìbá sí láyé mọ ìwọ fatima yìí náà ni. máa bọ ọba yìí.
4: mo máa kọ́ la nàbí ìwọlé ìsọlá tó wá sàlámù.
1: anabi bá sọ fún fatima pé.
4: kọ́ la nàbí ìsọlá ìsọlá tó wá sàlá ìdíkúlẹ̀ yà màlákù ìmáwùtì.
1: fatima sára rẹ kiri sọ fún mẹláìkà tí ó pa mí pé kọ́ wọlé kọ́ gba ẹ̀mí mi.
4: fada
1: fada. lóun náà bá wọlé lọ́ba wọlé ti anabi.
4: fakọ́lá.
1: lọ́ba pé.
4: sàlámù aleika ya rasulalahi.
1: ìkẹ́ ọlọ́run kọ́ máa bá ìwọ ojúṣe ọlọ́run.
4: fakọ́lá aleyi sọ́látù.
1: anabi náà dá sálámà padà.
4: yá mẹlẹ́kùn ìmáwótì.
1: wọ́n mẹláìkà tó gbẹ̀ mí èmi náà kí ọ bó ti kí èmi náà.
4: àdìtàsá yá àmì kọ́ bìdọ̀.
1: sọ wá kí mi ni àbọ̀ wá gbẹ̀ mí mi.
4: bọ́ọ̀lá.
1: anabi níbi tí ń wú ọ yìí ojú yóò ṣe wò àdìtà.
4: sá yá àmì kọ́ bìdọ̀.
1: sọ wá kí mi ni àbọ̀ wá ba ilé mi nu jẹ́. má bọ̀.
4: bọ́ọ̀lá.
1: Mọ̀láìkà kú bá sọ̀rọ̀ pé.
4: Kí tu sàyà wà kọ́ bí dá ìní àǹsáǹtàlì.
1: Mo wá kí ọ ni mo sì wá gbẹ̀mí rẹ ni. Àmọ́ bàbá fún mi láṣẹ pé kí n gbà á. Iná ìní ọlọ́run tó ni gbà á.
4: Wáyé ńlá fàríjẹ.
1: Bàbá wá fún mi láṣẹ fàríjẹ ni kí màá lọ.
4: Fàkọ́ láyé àbẹ̀lẹ́kùn ìmọ̀ ó ti.
1: Mọ̀láìkà ti pa àyàn bá sọ fún ànábì pé.
4: Fàkọ́lá nàbí yù.
1: Ànábì
4: yá mẹlẹ́kùn ìmáwòtì.
1: ó ní wọ mọ̀láìkà kú.
4: àyìnà tàkítà jìbìrì la.
1: ó ní jìbìrì lu ọ̀rẹ́ mi níbo ló fi sí ẹ̀jọ́ wa ni. anábì bèrè jìbìrì lu nígbà tó dojú kú. ó ní àyìnà jìbìrì lu.
4: àyìnà tàkítà jìbìrì la.
1: níbo ló fi jìbìrì lu sí.
4: fàkọ́lá.
1: mọ̀láìkà kú bá sọ fún ẹnẹ́bí pé.
4: tàkítà òfin sàmà ìdúdú.
1: mo fi sí sọmọ ayé nìyí nígbà ní jìbìrì lu wa àjọ ń bọ tẹlẹ ni àmọ́ gbà tó dé sọmọ ayé nìyí ó dúró kò lè tẹ̀lé mi dé yìí.
4: wálé mẹ́láìka yà á sùn.
1: àmàlẹ́ka ọlọ́run wọ́n kọ́ bíbá ní sọmọ wọ́n dúró ti mẹ́láìka jìbìrì lu níbẹ̀.
4: pàlọ́wọ́n yẹn lè sa ta ta àbí tọ́jú bí ìlú alẹ́ ìsọlá tó wà sálámù.
1: bẹ́ẹ̀ni sọ̀rọ̀ jìbìrì lu lọ́wọ́ ni jìbìrì lu wá dé lòun náà bá wọlé. anabi ni ọrọ rẹ náà la ń sọ lọ olóhùn ti mọ bẹẹ. ọ anabi wa sọ fún jìbìrì lu pé kó jòkó ní gbèrí wọn.
4: wàjàlásà ń dà á sí i.
1: jòkó ní gbèrí mi ni mo lọrọ tí mo fẹ bá ọ sọ.
4: fakọ́lá nàbí ìhàlẹ́ ìsọlá tó wà sálámù. alámùtà alámù ànàlẹ́ àmọ́ kọlùkọ́ rúbà.
1: anabi wa bi jìbìrì lu pé ọmọ ipásùkò mi ti tó ni alámù ya alámù.
4: alam ti alam.
1: wọ́n mọ̀ ní.
4: alam ta alam.
1: ọmọ ni.
4: anna ilẹ̀ amíra kọ́díkọ̀ rúbà.
1: bí ọba ti ń pàṣẹ mi ó ti náwó agbẹ̀mí mi wọ́n jìbìrì lu ọmọ ni.
4: fakọ́ ọ̀la bala.
1: ọlọ́run ti sọ fún mi mọ́ mọ́ lójú mi náà tẹ̀lé mẹ́láìka kú wa mọ́ mọ́ kó nínú wa níbi ọ̀fà yé lẹ̀. afáyé ti sùn.
4: fakọ́lá nàbí yìí wà lè sọlá tó wà sálámù. Basili Mali Dala Emina Lekwa Amati.
1: A bá sọ fún jìbìrì lu ó ní Basili àní ó sì ṣàlàyé fún mi.
4: Mali.
1: Kí bóun ni Ọlọ́run fẹ́ sí mi sí.
4: Dala Emina Lekwa Amati.
1: Kí ni Tọ́lọ́run palẹ̀mọ́ fún mi? Mo gbà ipe lónìí ní kú láyé àmọ́ kí lè tòótọ́ lòun ṣe kalẹ̀ fún mi pẹ̀lú bí mo ti fẹ́ kú láyé.
4: Fakọ́lá jìbìrì lu.
1: Jìbìrì lu bá sọ fún ànábì pé.
4: Iná bí wàá bá sàmẹ́ ikọ̀ dífù ti àti.
1: Ọlọ́run mọ̀lẹ́kọ̀ ọlọ́run wọ́n bẹ̀ ní sọ́mọ́ àti sí gbogbo ọlẹ́kùn sọ́mọ́ ẹlẹ́ pátá.
4: wálé mọ̀lẹ́kà sọ̀fà ọ̀sùn fún fa.
1: mọ̀lẹ́kà gbogbo mọ̀lẹ́kà tọ́lọ ní pátá wọ́n tò lẹ́gbẹ́ ọ̀tún àti lẹ́gbẹ́ òsì fa wọ́n ti fi dálé ara sí ọlọ́run.
4: yẹn tẹ̀sí wúnà fi sọmọ ìlú òyìnká.
1: wọ́n ti palẹ̀mọ́ ẹgbẹ́ mi wà níbi ọkọ̀ jálónìí onílọ́ọ̀fà yẹlẹ̀.
4: wa bi wa buli jina le kwadi futi ati
1: ati si gugun le kwa jenna kale ipo wa nabi lo koko wo
4: wali o kule akadi tasayalati
1: ati si gugun ya ko kan lo so pelu awon bi to da awon bi jenna ibe ni wa nabi o desi
4: ye tasiruna li o yika
1: won reti pe mi wa nabi o guke loni
4: fa
1: mi lo ku laye loni
4: fa ko la nabi o ale salatu wa salamu ala amuduli illa wa bila amen
1: ana mi ba ni mo dupe se ntolo nfe se fun mi nu itolo toju kale fun mi nu wa jibrilu mo dupe ala hu ma soli salata musina ala Sayyidi limusinin
4: Allahumma salli salata musina ala Sayyidi limusinin
1: Allahumma salli salata musina ala Sayyidi limusinin
4: Allahumma salli salata musina ala Sayyidi limusinin
1: Dalil ba tun bi jibrilu pe wa jibrilu
4: Kala, basini Jibrilu kaifa takunu ummati yawm al-qiyama.
1: Wa nabi, wa Jibrilu salaye fun mi. Ki l'Olorun se kilo pale se kale, kilo toju kale fa won ijo mi.
4: Kala,
1: Jibrilu ba pe,
4: o ba si u ka ya Rasulallahi.
1: Te salaye nti Olorun ni ki won se leto kale fun o.
4: Inna Allah ta'ala.
1: Oba to ni gbogbo aye.
4: Kala, inna urimtu al-jinani, aramtu al-jinani ala sa'iri al-anbiya'i.
1: Ti sele won fun gogo awon
4: ata tadkhula ummataka
1: o ti sele won fun gogo ojo ti nbe laye gogo ran ti nbe laye gogo esi ti nbe laye won ni wa janna saaju awa ajo anna muhammad
4: fa qala an-nabiyyu alayhi al-ana toba qalbi
1: oni al-ana toba qalbi emi mi nbale bo wa ipe pale mo tolorun pale mo fun mi yin na lede awon jama mi o to
4: wa sallu wa sallagami
1: ibanu je pe ni rawon ijo mi me indiku le mi mi pelu ti mo gbo yi
4: summa qala nabiyyu
1: anabi ba pe
4: ya malaku mauti
1: wa malaika ku
4: oduro mi ni
1: summa mi ni
4: fada la yu ali ju kabida ru au
1: ma bo agba emi tolorun wa agba lo
4: la fala ba baraka ru ni usurati
1: ngba to di pe malaika ku to ki anabi mele to bere si ni gbe mi lorun anabi
4: Balaga ru ni usurati
1: nigba to wa di pe emi anabi wa de bi erin dodo
4: bala nabi yu ya jibrilu
1: anabi ba ke oluwa jibrilu
4: ma sadu maratul mauti
1: ala nimi ya jibrilu
4: ya jibrilu
1: wo emi
4: ya jibrilu
1: wo ni la wona simi temi mi fin bale
4: ya jibrilu ma sadu maratul mauti
1: ni ala nimi emi lo fe bo lorun mi yi won yo won yo pelu pele pele jibrilu ba pe
4: afa ali jibrilu wajahu
1: eh bi jibrilu ti woju anabi o ri koju yo se wo jibrilu na ba goju segbe kan inu re baje Mabo
4: fa qala an-nabiyyu
1: anabi ba so fun jibi
4: akata an-nasa ila waji
1: e to kaju o si wo mi ma
4: qala
1: jibrilu ba pe
4: billahi
1: wo re olohun
4: man
1: ya habiballahi
4: ya habiballahi
1: wa ni atori edaye
4: ya habiballahi
1: wa ni afise rere
4: ya habiballahi
1: wo tolorun feran jeda ni keni lo
4: ya habiballahi man
1: tani
4: Man
1: taloluwe
4: man
1: ninu eda olohun
4: man
1: mabo
4: yatiku man yutiku qaliba o ayesu ila wajika
1: talole woju re pelu botiri taloluwe to to be ti o wo anabi pe oju re yo se wo
4: wa
1: ma wo
4: wa tabi zakati moti
1: lati ku to po ka ku lowo ti malaika yu emi lara re talolu to be ti o woju re wa na muhammad Mabo
4: fali yu gasira le aliyu
1: eh gba to wa di pe won gba emi ane won gba emi anabi emi ni nbo anabi wa ni so tan nanu ni ama o asole ti so le
4: fali yu gasira le aliyu
1: ibara ka ba ti gbe mi lorun mi tan eni kale o wu mi
4: wali asubul ma alfadil ibn abasi
1: ibn abasi fadilu ibn abasi ni ko ma bomi si ba mi ba li ba ti wu mi lowo
4: wa ka faluni fi siyabi shitum
1: baba wi awti ku bala mi na fi simi ko sen kankan
4: fa iza kasalitumuni
5: wika ama wule waso kaki ame itim belonu mina
4: taune ala sari fi beti asa
5: taba wame ta atami sari bendi mi efimile ni biti mokusi ina
4: suma
5: na itaba sebe
4: ori jo ane sata
5: etane nule afumini bisa yudie efimile ni kala pelu ala udie efimile nule
4: fa walu mani yusoli alaya
5: alaw
4: asa wajala
5: akoko elito koko kiru simila beba wemita ona lolo ntoda gugwaye Allah,
4: Allah,
5: about to dami.
4: Asa wa jalla.
5: Joshua, tola minisa.
4: Allah,
5: Allah,
4: asa wa jalla. Allah, asa wa jalla.
5: So much,
4: Jibrilu. So much, Mikailu. So much, Israfilu. So much, Malaku imauti majununi.
5: Mungu malaika long pata. Wagwadwa debi okwe mi anabi. Kwa wakiru simila. Wotobe. Wafiafi wala ule wakiru simi anabi la. Mabo.
4: Suma idu yuwa alaya fawjam fawjam minal muslimina.
5: Eh. Eh. Eh. Eh. Eh. Idu ulu alaya. Mabo
4: wa samulu jamana
5: ba ti po yi won na lo ko ajo ta la ma tele bayi
4: wa sulitan amurina
5: wo la kori oro wa ba wo lo ja sise ba wi la tele ta la tele
4: fa isa sahabuta anna fa illa narjiu
5: ti ba ba lo njo la de en dagbere ni fa isa sahabuta anna fa ba ku lo do wa
4: fa illa narjiu
5: ijo won la de adu won la pada Mabo
4: faqala an-nabiyyu
5: anabi ba gbe
4: taqitu fi qala al-muhajja
5: in lo ameli lo tin lo yin fi le lasan ko fi to dale fun yin
4: wa tariqati li bayda
5: mo si ti toju mi mo ti to yin soju ona to to te ma rin ka fi pade anu olohun
4: wa taqitu lakum wa isaini
5: mo si ti fi wa si meji le fun yin to pe wa si meji na o to te yan fi le fun yan
4: anatiku
5: akan soro ninu wa si ti mo fi le
4: wa so mi tu
5: akan le soro o n dake
4: fanatiku
5: ere yi tin soro
4: wa le ku wa Yo wala ba nabi ti to ore wa oni gbedanu yo wala pe mo lu di nabi eni to to je iya to bayi omo kan lo bi saye ni omo meje ta nabi bi gugun wa lo gbe si loju emi re e kan una to wa bi saye obi ni anabi ba nabi kan fun fatima pe mo sunku mo baba pe ogoje ojo ti n ba ku ini ko wa ba mi awa to fi le na ni maza takuluna isqala nabiyyu laqa maza fa'altum wa antum aqiluna ma maza fa'al ali to wa to akhiru le o ma me
5: ma sa ta kuluna
4: yo
5: ta ba pada nabi kile mi pelu re owi
4: ma sa ta kuluna
5: wo ton pa yan bo ba pada nabi kilo wi
4: ma sa ta kuluna
5: wo ton pa te ye je bo ba pada nabi kilo wi
4: ma sa ta kuluna
5: ati bi o ma gbadun laye o pa le me rire fun olodun olohun o wa rire na se dada kilo wi
4: ma sa ta kuluna
5: wo ton fo wo pa yan le ku kilo wi
4: ma sa ta kuluna
5: wo lo si to binu kolowo na odun lo si kilo wi
4: ma sa ta kuluna
5: tawo yen beru agbara mola
4: ma sa ta kuluna
5: e fa agbara yen fi deje
4: ma sa ta kuluna
5: e fa owo yen fi baye je
4: ma sa ta kuluna
5: e fa se yen fi baye je
4: ma sa ta kuluna
5: e fa owo yen fi baye je
4: ma sa ta kuluna
5: e fa se yen fi baye je
4: ma sa ta kuluna
5: e fa mata ni e fi baye je
4: ma sa ta kuluna
5: ko ta nabi kilo wi
4: isuko la nabi la ko
5: Ma sa fa li to wa to a wa le o ma me ba ni bo le ti se jo won nabi si e ya va ma sa ta kulu ne kile be so bo le pe se yan na mohammed moludi la se yi irun to ye ka ma gbon be la gbo yi adawo daye awon yen pe mi moludi emi lo nitori pe baba lo be abanuje ku nbe ni isata nabi si o se yo awon sa be se fitina ije ko tan ko to ye ka ma kon bi moludi la ko be ba lo moludi mi ibanuje la fi ku la suba aba wa se so li we ta se yo ni ja se ma
6: amen
5: yo wa la aye eyan to sanfani la oro ti mo so yi aba wa so lu aran nu olohun ni je subu
6: amen
5: alapo se ami
6: amen
5: gbogbo awa ta duo ti won ta ni oni baje olohun ni je ti wa na baje
6: amen
5: gbogbo nti adu olohun ni jo tu
6: amen
5: ilu dada ni olohun ni jo tu
6: amen
5: gbogbo aye yen olohun ni fa buru se wa
6: amen
5: ala la ilaha illallah
6: amen
5: ebi ko si to ku ma adu ana ni oro olohun lati gbo yi gbogbo aye yen ta gbe soro debi afawa mahamudu ya so ibale ami gbogbo ibanuje re bo ti le wo to olohun ku tanu lale
4: ya so ibale ami
5: yo wala bibi ati kuku ani muhammad olohun ti ibanuje re yo ti wole loni
4: ya so ibale ami
5: wo to ri dunu le ri omo re loni olohun yi pada
4: inala mamu farijo
5: eni to ku awule ibanuje mele olohun nu onu loni
4: abusi ibirairi pa inna li farija lahu
5: adawo tawo eyan lo ni ku nbe ni lo ni ti mo soro yo lowo yo ku nbe
4: ya saki adiki
5: eh mo ton pariwo ni ra to le wi fun yan
4: la ta si ku bi ma kutibati ba o di tabidiki asibu kan lahu ya fati al khairi on so ina bi maqsadina fa inna ma ki so dana o fi yo bi lillahi fa inna ma ki so dana pelo belin
5: ba wi ba fa mi ti ma wi baba gbadun ma yo ni ya fati al khair
4: ya fati al khair
5: o pe tan fe ko ri omo tele yin yo tele yin
4: ya fati al khair
5: eni wa sikiti
4: ya fati al khair
5: ara oni ni
4: ya fati al khair
5: eni fu banu je lo
4: ya fati al khair
5: aye yin oni daru
4: ya fati al khair
5: eni sewon
4: ya fati al khair
5: eni ku so won
4: ya fati al khair
5: o
4: do ni bi ma kiso dina o
5: ba ti fa ko yin ori lale yin ko ma ri be
4: fa ina ma kiso osurina
5: wo ti mo to wu oro won ra fun
4: osurina
5: wo to fe ko le oro won ko
4: osurina
5: wo to fe ka won ma ri oyan won yan
4: osurina
5: wo to ti banu je re o na lo ja re yo ma da
4: osurina ma kiso dina
5: e ni fi ara sinu ku
4: osurina bi ma kiso dina
5: gbogbo n ta fe oni pare mo
4: osurina bi ma kiso dina
5: adawo ti o le iku laye lojiji ko ni bayin
4: ozori le bi ma kiso dina
5: bayin na ma kiso da o
4: fili ubi lae bayin na ma kiso da na fili ubi lae bayin na ma kiso da na fili ubi lae
7: e gbo gbo dagbede gbo te ba kan e ko ti e ma sere
4: inni bi ma ta amaluna ali mo
7: mi fami ni gbogbo n te so pata ni mo mo
6: ri o
7: mo ri gbogbo eyan afate mo ti gbogbo eyan afate n fa gbo mo mo yin
6: afate mo gari gari
7: gbogbo eyan afate mo
6: gari gari gunu asasi
7: gari gari ati gunu asasi
6: gbogbo eyan afate mo
7: te mo
6: gbogbo eyan olawo
7: gari gari
6: o ti nu
7: e wo gunu asasi
6: ri tiri
7: la ilaha illallah
4: inna bi ma tamaluna alimo
6: gbogbo e ko to mo mo
4: inna bi ma tamaluna alimo
7: egun agbari eyan won legun manuma
6: manuma
7: e mo kan ni ko bi so gba wure ni
6: ha
8: ya umma
9: omo ti won bi pelu foju agbariro ti ori na ko te mo san yato soru
8: ya umma mashakilu sama
9: ya mi
8: mashakilu sama
9: sama te ma ri nte ma wi ni bawo lo ti ri gan
8: wa madiya u wa malik amar
9: iwo ya mi kini won pe ni male wa malaka ma
8: wa malik amar
9: kini won pe lo supa aye ti su mi baba nawo re si mi igbadun mi ni lisusumo
8: an-nuru indika salami
9: binu la ma ba je kuwo lo wa foju
8: an-nuru indika salami
9: ya mi anuru
8: indi
9: imala ta ni ti gbogbo yin wo ni
8: kasalami
9: yo kunku lori fe mi inu le ni gbe ya mi
8: wa ilahu hal
9: omo si emi olohun o se mi
8: alakiri ayata bi geri aini
9: ma lo aye ba ile ni fi oju rina ni
8: ona zar
9: ya mi
8: Mada janaitu mina dhunubi biha yuakizu nilikadar
9: Ya mi, mada janaitu, irese wani mase
7: Mwa babusu neje
10: Na
7: Yabalu
8: Dar
9: Ya mi, mada janaitu, irese wani mase
7: Mwa babusu neje
10: Na
7: Yabalu
11: Bidi nso kale, tante kilomi, kine anadu bi Wani oberi
7: Mana na ba pe da bayi o wa kuju ki orolohun o tun wo mi susun tun bi mari laye o si le mi lo mo abeni ama

0: lọ bọkun ri eni gbogbo ọlọmọ ọmọ lọmọ je
1: ọmọ lọmọ je
0: ele meje bọkun ri o tun ri e o pe yawo mi o lagbara ti fe yawo meji ọmọ rede ti di mejo ọkùnrin gbogbo e afaima o ma si pe na ọmọ to bi gan ni opa mi ere kun je ma gbogbo en tona ba ni ko gbe yawo ki lo gbe
2: ki lo gbe
0: kilo wa lodo e
2: kini
0: aba to ga
2: arise olohun ba yin
0: be ba bele mi pe kilo nile o le ke problem
2: be ni isoro lo je fun
0: baba bele mi pe kilo nile o le pali jena
2: be ni
0: yawo to gbe le kilo gbe ele mi le pe nina yawo to gbe le kilo gbe le ele mi le pe lo ma yawo
2: ele mi ani wahala lo nfe le
0: yawo to gbe le kilo gbe le ele mi le pe lota
2: be ni
0: awon ni ni sa hun kun awon yawo yin Harrison nakira lo se
2: Harrison
0: Harrison lakum
2: akramakum allah
0: ogba oko kan baba ti ni yawo kan o ti ni ogba oko
2: ogba oko nla nla kan
0: be nla si
2: olon gbe ti ohun
0: eleyo kan ni emeji ni emeta ni emeri faatu arisakum anisitun anisitun at your convenient time at your convenient time igba to ba ti we to ba roye lowo lati lo le tun oko re si lo tun
2: ma wo mi oko e
3: faatu arsakum ane shitum
0: ola nigba to ba wi ni e ma ro
2: atalanta ro
0: e ma ro
2: o wa lo ni
3: faatu arsakum ane shitum
0: aba go da ba ba wo idaji fere
2: ro
0: odaji loko lo ro
2: o ni nke aji loko na ni tele
0: o be te ma kila nfani re
2: kila nkin kuri e gan
0: afa a pokun re mi ba si e bi se o be yin si po ti ri are ya ba si para nwa pata ya ku ba
2: ele di dona dona dona para ji kilo se
0: e nwa pata ya ku ba
2: se iwo lora en lati we wo lu ile re ni mo maru television to lo e bo tun ti mi mere le si be o wa yin pa
0: se to ba ni mi ki mo ni
2: iwo ko ni o temi temi tiye tiye
0: la ilaha illa allah ah afa yi
2: akramakum allah
0: la ilaha
2: television re o so eyan dede inde gu eyan ni oju re wa nti mi lo je ran yi
0: e ba yo ba de mahama
4: sallallahu alaihi wasallam
0: o bi ti ma foro gboko e liri ko pamo
2: o pamo
0: o kile kan o gori polo ni ko wo oji so jo ko re lo omo ka barka ko e lolu
2: o ko wa bere ko nje da o gbe ti o na wa joko o lo si olonje ofo
0: e ba ti pa ma fa
2: tani ama sanu
0: ana ma fo nje turi olohun
2: e wo e wo ko mi tin
0: o mo le si sara fa foju
2: ora bukele won le ni o le je won e ko be ri tin ko be
0: e baba la ti
2: e ri nkan
0: e ri ke e baba la
2: ti won ni balaji ni na ti senu te ku
0: la ilaha
2: ta rora
0: yàwó lọlé ọkọ baba ń sunkún.
2: Baba ń sunkún kọ́ra bó mi ọ̀yọ́ ń fi fìlà.
0: Wọ́n ń pè amúdá ọmọ lọlé ọkọ náà.
2: Amúdá ọmọ lọ náà ni.
0: Wọ́n sì bàbá Rama.
2: Ebi Rama ń bẹ lé.
0: Sọ̀wọ́n ní kẹlẹ́ bí náà wọ́n pọ̀ tí mo bí amúdá yìí.
2: Wọ́n mọ̀ pé Rama ń bẹ.
0: Amúdá yìí.
2: Ọmọ nu.
0: Ibi tí wọ́n mọ náà dáde.
2: Ibi ọ̀ dáde.
0: Ó sì wá jẹ́ pé ni baba ń sàdúrà fún. Lóbìnrin.
2: Lóbìn.
0: Ẹni ìyá ń sàdúrà fún pàrọ̀ àwọn ọ̀fẹ́ kọ́ lórí ọkọ̀ ó gbà kíláàsì.
2: Ọmọ
0: tó wá dá lẹ́sìn tó níwà tó ní tèríba. Èyí ṣe tọ́ sàgbákò ọkọ̀ tí ọ̀dà. Onírísì.
2: Onírísì oní bó ti jẹ́. Má sì Ọlọ́run gbọ́.
0: Àfà.
2: Ẹ ní ṣe àgbákò lóòsì ní ṣe yín.
0: Kí ló dé? Ọmọ ìyálé ti bímọ tó ti dàgbà.
2: Ó ti dàgbà.
0: Wọ́n lọ kí wọ́n lọ léèwé. Àfà yìí.
2: Bàbá.
0: Ọmọ ìyálé wa pẹ́lẹ̀ kíw ọpẹ lèwi kò mọ nǹkan kan
2: bó ti lọ lọbọ
0: ìyàwó wa délé ilé wa bímọ tiẹ ó tún wá dàgbà bọmọ ìyálé lè kíw òun délé kí lọ bá mọ kíw
2: síkè ná
0: ó délé ìwé ló tún máa wí
2: ọlọrun bá jogún ẹ fún un
0: ọmọ ìyàwó wa ń sọ wẹlé màwọn mẹtẹẹta mẹrin ọmọ ti ìyálé ẹkùn tí sí àfa
2: bàbá
0: ẹ sọ fún ìyálé táwọn ọmọ rẹ ń rìn yìí ẹ ló nírísì
2: onírísì oní ntọ́lọ́ fi ṣe
0: bàbá mà tún máa pọ nírísì ní wọn bala sari ara wa mọ kada ẹ ò ní jíyà sábàbí ní
2: jíyà
0: kada ẹ ò ní rí kẹ sábàbí lọlọ́wọ́ kẹ kílódé rí bẹ́ẹ̀ lágbájá àti kàkọ́lẹ̀ pé ọlọ́mọ́ká ayé ẹ̀kọ́ abalajẹ asanu wọn fún fẹrẹ ẹgbẹ abaka yìí ẹlẹfọlá yìí yé torí wọn sá lọ ẹmí ọlọrun ti parí balajẹ asanu yẹn náà
1: Odadun la nrogo Odadun la nra osa Odadun la nra moji Bobila

0: torí àwàdà mi kẹ sọ subject matter nu no. Ṣé ká legalize corruption ẹwọ ni mi mo bí pé àkórí ètò tòní should we legalize corruption atún máa tún ṣe lóní fídíò ní orí Facebook wa ní facebook.com/ajisebioyoradiotv tàbí kẹ́yìn lọ search fún ajisebioyo radio tv lórí YouTube wa náà ajisebioyo tv a wà lórí IG Instagram ajisebioyo radio tv a ń bẹ lórí Twitter náà @ajisebioyo radio (0706887-4274) náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ẹ lè pè mí sórí ètò ẹ lè text message WhatsApp ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ni mo ń lò lórí WhatsApp ẹ̀yin ti aláṣẹ Nàìjíríà ẹ máa fi +234 sí níwájú 0706887-4274 tàbí kẹ lọ sí ẹ̀rọ ayélukára wa ní www.ajisebioyoradio.com ẹ ti rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn lókè téńté tó wáyé pé mẹ́sẹ̀gì lẹ́fẹ́ send síra ní WhatsApp ẹ ti rí logo WhatsApp ẹ̀yẹn click rẹ̀ ìyẹn open WhatsApp lórí fóònù yín garaga ní òjò ayín sọ́dọ̀ mi tẹ̀fi lè send message sí mi ẹ ní ìdí kẹ́ save number pẹ̀lú ìyẹn ó ti yẹ ìyẹn bá ń rí wàá tún sẹ̀lé mi lórí bóyá inspiration tó tún wá díẹ̀ sí.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Oyo se biba bẹni kọọkan.
2: Ajisebi Oyo laari Oyo Oyo se biba bẹni kọọkan.
0: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajisebi Oyo laari Oyo Oyo se biba bẹni kọọkan.

ẹ pè mí lájò kọ bí ẹni kìlọ̀ wà èmi náà ni mò ń jẹ́bẹ̀ o àlẹ́yẹ méjì ìjá díẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́yẹ méjì ìjásà Deyinka mo tún ti dé lọ́jọ́ tòní.

0: kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀ tá à ń papọ̀ mọ́ òkun yọ náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò ẹyin ká máa máa sọ́ dànù lásán, ká máa rò ó dànù, ká máa ràrò òye dànù lásán, ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mọ́ lọ alẹ́. Lóòrọ̀ yìí ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ alóńpọ́n ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹkan sọ wọlé. Ẹ̀yin lẹ rójú olè tẹ́ ẹ̀ mú o tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérè láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tó tún ń gbà lu jìbìtì ní ìsinyìí. Kẹ́ ẹ má ba wá 415. Kẹ́ ẹ má ba kú ọwọ́. Ni mo ṣe ní ká fún ara wa létí. Àgbà tó jìn sí kòtò ni ó tún fi kẹ́lòmíì náà lọ́gbọ́n ni o. Nítorí kẹ́lòmíì náà má ba jìn síbẹ̀. A ní jìn sí kòtò ọ̀fìn Adéyinka Pẹ̀mbọ bí àwo irin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbà jẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ fi ètò tònílé Ọlọ́run ọba Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Ọba òkè pé kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ wá tó mọ wá tó mọ bàbá bàbá bàbá ńlá wa. Ó tún mọ mi, ó mọ mi, ó mọ ti ń jẹ́ látinú àpòdùkẹ́ mọ̀mọ́ mi Adéyinka.

0: bàbá mi ṣàfihàn ọmọ Adépọ̀jù ṣe ti sùn oorun wẹ̀ kì í ṣe irú àkókò yìí o. Ẹ bá ń ké sáwọn èèyàn yín gbogbo àwọn tó ń gbọ́ mi lọ́wọ́ ẹ tó bá ń ké sẹ́lọ̀ míì pé káwọn náà kan wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí. Ká lè rí ẹ̀kọ́ kan tàbí ìkejì kan mẹ́. Ẹ ké sáwọn èèyàn ẹ ké sí wọn lógún lógún kẹ́ ẹ tún ké sí wọn lọ́gbọ̀n lọ́gbọ̀n.
1: Ó wá ní.
0: Kẹ́ ẹ ní kán wá bù mu nínú omi ọgbọ́n àgbọ̀n gbẹ. Tí Elédùà tó fi sí àlọ́dọ̀ ní àyè.
1: Ibi ò bá ara rẹ̀.
0: Nítorí pé bọ́mọ kékeré bá ṣubú awọ́wájú bàgbà lágbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Wọ́n fi àsìkò yìí kí Ọlọ́run Olódùmarè Ọlọ́run tó ti máa ń bá ń sọ wá bá ń sọ tò ní ìná jẹ́ káwọn èèyàn kan tún rí ẹ̀kọ́ kọ́ nínú ọ̀rọ̀ mi kárí nǹkan dì mú kárí nǹkan mú lọlé. Kémi náà kí n tún wá sọ débi èrè torí èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà kí n bí jọ tàwọn ará ṣáájú kí n tún fi máa gbére rẹ kọngbẹ kọngbẹ sí. Mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wa ní àyín àwọn èjìká tí ò jẹ́ kó ti rẹ̀ wá tí ò jẹ́ ó ti sú wa tàn yá ti gbokowó mi lọ látòrí Bàbá Fatai Lamidi ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé lọ́wọ́ Londo State Madam Funmi Kẹ́mi tí wọ́n ń gbé nílùú Ìbàdàn Afolabi Nurudeen Alaro lórílẹ̀‐èdè Libya Alfa Glo Asiru Ahmadu Adeniyi nílùú Pàpó Lọ́yọ̀ State wá àyín pẹ̀lú bàbá mi Bàṣírù ọmọ Adéníran ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé nílùú Èkó Mr. Yusuf tí wọ́n ń ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital wa Lọ́yọ̀ Aláàfin níbí ṣùgbọ́n ọmọ Ìbàdàn làwọn náà artist Michael Awosola ń jẹlò láti ìlú Abuja. Adégòkè yìí sí àkà Abiodun bọ́dà mi ọmọọba Ọládìgbòlùmú Ìdẹ́nì Adékúnlé láti ìlú Ọ̀yọ́ wá àyín. Bàbá mi àwọn bàbá dáadáa àwọn bàbá rere bàbá kẹ̀ àwọn bàbá àlùbáríkà látòrí bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ní United States of America yìí nílùú California níbẹ̀ ọmọ èrúwà ni bàbá o èrúwà òjòkó agbẹdúdú orí òkèlé ọmọ àkúkọ gàgàrà tí kọlẹ́rúwà gbé ní dájọ́ wọn. Bàbá tó lọ́mọ mùsì olómù apàrán ọmọ ọlọ́rọ̀ agogo dẹ́ àṣegbà lọ́nà tòmù ọmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lóhùn wọn ni ẹmọ́ mùlọ̀ bàbá tanísẹ̀gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́ bàbá tanísẹ̀gbẹ́ gbẹ̀rán gbẹ̀rán akúkọ gàlàjà akúkọ bọ̀bọ̀rọ̀ akúkọ gìgìrì àkúkọ gàgàrà tó tún sọnù lóhùn wọn ni ẹmọ́ mú lọ mí bàbá ta ní sẹgbẹ́ gbẹyẹ gbẹyẹ bàbá tún lọ mọ ojú rábẹ sá ẹ̀kẹ́ òṣojú wọn bá lọ ọmọ onílù kan ìlú kan ọmọ onílù kan ìlú kan èyí tí ń dún gbomú gbódòmù lójúde ọba bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ọmọọba ọba ọmọọba ẹ mọ̀ pé mo bá yín lóye mo pè yín lórúkọ ṣe àmọ̀pọ̀ kọ náà làbí pọba Aládé bàbá Adúpẹ́ nínú ìgbésí ayé yín pẹ̀lú ìrànlọ́wọ́ lọ́tòlósì tẹ̀sẹ̀ fún iléeṣẹ́ wa ní àyín kò ní tán lọ́wọ́ yín kò ní tán dín yín o ẹ kéré oko délé.

ti ba ayin awa logun gbadu oran senkule lenkule telenkule o gboro je ti o gboro tu danu baba mi fatai bandele olusola nilu oba alon mo ki yin ba o awon baba wa nu awon ni won je o ti re wa gbogbo won ti mo nda ko yi loko kan ijeji gbogbo awon te mo ran alo patapata kaabata jake jado awon ni anja le mo wa awon na nja le ma da gbogbo awon eyan leko lori gbogbo awon kan ta ba ri bo se lori oro oselu lori eto ilu ato ilu tabi bo se nlo ni gboro aye ta ton fi ni jin surfing awon ni won ajo ti suwa o awo ba ti gboko bo mi lo a ba ti ma se nkan mi o ope lope awon baba lara jogoto jogoto la ba go pelebe pelebe la ba pelebe tebi o ba ti ma pelebe wa asis sarafa din ola iya gbogbo awon tan ma na wa si wa lona kan na keji adupe lowo gbogbo yin o ina oni tan wo yin lai lai fa abada atawon mi na tan ma ran wa lowo lona mi lona mi ehn bi awon best icon furniture plenty fashion home Badmus Ajao Dauda AJ Honesty lati ilu Eko Abdulrahman Abdulbasit graphic designer awanu latoyo ati Olanike na graphic designer awana lo na adupe o mo tun fasiko yi dupe lowo S Abmalik Wireless Communication ti o ba si ohun ni ni ma Olanike o pẹ̀lú gbogbo àwọn tangbon sáfẹ́fẹ́ nílé iṣẹ́ wa ní àhín ayé ṣe bí ọyọ online radio ní ìkànnì wa ní àhín a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ìtòrò kíní báyìí lajẹ́ ẹ̀bùn oko ìmọ́ àní sìnrìn àní fọjọ́ lọ́jọ́ lọ àmọ́ lọ dáadáa àmọ́ bọ̀ dáadáa àmọ́ bọ̀ dáadáa ìkó ìkọ́bálá ìkó ìkéjò lọ́nà àṣetì bóńṣe ọlọ́run aya kí n má fọ̀rọ̀ lẹ̀ sọ̀lọ̀ torí ibi mọ̀ ń lo jìnnà wà láì ibi mọ̀ kàn ń yà lọ́pọ̀

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọya láti ilé agbára ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọ́wọ́ fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọya ẹ̀gbọ́n ẹ jókòó ńbẹ̀ ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ń bí ọya bó ló ṣe jẹ́ ọya ẹ ṣàlàyé ọ̀rọ̀ ẹ gbóhùn sókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
1: Òun àti ẹni náà jọ ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀.
2: Ṣáàdì ṣáà bàbá tó àmì. Ó yẹ dúdú mi.
1: Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná? Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀ ẹ wá ṣàlàyé ẹ ṣàlàyé.
3: Ẹ ká san o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Àgbọ́lá àlérògùn wa lẹ́ẹ̀dámú o. Mo fẹ́ kẹ́ bá ń ṣí ẹ mẹ́sẹ̀jì ẹjọ́ tuntun lọ.
1: Àti ìgbà tí ń ṣí ẹ.
3: Àlíwọ́wọ́ 419 o. Àdèlérògùn àkóbá o. Nǹkan tá a jẹ àlésán o. Mẹ́sẹ̀jì lọ́sàn yìí láàmì láàárọ̀ yìí. Ṣẹ́rọ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí ó pe nọ́mbà mi láàárọ̀ yìí. Bà tó pè mí ó ní ibo ni mo wà iṣẹ́ ọ̀kadà lèmi ṣe ó ní ibo mo wà mo sọ pé mo wà ní roundabout ó ní roundabout mo wà òkè gbogbo ẹrú ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi òun ló pè mí. Kí n lọ sí ok kí òun máa bá mi bi tí mo wà mo ní kó má wọrí pé màá wá balẹ̀ roundabout mo ní màá wá balẹ̀ roundabout. Mo fẹ́ lọ bá Lílànàbá ló pè mí pé kí n lọ sí POS ní pé ṣé POS wà lítò síbẹ̀ mo lọ sí POS ó ní gbé fún ẹni tó wà bí POS yẹn. Mo gbé fún ẹni yẹn ó ti ń bẹ́ ẹni yẹn sọ̀rọ̀ pé òun ti kówó fún mi pé kẹ́ni yẹn ṣe transfer 85,000 fóun. Mo kọ́ pé ẹni yẹn ń tẹ system èmi yẹn bá wọnú bá gba fóònù mi lọ́wọ́ pé kí ló ń ṣe lóun tẹ account number ènìyàn òun kọlẹ̀ pé gba fóònù yẹn ká bẹ̀rẹ̀ pé máa wá gbé ẹ wá sọ́dọ̀ POS yẹn ni kó tó lè ní pé bóyá ọ máa ṣe transfer owó fún ẹ tí kò ti fún ènìyàn. Mo ti pè mo ti wọ̀n ẹ̀ pé fún gidi gan ó ti yé yín ó lè níwọ̀n ẹ wà very careful later mo ṣẹ̀ wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ iye èèyàn tọ́fi gba owó lọ́wọ́ àwọn ọmọ ènìyàn ẹ̀jọ̀ tó tọ́ lọ́hùn-ún. Gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o. Àlérí ìdààmú ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o. Ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ bá ń ṣe fídíò yìí.
1: Ṣé ẹ wá ń gbọ́? Ọya ẹ̀jẹ̀ wa gbé ohun oníjìbìtì náà. Ọya láti ilé agbára ẹ tárí ohun oníjìbìtì ń sí bó ṣe bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ gangan. Tẹ́lẹ̀ pé ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ti jẹ́ ẹjẹ́ kó ní jìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́ bó ṣe ṣẹlẹ̀ gangan ẹ gbọ́ ní ìsìn torí ẹ̀gbọ́n ń rìkọ́ọ̀dù ohun wọn lẹ̀ bí ṣe ń kọ́ọ̀lù rẹ̀ bó ṣe kọ́ọ̀lù rẹ̀.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
3: Kò sí kan tó ṣe.
2: Ibú lẹ̀ wà.
3: Mo wá sáàdì roundabout yẹn mò ń bọ̀ gbà yìí.
2: Sáàdì roundabout àmì.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó yẹ dúdú mi síbẹ̀ bẹ́ẹ̀.
3: Ok.
2: Sáàdì ibú lẹ̀ wà ń bẹ̀.
3: Sáàdì ìdíkọ̀ lẹ̀ ń bọ̀ ni.
2: Àwa méjìlá ń bọ̀ sáàdì ìbò lẹ̀ wà ń bẹ̀.
3: Kẹwàá débi roundabout yẹn ẹ dúró síbi ní epo NFC yẹn.
2: Ibo gangan lẹ́yìn wà káwá bá yín ní ibo lẹ̀ wà.
3: No ẹ̀yin dúró síbi ní epo NFC yẹn màá bá yín bẹ̀.
2: Ṣé ẹ̀mọ̀ kan tó ṣẹlẹ̀?
3: Bẹ́ẹ̀ni.
2: Ṣèbáwọ̀ tó ṣe POS yẹn ṣọ́ wà ní tó ṣe ọ̀dọ̀ yín bẹ̀rẹ̀.
3: POS wà.
2: POS wà ní roundabout lẹ́yìn àbí. Ẹ gbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit 85,000 ìlú
3: 85.
2: Deposit ẹ bá mi lọ síbẹ̀ bá mi confirm ẹjọ́ engineer ẹ gan wà ní.
3: Ok.
2: Ẹ lọ bá mi confirm ẹ má kọ́ ti fóònù lójú ẹ kẹ́kẹ́ ẹ má kọ́ ti fóònù.
1: Eléyìí ń jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ mọ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kejì ṣe é mọ̀ pé ó ti ní kọ́mọ̀ kọ́ ti fóònù ara tactics nìyẹn o pé kọ́mọ̀ kọ́ ti fóònù. ara àwọn gan ti won lo niyan aya elekeje ba ntari re se atari re se
2: hello
4: mo ba kin pe
2: okay ma call the phone e je ki o don bayi
4: okay okay
2: e so ko ta ba fe send you to 5000
4: pose pose ti o ba be se deposit 85000 le le ma ba
2: ta ba fe ba wa send e
4: o ta ba be ba ta ba be send e o ke ba be send e niyan hello only 900 900
2: o ye egbe phone fun egbe phone fun
4: okay gba
5: hello
4: daddy gbadele o
2: hello
5: sir
2: bawo
5: aza
2: network wa
5: network wa
2: hello lo pe deposit lori 85000
5: 900
2: ona meji la fe se si o 50000 kan 35000 kan elo ni charge se ba yen lori 50000 lo ni wa gba
5: me le gba 900
2: okay 35000 ko
5: eh 400
2: o yo je 900 no show my print receipt abi
5: eh no
2: okay ba o ya login ba yen tori mi mo ma pa ka number yen fun e 50000 ala kokko o ma ku 50500 fun e ko ala kokko yen elekeji 35000 a ku 35000 for fun e
4: okay
2: GPS machine lo ma lo abi mobile
1: se gbo bo se n ba omo ni POS soro bi e ko ti ko fun olokada yen tele
2: o ya gbe fun fun
4: on down
2: e gbe fun fun
5: hello
2: hello
5: sa
2: mo fẹ ko pẹ confirm o oruko account yen ni
5: eyin send e send e ki make
2: je ki pe fun e ba yen je ki pe fun e ba yen mo ti send e tele network yen o da
5: okay
2: fini ko wa gbe fun fun 15 14
4: ki le be ko se bayi
2: deposit ni e bi pe so ma fun receipt e ba bi pe so ma fun receipt
4: o ma fun receipt
2: o ye gbe phone fun
4: mo le yin wa ba ma gbe yin wa todo eni ko le
2: o na mo fi so pe le ba mi gba receipt yen ma ba ma todo en ti bi le po yen ke le ba mi gba receipt yen bo ni e ba mi gbe phone fun e gbe
4: to ma send owo yen ni
2: e ba mi gbe phone fun ma send e ni e ba mi gbe owo yen
4: ara ko le send o ko le send owo yen ko ba ni lati ko hun
0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: ṣẹ̀gbọ́ lágbọ́yé àfà àpótí rọrí wọn èyí gbádùn oorun o àníbàárà alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀bì tó ń jẹ kòkòrò mọ́bì tá a bá rí tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀ọ̀kan mí nígbà tí òru hẹrẹ rẹ bá dé lọ́gànjọ́ òru gbogbo wa là nílé jọsùn orí lójìká o uru hẹrẹ ti wa de o wàhálà ti wà nlẹ wàhálà ti wà nlẹ wàhálà ti wà nlẹ o wà nlẹ gan níbi ìgbà wàhálà ń bẹ lórílẹèdè nàìjíríà lọwọlọwọ wàhálà ti wà o wàhálà ti wà o wàhálà ti wà. torí nígbà táwọn ọmọ yìí nígbà náà tán fi bẹ̀rẹ̀ ìwà jìbìtì lílù wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo wa àwọn èèyàn wa ní a máa sọ àwọn ìbọyán lù ń jìbìtì àwọn owó tí wọ́n ti gbà lọ́wọ́ ìran baba ńlá baba wa ni wọ́n ń bá wa gbà padà. àánú yín ò ṣe mí òru hẹrẹ rẹ ti dé o wọ́n ti gba tọwọ́ àwọn èkó tán jẹ baba ńlá baba yín tí wọ́n jẹ baba ńlá baba yín tán wọ́n ti tún gbà lọ́wọ́ ẹ̀yìn náà padà èyí tán bá yín gbà wá láwọ̀ baba ńlá baba yín tán fún yín sí ààrẹ times two rẹ̀ lẹ́ẹ̀bi san padà tẹ́lẹ̀bẹ́ gbọ́n ni. ẹyin lápèédú fọnrán o tí bá wọn dúró rojọ́ ẹyin àfọwọ́ fọnrán tí bá wọn dúró rojọ́ ẹyin gangan náà ni o gbogbo wa ni o àfọwọ́ fọnrán tí bá wọn dúró rojọ́ a ti fọwọ́ fọnrán báyìí o òrùn hẹrẹ rẹ ti dé báyìí o wàhálà ti wọ̀ lu o.

0: wọ́n kí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láti orílẹ̀-èdè Ghana, ẹ̀yin tí a láti United States of America, ẹ̀yin tí wa láti United Kingdom, ẹ̀yin tèmi láti Ireland, mo kí yín bẹ̀ mo kí yín láti Germany, wà láì mo kí yín láti Finland náà, ń gbàgbé yín o, ń gbàgbé yín ní Ghana, ẹ̀yin tèmi ní Nigeria náà, ẹ kú déédéé àsìkò yìí. A ní wàhálà ti wà o, wàhálà ti wọlé o, kọ́lọ̀ mọ̀ jẹ́ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o, wàhálà ti wà o, a ti fi ọwọ́ kan nọ́mbà yìí o. Ṣé ẹ mọ rí àwọn fídíò tó sakuléètì ní orí social media ní ọ̀sẹ̀ tó lọ sí ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn? Àwọn ọmọ àwọn ọ̀dọ́mọbìnrin tí wọ́n fẹ́ chill pẹ̀lú big boys, they wanna chill with the big boys. Táànù òfẹsẹ̀ sí tán fẹ́ fi tí wọ́n ní wá tí wọn ò ní, wọ́n fẹ́ fara wọn wá tí wọn ò ní. Ọwọ́ ayíwọ́ ó yíwọ́ tẹ́mi wú blendi sẹ́yìn náà gbórin.
1: Bẹ́ẹ̀ mọ́ kí mi bẹ́ẹ̀ náà ga sí mi.
0: Bí nǹkan yọ ojú ẹ lọ ọmọ ẹlòmíì ọrin lára wọn, lára wọn girlfriend wọn náà ni ó lójú ẹ fá gbogbo àwọn nǹkan ọmọbìnrin ara wọn lọ. Oríṣiríṣi ìfàkufà tó ń fà sórílẹ̀ ẹbí ta wá ni, ẹbí gbogbo wá ni o, èmi ẹ̀yin àwọn ẹ̀yin èmi àwa náà ni gbogbo alájọ lèébù yìí o, torí gbogbo wa náà láti jọ ń kọ̀ ha kọ̀kàn mí láti lẹ̀ tẹ́lẹ̀. Níṣe tá a ti ẹ̀tún wá wà yí kọ́lọ̀ ọmọ jẹ kí Nàìjíríà ó dàrú, nǹkan ó tún dojúrú o bí ẹsẹ̀ tẹ́lọ̀, yóò dojúrú o kọ́lọ̀ ń jẹ́ olójútùú ni o, yóò tún dojúrú sí o, torí pé ebi ń bẹ̀ nígboro, ebi ń bẹ̀ nígboro, wàhálà wọ̀ lù o, kọ́lọ̀ ọmọ jẹ́ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o. Ní orogun fún pínpín o, ìlú lé o, Nàìjíríà ọ̀rẹ́ rìn lọ́wọ́lọ́wọ́.

0: bẹ́ẹ̀nà.
1: Fọ́nkẹ́ ẹ̀yìn alátìlẹyìn wa, jákè ìjádọ àgbà ńlá ayé, bàbá Sàmínú ọmọdé pọ̀jọ́ Mẹ̀dúwà, bàbá mi Fàtà Ìbándélé ọmọ ìyá Aláàfin, United States of America là ń méjèèjì wà, Miriam Simpkins Adéṣẹwà Adépọ̀jù lamẹ́ríkà ìyàwó bàbá Sàmínú Adépọ̀jù. Mo kí gbogbo yín bẹ ohun. Bàbá Bàṣírò Adéníran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́. Fàtàì Lámídì ọwọ́ Londo State. Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Olúwa Rotimi Ajayi of Auto Report.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
1: Gbogbo àwọn èèyàn mi nínú ìkànnì Ajísẹ̀bí Ọ̀yọ́ táàjọ́ ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín. Gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù Ọ̀yọ́ àtibá Unity Forum.
2: Ibi
1: ọmọọba aládìgbò lòmú ìdẹ́nì Adékúnlé. Bàbá mi Evangelist Moses Àkàndé Akíntúndé.
2: Ọmọdé
1: àwọn tí a nù o, àwọn tẹ́ máa ń dúró tì wá. Tí n bá tún lọ fa gbòòrò tí gbòòrò bá ń fa gbó nígboro, àwọn náà ni mo máa ń ké sí.
2: Bẹ́ẹ̀ rí mi nígboro.
1: Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa tẹ́ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì, a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ ní sìnrìn, gbogbo àwọn nǹkan èso ara yín ò ní sìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lẹ́yìn òdì fún ẹ̀ ní sìnrìn. Ẹ ní rìnrìn fẹsẹ̀ sí ẹ̀ ní rìnrìn nù. Ẹ ní sọnù tayataya tọmọtọmọ tẹbitẹbi taratara. Tóbi kárí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá jákèjádò orílẹ̀-èdè àgbà ńlá ayé. Gbogbo ẹ̀yin tí mo rántí dáàpà tẹ́ tí ìrántí dáàpọ̀. Afà àpótí rọrí, àwọn bàbá wa ni wọ̀nyí gbádùn oorun. Wàhálà wọ̀ lù ú. Kélé jù àwọn máa sọ wa ni o. Adigunjalè ti pọ̀ lóde o. Tìbọn tìbọn náà fi ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ní ìsinyìí. Kí ni fọ́nrán tí mo plè fún yín lẹ́ẹ̀kan? Ẹni tí ó ń sọ̀rọ̀ ọlọ́kadà ni o, ẹni tí ń se ọ̀kadà. Tẹ́ ẹ bá lù ń jìbìtì 80,000 wàhálà ti wá o. Tá lù ń jìbìtì 80,000 níbo ló ti fẹ́ rí 80,000? Èló ní ń pa lójúmọ́? Tẹ̀ tó fẹ́ dá wàhálà sí lọ́rùn. Torí Ọlọ́run, torí Ọlọ́run làwọn ọmọ tán ti dájú báyìí. Tán ti dájú. Ìyá ìyá bàbá òbí àwọn míì nínú wọn tán bá ń kó owó wọlé. Bí mo ṣe pa òwe lẹ́ẹ̀kan níbi ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ play tó jẹ́ repeated program tí mo play tí mo fi ń sọ fún yín wípé bí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò lóbì tán ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì táàrí táàwí táàkọ̀ ha kọ̀kan mi pé kèé kúkú ṣe mí kèé kúkú ṣe mí kèé kúkú ṣe mí. Àwọn èèbó kúkú ni owó tán ń jẹ àwọn àran bàbá bàbá ńlá wa ni. Tí wùrù rẹ rẹ bá dé, wùrù rẹ rẹ tiẹ̀ ti dé, ó ti wọ̀ lúbàì, èèmọ́ ti wọ̀ lúbàì. Tí mo tó fi pa òwe mi tí mo ní pé ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé. Ẹyin gangan lẹ ti rójú olè tẹ́ ẹ̀ mú o. Ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé. Ẹ rójú olè ẹ̀ mú ni o.
2: Mo ń bá gbàjẹ́ òun.
1: Sẹ́yìn mọ̀ àgbà ẹlẹgbẹ́ wa lórí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com. Ẹ tún lè gbọ́ wa kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lórí Android application All Nigerian Radio tọ́jẹ́ ti Lumatec. Ẹ̀yẹ kan lọ sí Google Play Store kẹ́ search fún Lumatec LOOMERTECH Lumatec LOOMERTECH Lumatec. Ẹ̀yẹ kan search ẹ ti rí àwọn All Nigerian Radio bíi Fashion méjì àti mẹ́ta. Ẹ download kan nínú rẹ̀ kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lẹ́ẹ̀mọ̀ gbọ́ wa tí a máa já lálálálá.
2: Ẹgbẹ́ mi láàbẹ̀ yẹn.
1: Ẹ máa bá wa ké sí àwọn èèyàn wa. Kánà kán máa wá fetí gbóyàwó ọ̀rọ̀. Kán wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ wa. Àwa náà òkú kọ́ sí Elédùmarè ọba náà ní fún wa ṣe.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọ̀rọ̀ gbogbo wa ní.
1: Ṣé ẹ gbọ́ ohun tí Ibrahim náà sọ? Ọlọ́rọ̀ tó wà nílẹ̀. Ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni. Tẹ̀ bá wá rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri káàkiri tẹ tó ra àwọn ọ̀dọ́mọbìnrin káàkiri káàkiri wọn fẹsẹ̀ ṣe mọ̀ iṣẹ́ jìbìtì ló kù tí kálukú wá ń yàn láàyò. Gbogbo àwọn ọmọ tán wà nílé ẹ̀kọ́ àwọn èèbó lílù ní jìbìtì lójoojúmọ́ ni ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì lójoojúmọ́ ni. Àwọn obìnrin náà wọn fẹsẹ̀ ṣe mọ́. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ nílé ìwé ẹ máa mójútó wọn àgàgà àwọn ọmọbìnrin atọ́mọkùnrin àtọmọbìnrin náà ni ẹ máa mójútó. Ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ máa mójútó wọn dáadáa ẹ má jẹ́ kí wọ́n máa sọ́fà kankan pẹ́ẹ́pẹ́ pínrínpínrín. e ma je won so pa pa pa pin pin to fi dori aso onje ti won je ni e ma je ki nkan kan won won e ma je ki kan kan won won ko ma di pe eleyun ni yo wa lo ma fa ti won fi ma fa fin ti won ni wa ti won ni ti o fi wa di go pe a ni foju sun kan omo a ni foju sun kan omo ko ra won ma wa lai won daju koja be won daju koja ala

0: bí àwọn mọ̀ yìí táà náà rí tí wọn ní àtà ìsí wọn náà ní fún wọn lọ́rọ̀ àmọ̀ pé báyìí láà ṣe rìn o báyìí láà ṣe rìn o kò sí bá ṣe ń fa gbùrù tí gbùrù ní padà máa fa gbó wọn wò pé ṣé bí èkó ni wọn ń lò ní jìbìtì ṣé bí wọn ṣe nàìjíríà ṣé báwọn èkó ni wọn ń lò ní jìbìtì ṣé bí ìbò ni wọn ń lò ní jìbìtì ṣùgbọ́n gbà tó bá padà yá àwọn ọmọ tó ń gbọmọ lọmọ ṣẹ́ ṣoṣowó tó ń so sólẹ̀ tó ń fa gbùrù tó ń so sólẹ̀ ó sólẹ̀ oríṣiríṣi àwọn oògùn táwọn bàbá wọn kan tí wọn ń bẹ̀rù àti ṣe ni wọn ń dà yá kọ wọn ti gbà pé bá lọ àbọ̀mọ̀ ń padà jẹ́ bọ̀ àwọn òbí wọn ọmọ tètè ń fi nǹkan oríṣiríṣi sóògùn owó nígbà wo ni ò ní padà lo ẹ̀ ní ẹ̀yìn náà fi ṣẹ́só tó bá jẹ́ pé ẹ̀yìn náà ló kù tí wọ́n ní ẹni ẹ̀yìn ló kù kó tún mú wa o pé kó fi kọ̀ntínú kínní kọ́mọ̀ bá jẹ̀yà mọ́ kọ́mọ̀ bá tún jẹ̀yà pé kọ́mọ̀ jí pé ibi tó fẹsẹ̀ tó fẹ ọkọ̀ rìn dé yọ̀ padà fẹsẹ̀ rìn débẹ̀ tí wọ́n ní ẹ̀yìn ló kù tí ó mú wa wàhálà kò ní bèsù ìgbà tí ó fi mú yín lọ o láti gbọ́dọ̀ dákẹ́ láti gbọdọ dákẹ torí gbogbo àwọn ọmọ yìí ọrun mooru àwọn ọmọ ní àwọn ọmọ yìí ọyá ọrun mooru.
1: Ẹ tí kò wọ ilé ọba ti.
0: Nàìjíríà ti lana o Nàìjíríà ti lana lọ́wọ́lọ́wọ́
1: ju
0: kọ́lọ̀ ọmọ sọ wa ni
1: o
0: a nísìnrin o ẹni bá létí kó gbọ́n tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ Adéyinka ọmọ ọ̀dọ̀ àgbà ó ti wí tèmi náà a sì sọ nípa tèmi pé mo ṣe ìwọ̀n tí mo lè ṣe.

orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń gbọ́ mi ní Nàìjíríà, wọ́n ń gbọ́ mi ní àti Ivory Coast, United States of America, United Kingdom àti orílẹ̀-èdè Denmark. A ti ta gbangba ta gbangba. Nítorí pé ìta gbangba náà lábẹ́wẹ́ olúkọ.

ayé tèmi wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà lekú jáwọ́ o. Adébíra ọ̀bàgbà tí ó jilẹ̀ akákò pẹ́ títí ifá ló ní a mọ̀ jẹ́wọ́ mú o, nítorí gbogbo àwọn tán jẹ́wọ́ mú ńjọ́ kìnní àná ikú wọ̀ mú náà ni wọ́n kú o. Ifá ló ní a mọ̀ jẹ́wọ́ mú kámọ̀ sí wẹ́rẹ́wẹ́rẹ́ ní wẹ́rẹ́ ní wẹ́rẹ́ dè wẹ́rẹ́ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ní mẹ́lọmẹ́lọ ntí ọwọ́ wa ò tó ká mọ̀ fi gọ̀gọ̀ fá nítorí ntí ò tó a tó a wá tún padà a tún sẹ́kù. Wẹ́rẹ́wẹ́rẹ́ lè kú jáwọ́ adíákún ìra ọ̀bàgbà tí ó jilẹ̀ akákò pẹ́ títí ifá ló ní ká mọ̀ jẹ́wọ́ mú o, nítorí gbogbo ẹni tó bá jẹ́wọ́ mú ikú wọ́ mú irú wọn máa ń kú. Nítọ́wọ́ ọ̀wọ́ òtóhun ẹ mọ̀jẹ́ lọ máa fi gọ̀gọ̀ fá o, nítorí pé àwọn bàbá mọ́nimọ́ni àwọn bàbá mọ̀yànmọ̀yà àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tọ́lọ́ ń fún ní ọgbọ́n ọmọ àjẹ̀lẹ̀ pọ̀ wọ́n ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà ọ̀hìn ojú òje lọ, n ti ń bẹ̀ lẹ́yìn ẹ̀fà ojú èje lọ, a ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà ojú òje lọ. Adéyinka ọlọ́sùnkàn mi lorúkọ mi ò pàpín bàálẹ̀ fìlà ìlàsàròpọ̀ ti sọ lórí ọbẹ̀ nínú àwọn tangara. Wọ́n bá wùn mí mo lè dún mẹ́wìrì tó bá tún wùn mí mo tún lè dún mẹ́wìrì. Wùn mí àní tó bá tún wá wùn mí èmi lè dún gbàgbà fúfú kówó ẹ̀yà ayé àbí ìmọ̀ àdókòkò ni lójú.

let me give you an example. Lára àwọn policy tán ṣe, policy gidi ni o, ṣùgbọ́n mode of implementation, wọ́n ṣe implement rẹ̀ ìlòkù díẹ̀ káàtó. Ó náà ni èyí tí wọ́n ṣe pé ká mọ̀ kó rẹ́ẹ̀sì wọlé mọ́ o láti ilẹ̀ òkèèrè, ká máa jẹ rẹ́ẹ̀sì tiwa ní Nàìjíríà nìkan. Ṣé ẹ mọ̀ pé yóò wúlò fún àwọn àgbẹ̀? Àwọn àgbẹ̀ ó máa lówó lọ́wọ́ látàrí rẹ̀, ṣùgbọ́n báwo ni wọ́n ṣe implement rẹ̀? Ṣé wọ́n implement rẹ̀ dáadáa? Kí ló fà á tí rẹ́ẹ̀sì gbówó lórí tó wá fi di pé ó tún wá fẹ́ le ju ìgbà táwọn import rẹ̀ lọ? Ara mi ò yé yín. Wọ́n á ṣe feasibility study sí wọn dáadáa. Àwọn òyìnbó mọ̀ ní làákà ipò o, àwọn òyìnbó fún wọn ní làákà ipò. Àwọn website kan bẹ nílùú Èbó táwa náà ti participate, bó ti jẹ́ pé kò sí àǹfààní fún wa dáadáa torí pé a jẹ́ ọmọ Nàìjíríà. Táwa bá fẹ́ participate níbi àwọn website, a gbọ́dọ̀ lo VPN. Wọ́n máa ń pe àwọn kiní ẹ̀ ní survey, website tó ń dì pẹ̀lú bí survey. Nǹkan tó máa ń ṣe ni pé tá bá fẹ́ báyà product kan never introduce tàbí product kan náà ti ń ṣe tẹ́lẹ̀, wọ́n wá ṣe àwọn company wọ́n ná owó bèbèrè rẹ lórí kíní yìí o. Àwọn mi ń ṣe research ni o, wọ́n tún fẹ́ fi mọ ibi tán kù sí ni o, wọ́n tún fẹ́ fi mọ ìtàn ṣe tó dáa ni o. Àwọn website kan wà tó yẹ pé iṣẹ́ tí wọ́n nu, àwọn company yìí báyà ìjọba náà wọ́n wá gbé báyà policy kan tó fẹ́ ṣe, wọ́n wá ti sí irú àwọn survey site ẹyọ, wọ́n fowó sí fún wọn. Àwọn website yìí náà wọ́n wá fi owó lé lórí, wọ́n gbé fáwọn èèyàn. Àwọn tó bá ní access sí àwọn website yìí, wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn, wọ́n máa fún wọn ní ìdáhùn. Mo sọ tí àwọn ọtí ibi tó yẹ pé àwọn èèyàn wa báwa náà ń ṣe, tá a rí pé n ta lówó lọ dáadáa ni irú rédíò station yìí, mo lè gbé lọ sí àwọn website kan pé ta ló ti gbọ́ nípa Ajíṣebí Ọ̀yọ́ rédíò rí o? Abálé àwọn ti gbọ́ nípa rẹ̀, ṣé ẹ ti gbọ́ àwọn prógíráàmù wọn rí o? Òun ti gbọ́. Èwo ni wọ́n ń ṣe tó dáa o? Èwo ni wọ́n ń ṣe tí ò dáa? Àwọn a máa ná ìyálàyé owó lórí pé wọ́n fẹ́ improve, pé wọ́n fẹ́ improve. Báyà wọ́n ń ṣe product kan tí wọ́n fẹ́ improve rẹ̀, wọ́n máa fẹ́ wo ibi tí kùdìẹ̀kudiẹ àwọn kù sí. Mo rò bọ́rọ̀ mi yé àyín olóyè tiẹ̀ ni mò ń bá sọ̀rọ̀, torí àwọn tán ní làákàì tán lóye ni wọ́n máa ń gbọ́ ìkànnì Ajíṣebí Ọ̀yọ́. Àyín ọ̀rọ̀ mi ń yé wọn ju bí mo ṣe ń sọ lọ, mò ń bọ̀ ná.

0: a kori oro ta n yanju ta n pe kelu laaro ina ni measurement and evaluation. Measurement and evaluation. Ki lo mo se awon ti a ni ayin ta kin le evaluate ara wa pe ibo ni kudie kudie wa ku si ewo le yi ta le se ti a tun fi le jolori ta tun fi le ma te si waju sugbon inta ba nje lenu lowo lowo nla wa mo eni kan soro ninu group kan nisin oni ni Africa wa nbi oni in the next 50 years e je kin ka bo se bo se bere oni we who do Africans these things are beg we deter future progress so much we cling onto the past itesiwaju ojo waju o je ajoji si a fe itesiwaju ojo waju awa cling ma past e ma wa obi ta tin sabosire o ni pe awon to je iwo omo lu abi to je titi atijo to ye ka diro mo a gbe yunju si egbe kan ni se yun ti gba won nkan mi to je ti pe o ye ka ti improve le lori ka ti ki nkan mi o tun ti wa ti o wa ti o ta bi improve le lori a ni improve le ni kan so so pe baya ni isin na ba ba se wa pẹ̀lú owó tà ń ná owó náírà owó ká sọ pé náírà kí mọ́ fihàn ṣàpẹẹrẹ náírà owó pépà náírà pẹ̀lú kọ́ìnsì náírà bó ti àti fojú kan wá náírà àti 50 kọ̀bọ̀ nísìn ọlọ́run lọ́mọ yẹ ọdún. Ìlú Èbó gan wọ́n ná kọ́ìnsì lamẹ́ríkà wọ́n ná láwọn ìlú Èbó tó bá wà ń bí a ma fi pon pe ati ju ka ma ko coins towo lo bi o ma dun woro lapo wa a si fi ba gbogbo nkan je yanyan ko si nkan sile marun ko si nkan 1 naira mo ice water ta ma ra nigba kan 50 kobo nkan kan ko ti ice water ka ti so pe ko ti ice water mo ko si nkan 5 naira gan tipatipa lefi fi agidi lefi ri nkan naira marun lori igba agidi kini nkan naira marun to je wa gan ko si nkan naira marun se nkan naira marun be ni be be ra epa yiri tan yan muri kan le ti bere magi da mo bi so be pon marun ni pure water ta mu 15 naira ni si nkan naira marun mo ko si biskit naira marun o wa lai ko si o mo ti fe ma digress die sugbon ti mo nso ni pe owo naira ta na paper pelu coins ka de je pe ko si coins ni Nigeria ta na awon ti awon oyinbo si to improve innovation ti wa nisin nijo ni ta nso pe kini ta awon te ma nbun alo won wa la America ni o emi wa Nigeria emi o wa ni UK emi wa Nigeria won kan ni deyin ka o lasukan mi ka se ma se dada papin elenu gboro sali elenu gboro send account number re o ni ka ju account number si won ka te ni gbera wara laarin bi seju marun bu lowo ba ti wole sa account mi nimba to ti fi thousands of naira nínú bí wà richard nínú bí lówó lọ sí ní tí mò ń fààyàn ni wípé ní ayé ọjọ́un nígbàtí ojú sì dúdú dáadáa àwọn kan yìí ò yí sí dáadáa wọn ò yí sí pẹ́ẹ̀pẹ́ ọ láti ẹni tó wà nílùú Èbó láti send owó sí ẹni tó wà ní Nàìjíríà kò yí sí o bá a bá fẹ́ kọ lẹ́tà láti ìlú Èbó tẹ́lẹ̀ kínní kan ọlọ́run lọ́mọ yóò sù tí bàbá mi ọ̀wọ́n se àlàáfíà ni ẹ wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà ní ààyín inú mi dùn láti kọ lẹ́tà yìí sí yín o pàtàkì ọ̀rọ̀ mi sí yín ni bàá mi ni wípé mò ń gbèrò láti wá sílé ní oṣù bí ọdún ti ń bọ̀ o tàbí mò ń gbèrò ń fi owó ránṣẹ́ sí yín bàá mi ẹ bá ń ra lè oko mo fẹ́ máa dáko o tàbí ń fi owó ránṣẹ́ sí yín bàá mi ẹ máa bá ń kọ́lé lẹ̀ nílé o ọkọ̀ lẹ́tà ó lè lóṣù mẹ́rin kó tó dé Nàìjíríà ṣùgbọ́n ní ìsìn nti mo n fa bo ni pe pelu innovation innovative ideas ti mo so le ka pe thinkers are the one ruling the world awon tan ronu jile awon tan ni opolo tan ronu jile awon ni won rulu agbaye batari ironu won imajile won won ti fi improve ba se n gbe igbe aye lati America nisin bi mo se n soro yi bi ba mi se wa ni Ivory Coast yen pa general overseer baba segun baba sina pastor sina ta ma fe ba mi soro lati Ivory Coast won kan te pe deyin ka won ti sadura fun mi laaro idari tan ti sadura fun mi laaro idari lati Ivory Coast to ye pe ni ati aye John ni mo fe sadura fun mi laaye John a ti a fe collector olodun lo mo ye odun ti osu ti o lo ti o to de Nigeria lati Ivory Coast to ti a tun je pa Africa nle le nbe ni ṣùgbọ́n látàrí innovation innovation àwọn ìmọ̀ ìjìnlẹ̀ pẹ̀lú àwọn èèyàn tán ronú tán máa ń rorí dáadáa ó ti so easy látòrí whatsapp wọ́n kàn tẹ́lẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ile wo lo nba mi ko lo iya lo se video call nibe ma fi so gugu yara nka kiri fi han mi document ni aye jo ta won yan mo ti won mo send owo lati ile ibo kan ba won call ti won ni call o ta ma fi le on le han won nisin fi document han mi latori phone ni won ti mo ya ma scan re ma ya photo document ni so nigba ta wa sanwo awon owo ni okowo fun ti won ma fi ta ma fi se monitoring full monitoring won se lati ile ibo nisin latari ironu agbon majinle awon awon eyinbo alawo funfun pa lawon eyan wa na tori awon eyan wa na won aduro won bo na
1: a ti se bi oyo la ri oyo ni se bi baba eni kokan a ti se bi oyo la ri oyo ni se bi baba eni kokan
2: ikan fowo sowo po ikan mole awon eyan won fowo sowo po won ma ki Asi otito ni ora on baba wa ni layo to mi pe karin apo karin iye ni iye oyo ati ba ninu ti ko ro lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori eje afi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi ta ko wo so wo po gbe ilu oyo ga agbara nbe nibi ipimo so kan I eye pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tí ó bá wá pu ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà ní ti kò rọ̀ mú wípé kárìn kápọ̀ kárìn ìyẹniyẹni yóò yẹ wá o torí ìyẹni yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ nírọ̀ àdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga ní ọmọ adé bá ìlú ọ̀yọ́ lásìkò wa lókèlókè láàmọ́ wa lọ́jọ́kọ́jọ́ adéyínká ọlọ́sùkàn nílẹ̀ ní ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀pẹ̀ tèmi náà ní látàrò ti sọ lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti bàbí ní tí kò rọ̀ ní rán mi níṣẹ́ àánú àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára làádìkú ijó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: ọyọ mi ti o.
1: Tila n ba bọ measurement and evaluation pe baba ti wa nijọba o baba fe gbe policy kan jade o ka evaluate re ka ro daada mo tun fi n soro te ba gbagbe eyin te n ba mi bo tele lati le bi pe pelu awon eyinbo awon ma won ma n lo opolo won daada ina ni n je ki won ma lo adu wa lori o ni n je won ma je olori wa o mo ba fe ta product naira 5 pere won le koko fi muri 5 se research lori re lati fi je pe won fe improve lori product yen tebi pe product ni o agbada ma mu millions of dollars billions of dollars wa won o ko na won le lori product naira 5 won le na muri 5 le lori research nikan won ati se ti won ko na muri 5 lori research nikan mo fi wa soro pelu awon policies to wa awon tan wa ni joba tan ma se won atin won ni won kan ro alo bayi ni pe kini yi da guru guru guru guru guru guru won kan implement eni bu lime kana won ni koko wo won ni ro lo waju kan tun ro lo seyin pe kan evaluate won tun kin joko pe nigba ta se policy to ti e wa ri bayi o ka wa evaluate ka tun wo pe ewo la se to ku die ka to ewo lo ye ka tun pepele mo ka to continue lati ma se daada lo da lo ti mo nso pelu product pelu awon ile ebo mo bi nso ro pelu awon website ti awon oyinbo yi tan dale survey website awon tan wa nlo ebo belo mi o ba ni se nlo ebo to ba joko ti survey nikan lase gan yo yi to ma rowo nbe awon e te mi gangan fun ara mi ti mo ti participate nbe VPN la ma nlo tan ba ti dictate pe VPN la nlo bayi won kan block wa ni sugba awon tan se to ye pe won ti be gan lowo lowo to ye pe ise gan ni loto fa awon kan in to si wa fun na ni pe boya won fe se product kan tabi won ti se product yen o won wa ma beere oro lowo awon ti won lo product yen pe kini ta se o ewo le wo pa tun le improve le lori o boya policy kan ni won na se orisirisi company orisirisi ba ma ka awon mi tun wa to ye pe boya application kan na build ni won wa san wo fa awon kan pe kan ba won explore application kan wo kan lo tinu teyin ewo ni o ku die ka to ka won improve ewo ni ka won yo ku ninu awon functions to wa ni bi application yi awon software ba won se ma npe won na be na ni gbogbo awon software yo won se ma se awon brand brand big brand bi awon moto awon cars awon na won ma se iru awon won ma san won fun ra awon survey website yi latun ti fi improve wo product won ìbálọ́dọ̀ wa ń bí bẹ́lá àwọn tán wà ní ṣáájú wa àtàn ṣáájú wa yìí orin tán máa ń fẹ́ gbọ́ táwọn èèyàn wa náà sì máa ń kọ fún wọn náà ni pé ẹni yìí ṣe dáadáa ní wọn ní gbọ́ fẹ́ gbọ́ bíi tí ó kù díẹ̀ káàtó sí ẹni tọ́bọ́ wa ń sọ fún wọn pé eléyìí tó ọsẹ yìí ó kù díẹ̀ káàtó ọba sì gbìyànjú ọba má ṣe báyìí o wọn wà fẹ́ gbé múrú wọn sójú torí wọn ní fẹ́ gbọ́ ibi táwọn kú díẹ̀ káàtó sí wọn èyí táwọn ṣe tó dà nìkan wọn fẹ kí wọn máa fọ́n rere wọn ní fẹ́ kò sẹ́ni tí èèyàn lájẹ́ ìyẹn ẹlẹ́ran ara jọ ni gbogbo wa kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe kò sẹ́ni tí ò lè overlook àwọn nǹkan tí ò yẹ kó overlook ṣùgbọ́n tó bá ti rí èèyàn pé ó ṣàkíyèsí náà ni kéèyàn sì padà kéèyàn padà kéèyàn padà sẹ́yìn.
0: Bá
1: bàbá wa nílẹ̀ Yorùbá gbọ́n o wọn ní bọ́mọ kékeré bá ṣubú á wò wájú bá gbà àgbà kán bá ṣubú ẹ̀yìn ni wọ́n máa ń wò pé níbo ni mo ti ṣiṣẹ́ o kó tó di pé mo wá ṣubú níwájú ibo ni mo ti ṣẹ̀ṣẹ̀ gbé kí n tó wá fẹsẹ̀ kọ níwájú. ṣùgbọ́n tẹ̀yìn bá wá ń sọ fún ìjọba tẹ̀yìn bá ń rí tẹ̀ ń sọ fún ìjọba ẹ̀yìn gangan ni wọ́n wà á mú ní ọ̀tá wọn àwọn pẹ̀yìn gangan lẹ fẹ́ràn àwọn ṣùgbọ́n gbogbo àwọn tán kó rọra mo ń wo fídíò kan níjọ ní ní facebook tẹ bá gbọ́ orin tí wọ́n ń kọ́ fún ṣèyí Mákindé ẹ má sì mí gbọ́ ṣèyí ń ṣe dáadáa lọ́yọ̀ state o ń ṣe dáadáa lọ́yọ̀ state o wọ́n wá ń kọ orin kí ni kẹ́ mo ti gbàgbé orin já ń kọ wọ́n ń kọ orin ìra wọn ò fẹ́ pòpò òde nu o ìra wọn ò fẹ́ pòpò òde nu o kí ni pé torí pé wọ́n fẹ́ràn ṣèyí Mákindé débẹ̀ ni wọ́n fi ń kọrin yìí o ṣùgbọ́n torí tí wọ́n jẹ tí wọ́n rí jẹ lọ́dọ̀ rẹ̀ ìní wọ́n fi ń kọrin yìí o na bi nkan ri yi o ma jo lo mo nwe yin re fun o ma jo lo mo nwe yin re fun eje nbi yin awon ti won sugba president Goodluck Jonathan lana awon oru bebe awon tan pariwo re a daru ni a se kere kan ni iwo nikan ni eyin Jonathan ni o kene kan ni o e ba bi Jonathan loni Olorun lo modun to ti ri imi ninu won gba yin bawo eyan se ri nu nature awon eyan nu o ibi ma e ta ma nje lowo nikan na mo ayo dodo te ma wa nje gangan ni o ni je ke enu won le so ododo fun awon tan wa ni pa asaju ke se gbogbo awon tan wa ni pa asaju ni won je ni bi o awon tan ko rora gangan ni awon ni iye to n bo gbogbo igbiyanju goloba ti o je ki igbiyanju goloba won ade o yato fun pe awon mi won gbadun ninu won tan ni lowo so ba awon tan ko rora gangan ni isoro awon elomi e je ki n tun wa pada seyin tori mo ti tun digress.

ṣùgbọ́n tó bá ṣe pé nígbà tí wọ́n fẹ́ ṣerú policy yìí wọ́n ti kọ́kọ́ jẹ́ kí àwọn àgbẹ̀ kó ní gbogbo tó fẹ́ ní yányán tó ti make industry yìí tó ti wà attractive sí gbogbo àwọn tán jẹ́ company company tán lówó lọ́wọ́lọ́ tán lè dálé iṣẹ́ gbogbo rice processing ká kílókọ rẹ̀ sílẹ̀ níbí tí wọ́n ti farabalẹ̀ tán jẹ́ kí tán sì jẹ́ kó máa wà bó ṣe ń wà tí àwọn eléyìí náà àwọn tọ́jẹ́ ti wá ti wà yìí tán wá ń improve torí nígbà tí wọ́n ṣe gbogbo kíni àwọn ẹlòmíì complain rice mi tí wọ́n rà bíi kan bó òkúta ń bi mi bíi kí mi kankan ṣe kọ́rọ̀ pẹ̀tẹ̀ kọ́dọ̀ ègbò sí orí lórí iná táwọn òyìnbó bá fẹ́ ṣe irú kíni yìí ká tó implement irú àwọn tó báyìí wọ́n lè ti kọ́kọ́ rán àwọn èèyàn lọ sí ìlú èbó àwọn company thailand nǹkan kan tó yẹ pé rice lọ́rọ̀ ajé tí wọ́n ń bẹ̀ ẹ lọ study wọn ẹ wà ń bẹ̀ ń bí ọdún márùn-ún ẹ lọ study wọn báwo náà ṣe ń ṣe rice wọn tó fi ń jẹ́ rice àtẹ́wọ́gbà tó fi dá tí fi ń dùn títí èbí lose taste gbogbo tí wọ́n ọ̀gọ́ ní ká lọ ṣe ni tí wọ́n kó àwọn èèyàn bẹ̀ táwọn lọ study wọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ àwọn irú ni iṣẹ́ tán ń lò báwo náà ṣe ń ṣe ni wọ́n ti ọkọ̀ lọ kọ́ kì í ṣe pé akẹ́kọ̀ọ́ fi rí dé pé owó tá a fi ń bọ́ ti rice pọ̀ àwa block importation of rice ẹ̀yà ẹ̀ máa gbin àwa ẹ̀sẹ̀ ń ronú pé ẹja máa gbin rice àti ọkọ̀ block importation náà ká tó máa gbin rice eléyìí lọ́wọ́ dá ọ̀wọ́n gbogbo rice sílẹ̀ àgbà tó ti wọ̀n kò tí ì wálẹ̀. ẹ tún wá jẹ ilé kan sí yín máa ṣe bá rẹ tó àwọn ohun tí wọn ibi tí wọn máa ti ń ṣàbòsí rí àwọn tí wọn bá àánú kinní yìí foreign rice ni wọn ń jẹ wọn ò jẹ tiwantiwa o ibi tí wọn ti yà alábòsí nù tí wọn bá ṣe pé irú ní ìsìn gbọ́n ṣe bá rẹ gbọ́n ṣe bá àánú rẹ wọn wá stockpile nigerian local rice nigerian rice wọn stockpile ti aṣọ rọọkì wọn wá ń so fídíò rẹ bí wọn ṣe ń bù tí wọn fi ń da náà rẹ tí wọn fi ń gbé tí wọn fi ń ṣe fún àwọn tí wọn wà lókè lọhùn ẹyin tẹ mọ mú àwọn policy kan wá tí ọmọ against àwọn èèyàn ẹyin gangan sì rèé ní tí ẹyin against gangan lẹyìn gangan náà ń ṣe ní abẹ òrùlé yín ọrọ mi ò yẹ yín ni mo fi máa ń pariwo tí mo fi máa ń sọrọ pé alábòsí ni.

Mo n sọ̀rọ̀ innovation lẹ́ẹ̀kan. Innovation. Tí o bá sí innovation, tí o bá sí ìrònú àwọn kan, báwo lẹ́yìn tẹ́ ẹ wà níbi tẹ́ ẹ wà ní Ivory Coast, ní Nàìjíríà, níbí náà tí mi mọ ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní Nàìjíríà, ní United States of America, láti orílẹ̀-èdè Canada, láti United Kingdom àti Denmark, Ivory Coast, Libya, South Africa, Ghana, káàkiri gbogbo àgbà ńlá ayé tẹ́ẹ̀bí tẹ́ ẹ ti ń gbọ́ mi. Tí o bá sí ìrònú àwọn kan, innovative ideas àwọn kan ẹ nílé láǹfà.

0: kò yẹ yín. Àìlápàlà dọ̀mọ́. Ayé ti rọrùn o. Ayé rọrùn, ayé ti rọrùn. Àwọn Èbó, àwọn tó ń ronú, àwọn tí ń kàsì, wọ́n ti jẹ́ kí ayé ó rọrùn.
1: Àlímí àkànbí, onílé ojú wo.
0: Ṣùgbọ́n ní àyín, ìrònú ló jìnà sáwà. Tábà tún wá rí àwọn tó ń gàgà ń ronú yìí. Àwa nífẹ́ àgùntàn wọ̀, wa nífẹ́ paṣọ ìsín dà. Àgùntàn wọ̀ nífẹ́ paṣọ ìsín dà. Àwọn òní wò pé báwo náà làwa sí náà sì lè jẹ irú àǹfààní innovation, innovative technology, programming, coding, softwares ti táwọn òyìnbó ń lò táwọn fi ń better life for ara wọn. Báwo náà làwa náà ṣe lè lò níbí àfi lè better life for wa. Tá bá ti wá rí company tó ń thrive díẹ̀díẹ̀ kí wọ́n bá fi corruption lé wọn kúrò nílẹ̀ yìí, wọ́n sì fi policy jákujáku lé wọn tí wọ́n fi kó gbálé. Wọ́n bá fi corruption à ń béèrè owó, à ń demand owó lọ́wọ́ wọn, yín wọn lọ́rùn. Wọ́n sì fi policy lé wọn tí wọ́n fi kó gbálé.

0: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọ̀yọ́ online radio.
1: Ají ṣe bí ọ̀yọ́ láàrí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, àwọn òyìnbó wọ́n máa ń sanwó rìsáàchì. Wọ́n sanwó fún rìsáàchì. Ní tá bá ń ṣe product gan, wọ́n tún máa ń tún ní research unit. Research nìkan làwọn máa ń ṣe, tí wọ́n ń gba sálárì fún mi. Wọ́n ṣe iṣẹ́ ìwádìí. Iṣẹ́ ìwádìí nìkan làwọn bèèrè lé lórí. Ọ̀tọ̀ làwọn tí wọ́n máa dí pẹ̀lú technology. Wọ́n tún máa ní social media presence. Àwọn kan ni wọ́n máa handle ìyẹn náà. Tó tún fi máa gbọ́ complain àwọn èèyàn.

0: Asiru Amadu Afad Gilo. Àwọn ni wọ́n ní ètìrí multi-purpose venture nílùú pa. Kò tẹ́ máa ń gbọ́ polówó wọn. Ẹ̀gbọ́n mi dáadáa ni. Àwọn alátìlẹyìn wa nù. Awúsọlá artist Awúsọlá artist Awúsọlá Michael Angelo. Ọmọ wọn Lekiti. Tọ́gbé kò dàgbà tó fi ìlú Abuja ṣẹlẹ̀. Àánà alátìlẹyìn wa ni o. Wọ́n máa ń náwó sí wa lóòrèkóòrè. Ẹ ṣeun o. Adúpẹ́ o iná òní tán o gbogbo yín o. Mo fi tún dórí bàbá mi Bàṣírù, ọmọ Adéníran, ọmọ Ọ̀yọ́ Aláàfin, tí wọ́n ń gbé nílùú Èkó, Èkó Àrómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ. Àáfàá Glo, ìlú Pàpó làwọn ń gbé o. Asiru Amadu, tí wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Pàpó, ọmọ Ọ̀yọ́ làwọn náà ẹ̀gbọ́n mi dáadáa. Ó fi dórí bàbá Bàṣírù Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́ làwọn náà ni, ṣùgbọ́n ìlú Èkó ni wọ́n fi ṣẹlẹ̀ o. Tó fi tún fi dé orí. Bàbá mi dáadáa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ wọn. Bàbá Sàmínú. Ọmọ Adépọ̀jù láti California ní United States. Ọmọ wọn ní Èrúwà. Èrúwà òjò òkò. Agbẹ́dúdú orí òkèlé. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọlé Èrúwà àgbè ní dájọ́ wọn. Bàmí tún lọ́mọ Mùsùlùmí olómù apàrán ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣegbà lọ́nà tó mọ̀. Bàbá léwu mọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù. Wọ́n ní ẹmọ́ múlọ̀ bàbá tani sẹ́gbẹ́ gbúrẹ́ gbúrẹ́. Àgùtàn bọ́ọ̀lọ́jọ̀ tó sọnù lómù. Wọ́n ní ẹmọ́ múlọ̀ mi ò bàbá tani sẹ́gbẹ́ gbúrẹ́ gbúrẹ́. Akọ́kọ́ gàgàrà tó tún sọnù lómù. Wọ́n ní ẹmọ́ múlọ̀ bàbá tani sẹ́gbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ.
1: Òṣogbo.
0: Bàmí tún lọ mi ojúra bẹ̀sà ẹ̀kẹ́ òṣojú. Bàbá mi tó fọ́pọ̀ lọ́jà tó jàre eléko. Ń làwọn èèyàn fi nígbà táka ṣe wọ̀rọ̀kọ̀ kí lè eléko yà díẹ̀ sí. Ọmọ ojúra bẹ̀sà ẹ̀kẹ́ òṣojú. Tó fi tún dórí bàbá mi dáadáa tí mo fi tọ̀ọ̀tọ̀ọ̀ dákọ wọn. Fatai Bandele Olúṣọlá lamẹ́ríkà ọmọ wa lọ́ọ̀yọ́ Aláàfin. Ẹ ò jẹ́ òpàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àti
1: ìwà.
0: Níbi wọn ti ń kólówó kówó kí wọ́n fọwọ́ fọgbà lẹ̀. Aṣẹ́ kò lè bá àdìjà kó lè bá dápọn. Kọ́mọ aládé ò lè bá rí ìgbàbù láńbẹ̀. Àwa tún lò gbìn gbàdo ọ̀ràn sẹ́ǹkùlé ẹlẹ́ǹkùlé. Tẹ́lẹ́ǹkùlé ò gbọdọ̀ jẹ tí ò gbọdọ̀ tú dànù. Mo tún fàsìkò yìí kí Sanni Success Odúọlá láti America láti United Kingdom lọ́hùn-ún bẹ̀. Àwọn alátìlẹyìn wa nù o. Àwọn náà onídùúró lè ṣe wa tẹ́ máa ń dúró tì á. Àwọn náà ń jáwọ̀ ó lè máa rẹ́jọ́ rò ká lè máa rétò ṣe. Ẹyin pẹ̀ látìlẹyìn wọn lọ́tún lọ́sì lójoojúmọ́. Tóbi tún dé orí bàbá mi dáadáa. Alhaji Adémọ́lá láti America lọ́hùn-ún bẹ̀. Bàbá dáadáa nu. Àwọn èèyàn ti á nu o. Àwọn ti á ń ti á nu. Mo fi ń kí àwọn tẹ́ máa ń lù alọ́gọ ẹnu. Wálé Bàbá Wálé Bàbá Wálé láti Germany. Báà mi dáadáa Pastor Sina láti Ivory Coast. Látàwọn èèyàn wa ní ìlú Nàìjíríà ní àyín náà. Gbogbo yín ẹni tí mo rántí dákọ tí ìrántí dákọ tẹ́ ẹ máa ń ṣàtìlẹyìn fún wa níbí. Ọlọ́run ọba yóò máa wà pẹ̀lú ẹ̀yìn náà yóò máa ti ẹ̀yìn náà lẹ́yìn. Ojú ètì náà lẹ́ ojú òní ti yín o. Tóró gírin la jẹ́ bọ̀ kè mọ́ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ikọ́ ìkọ́bálá ikọ́ ìkejì lọ́nà àti ti ìbò ń ṣe ọlọ́run. Ẹ ṣe o àdúpẹ́ lọ́wọ́ yín o. Ìyáyìn náà ní ti fẹ́ máa gé pété. Gbogbo àwọn tẹ́ máa kí n tó gbàgbé mo ń fi àsìkò yìí kí rótì méjì tẹ́ bá wà ṣe gravy tẹ́ bá wà ṣe bánà àjíṣe bí Ọ̀yọ́ àti Ọlánìkẹ́ náà tó náà bá wà ṣe bánà bánà fún àjíṣe bí Ọ̀yọ́. Gbogbo àwọn tẹ́ ń fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́. Best Icon Furniture Plenty Fashion Home lóríṣiríṣi gbogbo ẹ̀yìn tí mo rántí dákọ. Abdulrahman Abdulbasit ọmọ mi dáadáa. Gbogbo yín yányán ni mo kí o. Ẹni tí ń bá rántí dákọ ẹ dákọ ẹ mọ bínú. Àìníye inú ni o. Ìníye inú ni o. Ṣé ẹ gbàgbé àkòrí ọ̀rọ̀ wa láàárọ̀ yìí. Measurement and evaluation. Ẹyin táwọn bàbá wa náà máa ń sọ pé bọ́mọ kékeré bá ṣubú àwòwájú bá gbà alágbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Àwọn èbó àwọn ọmọ ṣe rìsáàṣì lórí gbogbo nǹkan wọn. Wọ́n bá tún fẹ́ ṣe pọ́lìṣì wọn ò rò lọ rò bọ̀. Dìbéètì rẹ̀ lọ dìbéètì rẹ̀ bọ̀. Ṣùgbọ́n níbi ISBDA ni àwọn èèyàn wa máa ń sọpọ́ọ̀tì. ISBDA ẹni tó bá lè náwó jù. Bẹ́ẹ̀ náà ni lásìkò election wọn ní ronú pé ta ló lè ṣe nǹkan dáadáa fún wa. Ẹni tó bá lè náwó fún wa jù ni wọ́n ń dìbò fún o. Gbogbo àwọn tí ò jẹ́ ká máa ní lọ síwájú. Àwa ń bẹ̀rù innovation tó jẹ́ pé ìrònú jinlẹ̀ pẹ̀lú innovation yìí náà ló ní ọjọ́ iwájú. Ó ti ń ní àsìkò tá a wà yìí lọ ó náà ní òtún ní ọjọ́ iwájú. Àwọn thinkers náà ń rúlu wọ́ọ̀dù lọ́wọ́lọ́wọ́ báyìí o. Thinkers are the one controlling and ruling the world. nbo la wa wa nbo la wa fe wa ipo wo la wa fe dibun ninu awon te nronu tan fi ronu won tun ilu won se eh latari be awon na ton do lowo won do lowo do loro eh eh ta ma pe ipo nikan la fi ma wa ko laye jon oko oni battery ti wa nisin o awon kan na ronu de be ara mi o ye yin nigba kan ina ti won ba mu wa lati grid nikan ni o nisin solar ti wa o ta to fi ironu jinle awon kan lo de be o ti ina solar fi wa ironu jinle awon kan ni mo fi n ba yin soro lowo ta e fi n gbo mi ni gbogbo agbaye ta ti n gbo mi lowo yi o ori phone ni mo ti yin oke yin le abi bi pa wa eni ta ba so fun oni mo pa sinu le se radio nla kan on ara mi o ye yin innovation idea thinkers ironu jinle awon kan iloyin eleyi lo fi bo orun.

0: ala debi eni ba le yo mo la ele ni ri
1: ti e pani koro mi owo oga mi ko yemu eni bi npa ki gbo waasu
0: boye mba ye ni ajuda bi eni ba ni ku mo la ele be la kula ye aro lori se mi ore ase se ya bi eni ba le ja la ele ni
1: ri e ni o mo wa ra won ta leta
0: eye wo ya wa se se gbe bi bi se bi eni gbe o le gbo mo ko re loko
1: be
0: ni bi ya wa se se gbe ba gbe le oko re yo yi mo na mo ya le lore
1: ani npa wi o
0: ale bibi ni ga ma de ri eni ajama la ye bi be ro kan eni kankan agada gbo bo bi nu ara won ewo ni a ke nbe bi bo ha jolo
1: kabo
0: gbogbo igba de nba nda jo ko la ya ke ji ma rora se tori bo ko la ya ba bere ja bi eni bo le to mo la ile ni
1: ara ko na la ko se se
0: mi o ba re ni pari re fun o to wa to mo fun ra won lo nu wa to mo bi mo fun ra won lo ju aba se le do yo ta yo lo se ju aba la gbo ro do ya dileri giri di so pe ja yi oni to la ile
1: be ni
0: be oju adi ga ni ma ni ode re re oni jamba eniyan di se di si ja nu
1: wa ro ko to hun lagbaye
0: won ni wa gbe ni wa ja wa ja ni wa to gbe ma ja ko si aja ma tan ni ko so so so na ni oda oda ko ma eyo bi ma la ile lo ko eni di na ni
1: to ni
0: ti bi alaye di daye ile yi pelu awon di mbara won ja won okora won bi won ba binu si awon to wa to jo mo bara won gbe le won to jo mo be
1: be ni
0: kan kan ko si ni yara ku o be ni kan kan ni kaluku o yi tun mo be laye re
1: ko to
0: se mi di ndi alo do re anboro ya re jo ro tun
1: kabo
0: ore mi da mi won do re mi lo dale ore si ndi pipo le re be te oluja wa si ya ro ni o je ko ro tun le
1: e baba e gbogbo eniyan
0: awa baba la so re awo mo so re owo le da ni ta ma je baba wa so re o dale mo e je ajo mo baba wa so re o gbogbo ore o dale ke re dale ore ti o ba dale o ni dale so re re o fu re re re ni jalabo si e da ga je ki gbogbo wa o si mi le
1: da baba e wo dale niyan
0: be gan le bo babo ma raye ninu le bo ba se won lore bo re ba de won lona bo sa lo sa lo
1: kabo
0: sa lu bali ga e se mo dupe ojo o si loro awon afibi so lore pe ngbe ju ni won fi yi ore ana
1: da wa won mi nu
0: ore fun won loju agoran won ma abinu emi ogba lo
1: kabo
0: alo ase ju ni bawo lo se mi wa ojo ore gbe aye re gbagbe bo ore ba bo yo di bi ni alo ase ju n ba bo ja ya o ore ni won o mo gbadan
1: ase je ko fo yan mo
0: ojo fun alawiye ojo ojo fun alawiye baba goji
1: ajere to
0: o gba ni ben gan lo ojo fun alawiye alogbanu do rugo ma fo yan ma awiye baba goji
1: kabo
0: ole ole se gbagbo eni to ba roju oni ki o aiso je ka soju di ni gbogbo eni ti ma di ju o le soje
1: lo ni
0: gbogbo aye toluwa ba do wa si a ma dupe lowo re na ni abeyan ti o ba ma duro ni mi mo fe du
1: a dupe lodo re
0: lowo olodun mo le oba to da gbogbo wa oba to be wa to bi wa sagba odun ana obojo la sagba wa àwa jà ná lọ ọ̀làjà wa lọ ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà nítorí bá a bá sùn lálẹ́ dájí gùdùgùdù nífẹ̀lì ìdájí tó tó tún dàsìkò pàtẹ́ wọlé sùn lálẹ́ èmi olólùmọ̀ ìjìnlẹ̀ sọmọdún tó lè ṣẹlẹ̀ sí
1: o
0: ilé bíbí ní ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà à ń dọrọ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ olódùmọ̀rẹ́ ọba àtọ́dá gbogbo wa ojú ajọ la lọ ọrọ ń bẹ lẹyìn báọba kú
1: lóòótọ
0: báọba dèdè kú ọrọ ń bẹ lẹyìn wa ọlá bí ọba olúwa bá fún wa
1: ṣe ọjọ owó fún aṣọ
0: torí bẹ ni ọba bí ikú ìṣeré ọtọ láyé ẹni tó bá ti kú bolúwa rẹ lópin
1: lóòótọ
0: èèyàn tí yóò sì bímọ sánú ọgbọdọ su eré ṣẹṣẹ ẹni tí ọba láti bọ tán ayé ọgbọdọ fọmọ bú ni àtẹtẹ lóbìnrin ọkọ ọmọ bíbí bàbá wa lókè tó pin fún wa náà ni ó pe lọgbọ gba
1: lóòótọ
0: ó pin wo owó kárí ogbigun ikú kárí ọmọ ni ọkárí ènìyàn
1: kábọ̀
0: kò jẹ́ni tí lówó lọ́wọ́ ọlọ́run ọba mi wá sowó fẹ́ni ìtàn àjẹ́ni ìtàn lọ ní
1: lóòótọ́ ni
0: ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ bẹ́ẹ̀ rí jẹni gbogbo ṣe bẹ́ẹ̀ rẹ́wọ̀n ọmọ sùkúù tí ń gbowó oúnjẹ àárọ̀ tí ń dún dáwó pamọ́ kò jẹ́ni tí ò ní kú láyé gbogbo wa làwọn alákejì ẹni tó kún òkú ẹni tó bọ̀ ọ̀rọ̀ òun aládèjì ọ̀run dákun mọ́kànjúmọ́ gbogbo wa là ń bọ̀ bọ́lọ́jọ́ bá dé òun bá ní bẹ́ẹ̀ náà àlèbí ẹnìkan ti wọ́mọ bí òdòdó yí bí bẹ̀rẹ̀ nìkan gbé bímọ méjì lẹ́ẹ̀kọ́ bí ẹnìkan ti wọ́mọ bí òdòdó yí bí bẹ̀rẹ̀ nìkan gbé rọ́yún
1: dànù
0: ìbẹ̀rẹ̀ nìkan sì lóyún díẹ̀ kò lè bí ètùmọ̀rẹ̀ níjẹ́ lóyún àní ibi ọlọ́run ọba kọ́ dẹ́kun bá má ṣe kí gbogbo wa òní òun àmírọ̀ ọ̀run èèyàn tó di bí òní ikú ẹni bí òsì tí bí ọlọ́run ọba àmì ó pèsè ọmọ rere fọlú ààrẹ bàbá bímọ náà tán ọlọ́run ọba òní jí ogún kékeré báwọn ọmọ náà bá dàgbà tán ọlọ́run ọba òní jí ọgbọ̀ abẹ́bẹ́ gbére ògùn ẹ̀ gbére àbẹ́ gbére òun rere lájọ̀ mọ́ ṣe ẹgbẹ́.

Walai country na ti ngbo iwasu wa laara e o ti di orilede meje ototo sangiliti mo fi olorun ba to ni emi mi mo fi bura ai eyan eleran ara la kokojo je o eje to nlo ninu kasara temi na ni nlo ninu kasara ti e o ko yato sira won n to le yato nbe na ni wi pe baye mi je o positive iwa je bi negative iwa je positive emi je bi negative in to yato nbe na no tabi ti ki genotype wo tun yato eje kana ni nbe laro okunrin ni nbe laro obirin o categorization awon lo le yato o bi general bi positive he negative o positive o negative n to le yato nbe nu o to ba ti le gba ara won mu won le gba eje lati ara okunrin si ara obirin lati ma je ki emi re o bo aye ati orun won le gba eje lati ara obirin si ara okunrin lati ma je ki emi re o bo won le lo kidney laaro okunrin fun obirin lati ma je ki emi re o bo won le lo kidney lati ara okunrin si ara obirin lati ma je ki emi re o bo eyan ele ara lajo je o Olorun fe ka ma lo opolo wa sugbon awa ni orilede Nigeria boya tori pe o si ati ya opo ni Nigeria ni awon ijoba na o si ran wa lowo awon loye ki won ma regulate esin yi o ti won je ki awon eyan kan ma koyin sira awon yi ti won fe je ki awon eyan kan feran ara won denu won ijoba loye kan ma regulate won sugbon awon ijoba na nko awon ta wa ni janu ijoba na nko awon alagba odi esin na ni pupo ninu awon mi agba odi esin yi wallahi taala nbe lara ntin fa Nigeria seyin ti o je ki Nigeria o ti lo o Olorun ba nbo nitori pe eni to competent to daju to mo to yato so si to competent won ni je ko bo si joba o nitori esin ama ya mi ninu esin ni gbogbo wa la nba kakiri wọ́n ní fi competency síwájú mọ́ ọmọ ìyá ni nínú ẹ̀sìn. Ẹ̀wà gbọ́ láti jọ ọmọ ìyá yín nínú ẹ̀sìn tó ti ń déjọba ewó ló débẹ̀ tó ṣe dáadáa ewó ló débẹ̀ tí ò kówó jẹ ewó ló débẹ̀ tí ò jàǹbà ní àmọ́ náà ewó ló débẹ̀ tí ò wá bú ewó ló débẹ̀ tí ò sí agbára lò agbára máa ń gun àwọn èèyàn wá ń gùn kò gùn ní àyín ni power drunk people yàyìn náà lẹ́ẹ̀tì rí wọn kò wá síbi títí òsì òṣùgbọ́n ní ilẹ̀ òkèèrè àwọn ti wọ́n ti advance kọjá gbogbo lẹ́bù yẹn gbogbo àwọn ilẹ̀ òkèèrè táwa títún máa ń sọ pé wọn lẹ́sìn tó jẹ́ pé àwa táwa tó bá lẹ́sìn rí ẹ̀sìn tó jẹ́ pé àwọn ará òkèèrè yìí gan ni wọ́n mú ẹ̀sán wá fún wa.

Alai, wọ́n ń gbà mí lọ́wọ́ ní South Africa. Lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n ń gbà mí lọ́wọ́ ní Finland lọ́wọ́lọ́wọ́, wọ́n ń gbà mí ní Germany lọ́wọ́lọ́wọ́, wọ́n ń gbà mí ní UK lọ́wọ́lọ́wọ́, wọ́n ń gbà mí ní Canada àti United States náà lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run wà láì tàlà. Eléyìí ń túmọ̀ sí wípé I am on the right track. We are on the right track. A wá nílò ká máa ṣe wàásù fáwọn èèyàn wa. Ká lè mọ̀ pé èèyàn ẹlẹ́ran ara lakọ́kọ́ jẹ́. Ká tó di ẹlẹ́sìn èèyàn lakọ́kọ́ jẹ́ o. Ẹ̀jẹ̀ kan náà ní flow nínú ara wa. Ìyàtọ̀ tó lè wà nínú ẹ̀jẹ̀ ara wa. Kò ju bóyá B negative B positive lọ O negative O positive lọ. Tàbí A positive A negative. Gbogbo àwọn nǹkan yòókù wà láì. Ti positive àti negative rẹ̀ bá ti lè bára wọn mu, wọ́n lè fi ẹ̀jẹ̀ láti inú ọkùnrin sínú obìnrin o. Ẹ̀jẹ̀ ẹni tí ń bọ òòsà wọ́n lè lò fẹ́ni tí tó jẹ́ pé mùsùlùmí ní ṣe. Ẹ̀jẹ̀ ẹni tí ń ṣe mùsùlùmí wọ́n lè lò fún kìrìsìtẹ́nì o. Ká má jẹ́ kí ẹ̀sìn kọ́ jẹ́ àdínà gbọ́ òkú. Ká má jẹ́ kí ẹ̀sìn tó yẹ kọ́ jẹ́ bíríjì tó yẹ kó so gbogbo wa pọ̀. Kó tó wá jẹ́ pé òun ni ọmọ dá ìpínyà sílẹ̀ láàrin wa. Ilé mi fi dá sọ́ọ̀sì tèmi lẹ̀. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio and TV International Church of God Ministry. Adéyinka Pẹ̀mbọ bí àwo erin. Tí ẹ mọ tí mo fi ń jẹ́ pẹ̀mbọ ni bí àwo erin ni. Ẹ mọ tí mo fi ń jẹ́ pẹ̀mbọ bí àwo erin torí pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ra gó ni o. Ìmọ̀ tọ́lọ̀ ń fún wa ó pọ̀ púpọ̀. Ọlọ́run ọpọlọ tẹ́lẹ́dùá fi jíǹkì mi ó pọ̀ lọ́pọ̀. Lèmi ṣe ń jẹ́ pẹ̀mbọ bí àwo erin pé nǹkan kì í ṣẹ̀ ra gó.

0: gbogbo rí.
1: Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, arògùn Nàìjíríà ò lé.
0: Olórí ló ń ro kààrọ̀ wa ń sọ.
1: We all know we have problems.
0: Ọrùn moru.
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems. And the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. A mọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nàìjíríà ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni wípé tí èèyàn bá ti fẹ́ wá ojútùú sí náà ni kí èèyàn kọ́kọ́ mọ̀ pé òun ní ṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun ní ṣòro yóò wá máa wá ojútùú sí ṣòro. Ṣébí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà bọ̀ kú for grand. Plenty wahala. There is fire on the mountain. And nobody seems to be on the run. Bola wa ti fẹ sa lọ. Sáwà dá lówó. Tábí wọkọ̀ dé Ìbàdàn.

abẹ́ tó ti gbà kò tí yeye pé ìṣòro wà ẹ tí mọ̀ pé wàhálà wà báyìí wọ́n láwọn ti mọ̀ gbogbo wa láti gbà pé wàhálà wà. Àkọ́kọ́ ojútùú sí ìṣòro tí wàhálà rẹ̀ wà náà ni kéèyàn kọ́kọ́ gbà kó sì mọ̀ pé òun níṣòro a mọ̀ pa níṣòro kí wá ní ojútùú kí ni ọ̀nà àbáyọ. Ẹyin tèmi mo ní 11:30 ní sàkúrò tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ti tó fẹ́ máa wọ̀ ńlá ó ti fẹ́ máa wọ̀ ńlá ọ̀rẹ́ sì gbé ká ńlá torí kíní ìkíní rẹ ni ọlọ́run roko ọ̀run rodò tó bá toko tó todò déso ní bá kíní ẹ̀ ń bẹ̀. Abíkájọ mójútó tó bá tiẹ̀ ti dọ̀rọ̀ Nàìjíríà ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tàbọ̀rọ̀ ìlú Ọ̀yọ́ ìjà máa ń fún jàálẹ̀ máa gbá lápẹpẹ tèmi lójú ni o torí èmi ò ní gbà kílẹ̀ yóò bàjẹ́ ń bo mo ní tí mo fẹ́ sá lọ. Bẹ́ẹ̀ni ẹni bọ̀ ló mọ̀ ẹni tó bá wẹjú inú bí irú wa ilẹ̀ rú mọ̀ ń bà. Wàhálà ò dá o ọlọ́mọ jà rí wàhálà ogun ò dá ogun ò rí bí iyán ogun ò tún rọ̀ bí ẹ̀kọ́ o kọ́lọ́mọjà rógun kò sọ́gun onílẹ̀ yóò dòkèrè ọlọ́mọjà rógun. Ẹni tó bá ti dórílẹ̀-èdè rí Libya ò ní jẹ́ pòwe bú. Àìsùn nù ilé ẹni àfọrùn rọ owó òfúùtù fẹ́ tẹ̀ ní o torí bọ́rọ̀ bá di àdàgbà tó bá kà àdàgbà dátán a mọ̀ kan jẹ́jẹ́ mojoko mi Adéyinka. Ẹ lọ bí wọ́n lórílẹ̀-èdè Libya ẹ bí wọ́n ní Syria lọ́run níbẹ̀ náà wọ́n ròyìn.

ẹni tó bá wẹ̀jú inú bí irú èmi Adéyinka báyìí iná ni ọmọ bẹ̀rù ẹni tó wẹ̀jú inú ńlẹ̀ rú ń bà. Aya kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun ẹyin tẹ̀ bá ń gbọ́ mi lọ́wọ́ torí níná lórí fóònù ọ yẹ kí n ti jápa ìlẹ́hùn ta tì mo ti ní ìjápa ṣùgbọ́n torí pọ́rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni ẹ bá mi chaatì lórí wọ́sàápù kí lẹ́yìn rò ká lè ṣe bíi tá a fi lè wọ́jútùú sí gbogbo bí gbogbo ẹ ṣe rí kí lójútùú. Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ sàsọyé pọ̀ ẹjẹ́ kájọ reason together let's reason together ẹjẹ́ ẹjọ́ sàsọyé pọ̀ kí ni ojútùú gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní àbíṣẹ́yìn ò mọ̀ pé a níṣòro tẹ́yìn bá wá mọ̀ pé Nàìjíríà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ a níṣòro pàápàá jùlọ ilẹ̀ Yorùbá tẹ́ bá ti gbà pé ìṣòro ń bẹ́ o kí wá ni ọ̀nà àbáyọ kí lójútùú sí ìṣòro wa. Ẹ bá mi chaatì lórí WhatsApp 0706887-4274 nǹkan kí n lo iná yìí pa tányányá sórí rẹ̀ tí má ti rí àwọn èèyàn bá ń dá sí 0706887-4274 ó ní mò ń lò lórí WhatsApp àtẹ̀jíṣẹ́ ni ẹtẹ̀ ẹ dákun tó bá jẹ́ pé wá fẹ́ kọ́ọ̀lù lórí normal kọ́ọ̀lù ni ẹ lè kọ́ọ̀lù lórí normal kọ́ ṣùgbọ́n ẹ má kọ́ọ̀lù WhatsApp kọ́ ẹ dákun.

torí àwọn èèyàn lóríṣiríṣi bá dé Facebook oríṣiríṣi page ni bá dé bí oríṣiríṣi channel YouTube channel ni oríṣiríṣi radio station ni kò sí jọ́jọ́ kan tí ilẹ̀ ó mọ̀ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú báwo la ti lè ṣe àbí sáàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkùkù ó ń rán mi létí pé ó yẹ tó di 9% àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà wo la lè gbà wá ojútùú sí kinní yìí o tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide the solution àbí a kàn rí ìṣòro lásán ni a wá solution sí.

mo ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí WhatsApp lánàá, lórí ẹ̀rọ WhatsApp lánàá, tó wà ní ilé òkèrè lọ́wà ìlú ọba. Ajọ sọ̀rọ̀, wọ́n kọlù mi. A sọ̀rọ̀ ta rojọ́ lọ tilẹ̀kùn. Ní àbáyìí wá ń fún mi ní làbáre. Ó dígbà tó ń ṣẹ̀ṣẹ̀ délùú ọba, tó ń ṣẹ̀ṣẹ̀ délùú Èbó. Ó ní òun wá wà pẹ̀lú Èbó ọ̀rẹ́ òun akátá kan. Pé làbúrò rẹ̀ kan bá kọ̀lù rẹ̀ pé ará màmá wọn ò yá o. Pé ará màmá wọn ò yá o. Ó sojú òun lọ kọ̀lù rẹ̀. Ó ní intakata ọ̀rẹ́ òun yìí ó sọ ni pé are you crazy or something? Níṣẹ́ ló ń bú àbúrò rẹ̀ pé kí ni tó wá ń pe òun sí? Pé ọ̀rọ̀ yẹn wá jẹ́ kàyéfì sóhun, ó strange sóhun pé èyàn pè ọ́ para àmọ́ rẹ̀ ò yá. Ọ tó kọ́kọ́ ń bu pé sí ò get ara sí ò serious ni. Ọlọ́rọ̀ ń sókun sóhun, gbàtọ́ wá kọlù tán lòun wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀, mò ń bọ̀ ná. Rárá, ríra.

0: ó lòun wá ń bí léèrè ọ̀rọ̀ pé ṣàṣemọ̀ báwọn bàbá wá ní ẹni tó bá fẹ́ mọ̀ dí ọ̀rọ̀ tó bá béèrè ọ̀rọ̀ náà ni mo ń lọ fẹ́ díẹ̀ gbọ́ ẹni tó bá béèrè ọ̀rọ̀ náà lọ fẹ́ díẹ̀ gbọ́ o òun bá bí pé lámọ́ yín kí ló ṣe ọ́ tó fi ṣe báwọn ṣébì mọ́ rẹ̀ ná lára rẹ̀ ò yá ni ilé ìwòsàn wọ́n mọ̀ láwọn ti gbé lọ àìpẹ́ ara rẹ̀ ò yá ni lọ́wọ́ lanu kó tó lórin awó bá bọ́ sí lọ́nu ó ní tóun ṣe ń bù ni wípé gbogbo kíni kò sí nǹkan kan tán nìdò òun fún yàtọ̀ fún pé bóyá létà ó kóun lọ kàn lọ wo màmá òun lọ hospital gbogbo àwọn nǹkan yìí ló wà in place so oníṣòwò ni ambulance tí ó gbé ìyá òun lọ sí hospital ni àbò ní doctor tí ó gun iye òun lábẹ́rẹ́ àbò ní nọ́ọ̀sì tí ó fòmí sí la tó fi ń pè òun pé nǹkan tó yẹ kọ́kọ́ ṣe náà ni pé kó pe 911 kí 911 kọ́ dẹ̀ tèké kọ́ take up issue yẹn. Bàbá yìí ó tún ń bá mi sọ̀rọ̀ ẹ̀gbọ́n yìí tó ń mo sọ kó kọ́ lù mí láti lu ọba lánàá ó tún bá mi sọ̀rọ̀ oúnjẹ oyé mi wípé ní orílẹ̀-èdè tó ń wá
1: ó
0: pé kódà kọ́ ọmọ́jọmọ onílùú tí nǹkan emergency bá ti dé tẹ́ bá ti pé 911 wọ́n kọ̀kọ́ attend sí ọ̀nà o.
1: Ọ̀run ọ̀run.
0: Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ tìyín bẹ̀rù. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ní Germany, ẹ̀yin ti Faransé. Ṣé bó ṣe rí lọ́dọ̀ tìyín náà ń bẹ̀rù? Ẹ̀yin ti UK, ẹ̀yin ti United States of America. Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ yín. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ní àyín. Ó ti gbé èèyàn lọ sí hospital, wọ́n ti attend sí ọ̀nà. Bó gba káàdì wọn ní dọ́ọ̀lùm pẹ́ẹ́pẹ́. Ibi tí a bá ti ń gba káàdì tí wọ́n ti ń ṣe kinní tí wọ́n fẹ́ ni ní first aid. Wọ́n tún ní ọgbọ́dọ̀ sí dẹ́pọ́sìtì ilẹ̀. Ibi tó ti ń wá dẹ́pọ́sìtì àtòwò káàdì kí lẹ́lòmí o ti gbẹ́mí mì.
1: Àwọn ìjòyè.
0: Kí ló dé tá à ń fi irú eléyìí ṣe ra wa? Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ àwa lójú níbí?
1: Olórí ló ń ro ká lọ wá ń sọ.
0: Ìyá yìí lẹ́ẹ̀tì rí tí bóyá bandits àbí tẹ́rọ́rìsì ọ̀pọ̀ àyàn níbí tí odidi ààrẹ orílẹ̀-èdè tí ó tún máa gba ibi ayẹyẹ míì lọ. Tó didi ààrẹ gómìnà tí ò ní lọ kí wọn níbi tí jàǹbá ti ṣẹlẹ̀ nílùú tí oúnjẹ olórí lé wọn lórí.
1: Ẹni bọ̀ ọ̀rọ̀ mọ́.
0: Ìwà àmọ̀ bóyá tí gbogbo àwọn èèyàn bá kú tán ta lẹ fẹ́ máa jó lórí lé lórí náà. Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ wá lójú? Kí ló dé tà fà lò woman life? Wọ́n fi bá a dé di pé ọmọ ọdún 17 ó pààyàn tó náà fẹ́ fi èèyàn ṣẹ́só. Wàhálà ti wà o, iná wa ń kàn ga o, mo rí iná nínú kàn ga o. Iná ń jó lórí omi ẹ̀yin tèmi. Tí n bá wá sọ fún yín pé iná ń jó lórí omi, ẹni lọ kó irú ẹ̀ wá ni o. Iná ń jó lórí omi o. Ṣé bá ṣe máa wá bá lọ rèé? Ṣáà máa wòran ni? Ṣé bá ṣe máa bá lọ rèé? Torí bàbá ń bá a lọ báyìí wà láì, nǹkan kan ò ní chéǹjì o. Ṣé bá ṣe wá fẹ́ máa bá a lọ rèé? Gbogbo àwọn tán jẹ́ educated fellows. Tẹ́ mọ̀ fojú ọmọ wéwò, wọn ní voters card. Èyí tó ní voters card ò ní dìbò. Gbogbo wọn ní ìsìn káà náà rí ṣéǹjì kankan jápa. Kán sá lọ, kán gboko bòmíì lọ. Ẹni kálukú ń lé káàkiri ní ìsìn yìí o. Òun kálukú ti wá wà so service. Tóbi di pé ìhà kọ̀kan mí ni kálukú wá wá ń hù.
1: Ẹni bọ̀.
0: Ẹ gbọ́ bó o ní òṣè jólókó tí mọ̀ jàlọ̀ ní délé tí ò ní délé sọ tí mọ̀ jàlọ̀ ní délé sọ. Mo sì ń jó yé yín o. Àlà ni ó padà fokọ̀ ọ̀lẹ́ hàn o.

0: ìlú ẹdúná kí ni nǹkan tó ń wọ́ọ̀kì ní orílẹ̀-èdè yìí ná kí ni nǹkan tó ti ẹ̀ ń ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ kí ló wọ́ọ̀kì ṣé ẹ mọ̀ pé a ti fail as a country tí ọmọ ọdún mẹ́tàdínlógún tó ní àfihàn ẹgbùn bẹ́ǹsì kọ̀ọ̀kan kóòdì o ọ̀lẹ́ ni o kọ̀ mọ́ nǹkan kan kò níṣẹ́ kankan lọ́wọ́ o kọ̀ọ̀kan kóòdì káàkiri bóyá tech guru kan ni bí àwọn ọmọ ìlú èbó tó jẹ́ pé láti kékeré ni wọ́n ti máa ń mọ bí wọ́n ṣe máa ń kọ kóòdì ni wọ́n ti máa solve problem tẹ́ ẹ bá sì lè solve problem ìṣòro ẹ lè tibẹ̀ dólówó tẹ́ ẹ bá sì lè rorí ronú ronú jinlẹ̀ pé ìṣòro yìí wà o ẹ jẹ́ wójútùú sí ọ̀nà báyìí la fi lè sojútùú sírú ìṣòro báyìí bóyá nípa kákọ kóòdì programming language ni kákọ kóòdì ni ká build nǹkan ni ibẹ̀ àwọn ọmọ èbó kékèké ń gbà dolówó ṣùgbọ́n àwọn ọmọ tí a ń bí fraud ni jìbìtì ni kọmọ ọdún mẹ́tàdínlógún kọmọ gé orí èèyàn kọmọ gé orí girlfriend rẹ̀ bóun náà fẹ́ ṣoògùn owó ṣe mọ̀ pé nàìjíríà ti fẹ́ẹ̀lì ṣe mọ̀ pé wùrùhẹ́rẹ́ rẹ̀ ti dé.
1: Ilé
0: awọ àmọ́ sọ o lójoojúmọ́ láàmọ́ sọ torí pé ẹni tí ò bá fẹ́ kí oyún ó ṣẹ́ kò ní fẹ́ kọmọ ó kú o.
1: Lọ́ọ̀bá wọ́n ń sọ̀rọ̀ ẹlẹ́yìn.
0: Àti pé nítorí pé kò síbòmíì táwa lè lọ ilé ẹni nílé ẹni ìlú ẹni nílùú ẹni bábá ẹni ni bábá ẹni yeye ẹni ni yeye ẹni ẹgbẹ́ ẹni lẹ́gbẹ́ ẹni àbúrò ẹni làbúrò ẹni fómílìkì ẹni fómílìkì ẹni ni o ọ̀rẹ́ ẹni náà ni o.
1: Ẹni lọ ló mú.
0: Ètèmi kọ́kọ́ rí ní ṣòro fún gbogbo wa ò ju pé gbogbo wa là ń hùwà ìmọ̀tara ẹni nìkan ìmọ̀tara ẹni nìkan ìmọ̀tara ẹni nìkan lára àwọn ìṣòro tí ń kojú ilẹ̀ yorùbá ó nu o lára àwọn ìṣòro tí ń kojú nàìjíríà ó nu o àkọ́kọ́ ọbẹ̀ tèmi mọ̀ gẹ́lẹ́ náà ni pé ìwà ìmọ̀tara ẹni nìkan selfishness
1: àwọn ìjòyè wọn
0: ń. Selfishness ti ń dààmú táyé náà ní ń dààmú Kẹ́hìndé etí ń dààmú Yorùbá ní ń dààmú Hausa etí ń dààmú Hausa ní ń dààmú Yíbò etí ń dààmú Ọ̀yọ́ ní ń dààmú Ìbàdàn àfẹ̀mínìkan etí ń dààmú Ìbàdàn ní ń dààmú Saki ní ń dààmú Ògbómọ̀ṣọ́ tí ń dààmú Ìjẹ̀bú ní ń dààmú Ìlọrin dààmú Kwara dààmú Èkìtì dààmú Ifẹ̀ Òtáyé náà ní ń dààmú wọn lọ́sùn ó ní ń dààmú wọn lọ́fà ó ní ń dààmú wọn ní sẹ́ǹ dààmú wọn ní Saki dààmú wọn láwọn ẹyin ìbàràpá méjèèje tó fi dé gbóòrà tó fi dé rúwà tó fi dé làǹlátẹ̀ tó fi dọ̀yọ̀ aláàfin tó fi dé tèdétèdé.
1: Ẹni lọ́ọ̀lù mọ̀.
0: Ní ń dààmú wọn Lẹ́kọ̀ọ́ tí ń dààmú wọn Lẹ́kọ̀ọ́ náà ní ń dààmú wọn Làbújá o ìmọ̀tara ẹni nìkan ni o. Ìdílé mi nìkan èmi nìkan àfẹ́mi àkọ́kọ́ ṣòro ti gbogbo wa ta àkọ́kọ́ nínú abẹ́ẹ̀ gbà pẹ̀lú ohun tí mo ń sọ yìí ọ̀rọ̀ mi ò yé yín ẹ̀yin ò tí ì gbà
1: ilé ọ
0: abíṣẹ́ gbà bẹ́ẹ̀ ìmọ̀tara ẹni nìkan ni o selfishness ni o bámúbámú ni mo yó èmi ọmọ pèbí ń pọmọ ẹnì kọọkan ìlú rẹ tí gbogbo wa tá ń lù iná ló dá wàhálà yìí lẹ yìí o selfishness ni o iná làwọn ọmọ kéékèèké ń bá lọwọ àwọn àgbàlagbà selfishness ni o ìmọ̀tara ẹni ni o ìmọ̀tara ẹni nìkan ni o.
1: Ọ̀run mọ̀rún ẹni lọ.
0: Ọ̀pẹ̀ kẹtẹ̀ yí wá ń dàgbà inú ọmọ Ádámù wá ń bàjẹ́ Adéyinka ó tó ti dé aláwọ̀ ìjánu pẹ́ńbọ́ bí awọ irin ajáàlú Ọ̀yọ́ ti gbó lásán kásá máa ṣe dáadáa ajá ó kọ bí ẹni kìlọ̀ wà aníbẹ̀mí ọ̀bá rẹ̀ranko mọ́ rábà mi èèyàn ni o. Òótọ́ ọ̀rọ̀ koro ṣùgbọ́n òtítọ́ gangan gẹ́lẹ́ lèmi ò sọ ìsúsúsùn ìwà ahuná egungun ṣe ń hun mọ́lẹ̀ o. Ayọ̀wé àwọn àgbàlagbà ni kò ní hun mí.

0: Àrùn ò mọ́ọ̀rù má o, ayé gaga ní mọ́ọ̀rù nísìn, Nàìjíríà ní mọ́ọ̀rù o, Nàìjíríà mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́ o, Nàìjíríà mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́. Ajínigbé látùn lọ́sì, agbẹ́niṣẹ́ sọ́sọ́wọ́ látùn lọ́sì. Nípa selfishness ìmọ̀tara ẹni nìkan, ọ̀la ọ̀jọ́ tà ń wá káàkiri láì níṣẹ́ lọ́wọ́. Àwọn bàbá wa sì bọ̀, wọ́n ní ìdíṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́. Ìdíṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́.
1: Ẹni bò rò mú.
0: Àwọn bàbá wa láyé ọjọ́, wọ́n tó ló lè nìkan ló bọmọ jẹ́ o. Ọba àmọ́ ṣẹ́ gítà, ọba àmọ́ pọ́n mítà, olè ń ló bọmọ jẹ́.
1: Ilé ọ.
0: Ṣùgbọ́n níbi ìta wa yìí. Mo sọ lánàá lórí ètò tí mo ṣe. Mo ní wàhálà ìfòró. Fóònù mi ti fẹ́ kú. Pẹ̀lú ìdààmú tí ó sì àti ìyà tí ó dálẹ̀. Wàhálà agbára ẹgbẹ̀ lẹ́gbẹ̀ owó ní ká o. Mo sọ lánàá o, ẹni tó wẹjúlẹ̀ rú ń bà o. Wàhálà tí ó sì tí ó dálẹ̀ apá owó kò ní ká.

0: ẹni tó kàn lọ́mọ o nǹkan fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ebi bẹ ní gbòòrò wàhálà wà wàhálà ó wà kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àti yín o wàhálà ti wà o ọlọ́run bá ń gbọ́ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn ń mú kò sówó lóde àwọn ọ̀lẹ́sì pọ̀ nílùú.
1: ó ní kí wọ́n gbọ́ adé òun.
0: n ò fẹ́ sọ tẹ́lẹ̀ n ò fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ẹjẹ́ mi ò já yín tán ẹjẹ́ ń já yín tán lè ní. mo ti sọ lọ́jọ́ kan tí mo ní ìyàbá àmọ́ sẹ́ tí mo mọ́ ń ṣe lálaalẹ́ kò sí alẹ́ ọjọ́ kan tí ilé oṣù ní orílẹ̀-èdè Nàìjíríà tèmi ẹ ṣe ọ̀kadà tí mi ẹ fi ọ̀kadà ayé ta lọ tí ń fọ ọ̀kadà wà ń tá jẹ láàárọ̀ àtàlẹ́ lọ tí ń ṣe ọ̀kadà lọ lálẹ́ ń ẹ ṣe lójú ọmọ ṣùgbọ́n wà lẹ́ ń bá ti ta tata kùkù mi ń pa báyìí mo sọ ọ̀kadà lọ́nu lọ́wọ́ àlálẹ́. nígbà táwọn èso lẹ tá a sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́ tá a sì fẹ́ jalè. ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa èèyàn mélòó.
1: ẹni lọ́ọ́rù mọ̀.
0: sáwọn ọ̀lẹ́ yìí tán kún gbòòrò tí wọ́n ń se bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ ń kọjá yìí tí wọ́n bá yìí kankan tọ́ba dọ̀wọ́ alálẹ́ tójú bá pofiri sí wọn ní mọ̀ ẹja ṣọ́ọ̀bù ẹ báwọn náà wọ́n ti ẹ̀ ń já ṣọ́ọ̀bù gẹ́sẹ̀ tí wọn ní mọ̀ ẹja ṣọ́ọ̀bù irú ṣọ́ọ̀bù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ ẹ bá lọ facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ tán já sókolombo kò sí láì sí ìrànlọ́wọ́ kankan owó cooperative kọ́lọ́hún ṣàánú mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi sẹ́rí obìnrin tó ń bẹ lọ́họ́spítù lọ́wọ́ báyìí operation wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún lánàá ni fún oyún òjú tó tún wà nù rẹ̀ ẹ máa wo oríṣiríṣi bí gbogbo ẹ̀ ṣe ń rélura wọn kí kọ́mọ̀sá yọ ọkàn wọ́n palẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ mọ́ wọ́n ti dá gbèsè kan sí lọ́rùn ó tún lọ sí hospital ọlọ́run ọba ń gbọ́ mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi mo fi búra ṣé 120,000 àbí lò ní doctor lóun ọ̀ gbà 70,000 ló ní ká deposit bẹ́ẹ̀mi náà ṣe lówó mo fi 2,000 lẹ̀ wàhálà ó wà o wàhálà ti wà o. àwọn ọ̀lẹ́ àfàjọ tí wọ́n sì fẹ́sẹ́ ṣe àwọn ni wọ́n kún gbòòrò wàhálà ti wà o. ọlọ́run bá ń gbọ́ bí irú àwa yìí bá fẹ́ máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́ ayọ̀ ọkàn làwa ní o ni òjá wọ́n máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́.
1: wọ́n ti ju ọwọ́ rọ́bà wọ́n ń sòrò.
0: ṣùgbọ́n àwọn èèyàn mélòó náà dàbí àwa àwọn mélòó ni wọ́n láyọ̀ ọkàn àwọn mélòó náà lè fara da ìyá Nàìjíríà torí ká mọ̀ bá àmọ́ bá a lọ báyìí ló jẹ́ ká tètè máa ké lọ́ọ̀kan lọ́ọ̀kan ká máa pariwo torí àwọn wèrè tán wà lókè wọn ò fẹ́ wa o wọn ò fẹ́ ràn wa o era o era wọn ò fẹ́ pòpò òdénú o era ò fẹ́ pòpò òdénú o. ẹ tún wá mọ̀ wo àwọn àṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àsọmọgbè àwọn tí wọ́n mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn gangan ní púpọ̀ ṣòro wọn ò torí wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀ èyí tí wọ́n fẹ́ gbọ́ ni wọ́n máa sọ sínú òwe tí wọn wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀.
1: ẹni lọ́ọ̀ọ́rù mọ̀.
0: àwọn ni wọ́n mọ̀ wá kọrin mọ́ ọjọ́ lọ à ń wẹ̀yìn rẹ torí ní tí wọ́n rí jẹ lọ́wọ́ wọn. tọ́ Adéyinka fóònù mi ti kú 4%. ẹ jẹ́ kí n mọ̀ wá dágbére wẹ́rẹ́wẹ́rẹ́. ṣùgbọ́n mo lérò pé a ti di ẹ̀kọ́ kan àbí kejì mú nínú àròyé mi tààrọ̀ yìí.
1: kò gbọ́.
0: sọ́dànù mo sì lérò pé ẹ̀ gbọ́dànù Adéyinka pẹ̀mbọ bí àwọn erin aago méjì láti kọjá àṣẹ́jú kan 11:30 mo ti ní ìdànù dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n aago méjì láti padà kọjá àṣẹ́jú kan. ọ̀rọ̀ tó bá ti wọ̀ ńlá báyìí ìyìn fẹ́ dánu dúró mọ́. àròyé ni iṣẹ́ ẹ̀ bá kà igbe kíkẹ́ ni iṣẹ́ ẹ̀yẹ lóko ẹjọ́ lọ́rọ̀ ńlọ́rùn bẹ́ẹ̀ o.
1: ọ̀run mòru
0: Nàìjà mòru ilẹ̀ Yorùbá mòru o. ẹjẹ́ á wójútu sí a ti mọ̀ pa níṣòro ẹjẹ́ á wá ojútùú sí ṣòro wa. tọ́ Adéyinka. ọmọ ọ̀dọ̀ àgbà kásàmàṣẹ̀ dáadáa ajọ́kọ bí ẹni kìlọ̀ wà. Adéyinka Pẹ̀mbọ bí àwọ̀ erin wọ́n máa ń bàtà lẹ́ọ̀m ẹyinjú olódùmarè tí ò ṣe é fọ́. Ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán bí mi ò bá rẹ́ranko mo rábà mi èèyàn ni o. Tọ́ àmọ́ bẹ́ o nítorí ọ̀bẹ ní gbẹ́sú àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà o. Ẹni bá ní ẹmọ bọ̀ nìkan là ní dé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀. Adéyàbùn bàbá jẹ̀rọ̀ mọ́ jèlé ẹ̀yin tèmi ǹjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwarí gbóná o. Inú ilé tẹ̀ ti ń gbọ́ mi yìí ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi yìí inú ọkọ̀ tẹ̀ ti ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí ilé yín ọ̀nà yín ò ní gbóná kò ní dojúrú o ìgbésí ayé yín náà ò ní dojúrú ilé ayé yín ò ní gbóná nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù báyìí náà làárọ̀ bàbà mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín ìsọ ọlọ́run ọba àbò rẹ̀ tó nìpọ̀n tó dájú tó ju ẹ̀wòrin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn ká má gbọ́lá burú síra wa ká má dolódì lẹ́yìn ara wa. ẹyin tèmi títí dìgbà mi ta tún máa pàdé mi fílẹ̀ sínú ìbànújẹ́ Adéyinka mi ní báyìí nínú ìbànújẹ́ o. Ẹ fèmi náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú fòrò. Nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ o tútù tútù náà làárọ̀ bàbà. Ká tún ríra láyọ̀ ká wá pàdé níre ìpàdé wa ó tún di wọ̀ bí ọjọ́ ọ̀rọ̀.

0: Send Gobo Sinja la la la la. Emma Yukuro Nibe, Nikon Ajisebi Oyo online television and radio. www.ajisebioyoradio.com. Ese, thank boy Kani wow. Ajisebi Oyo Larry, Oyo Nisebi Babeni Kokon.
1: Ajisebi Oyo Larry, Oyo Nisebi Babeni Kokon.
2: Ika, for us all, but he come a late. I'm well, for us all, for one market. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀. Ọ̀yọ́ àti bàbá ní sìkòrò ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹjẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Káfọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tó bá wá kú ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti bàbá mi ti fọ̀rọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o orí iyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkàn mi lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀fẹ̀. Tèmi náà ní Lásàrò ti sùn lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti bàbá ní tí kò rọ̀ mí rán mi níṣẹ́. Àánú àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ńlá dìkú ìjó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: ìjàbàjẹ́ tó ní wọ́n wọ̀ láfẹ́ ó tún rí jọ́mẹ́jọ kó tó tún wá báwọn àwa torí ilé ajé kò bí ni wọ́n ti bí mi wọ́n kọ́ lé mọ̀lọ́jí àrùwé nígbà wọn bá wọ ọkọ̀ bí múrí bí mẹ́jọ tí wọn ò tún bá mi lé ẹ̀ní wá mọ́. Wọ́n kọ́ sọnù ná wọ́n ní mọ́sálásí kan bẹ́ẹ̀ bí ilé rẹ̀ ẹ̀rọ wọn bẹ̀rẹ̀ kéré mọ́sálásí ni mọ́sálásí ni mọ́sálásí ni. Wọ́n lọ da olómi ni wọ́n ekun kàṣà iṣẹ́ kí wọ́n ń ṣe alákọ̀wé ni ṣẹ̀rẹ́lẹ́ ilé ilé ìjẹun wòye adájọ́ ni wọ́n ṣẹ̀rẹ́lẹ́ yìí májísírẹ́tì ni ṣẹ̀rẹ́lẹ́ yìí náà òun ni sínétọ̀ lòun ṣẹ̀rẹ́lẹ́ yìí palmsec lòun alákọ̀wé náà lọ́mọ owó ọ̀hún irú ọkọ̀ wọn ń lò jíìpù ni ṣẹ̀rẹ́ gbogbo orílẹ̀ ń wòye ẹ̀yọ kọ̀ọ̀kan ló ní jíìpù. Ọ̀sánù mi ó fún mi lówó kí n fi wọ mọ́tò a sì bá àmọ́ ọbẹ̀ ni wọ́n tún wá ṣe sàárà fáwọn ẹbí wa torí pé wọ́n wá wá tún wọ́n rí wa. Gbọ̀nyìn alákọ̀wé tẹ lówó tẹ rántí fámílì àwòsàn mọ́ àti wàlùjẹ́ nínú yín ó kù sọ̀rọ̀ ọ̀rọ̀. Ìkòkò lọ́wọ́ ọmọ ẹ̀yẹ́ wa láti Mísírà ọwọ́ ọmọ ẹ̀yẹ́ wa sílùú ànábì Yakubu. Ó ní wọ́n mú mi ń tipa ní ọmọ ìyá mi mọ wáwá.
1: Fa àkàzú ni àwòlẹ́ àdúkà kára.
0: Kọ́lá ọmọ rẹ̀ bá mú mi wọ́n sokùn sí lọ́rùn wọ́n jẹ mí nípa.
1: Fàjáhùn bí ilé ìka.
0: Tí wọ́n ti mú mi dọ́dọ̀ rẹ̀ ní ìwà nábì Yakubu.
1: Ìyá nábì Ọlọ́run.
0: Ìwà nábì Ọlọ́run.
1: Nkọ̀tálítù Yusufa.
0: Wọ́n bá ṣe pé mo bá wá pa Yusuf.
1: Alákà ní ọ̀lọ́.
0: Kọ́lọ́wọ́n kọ mí rẹ̀.
1: Kàmá alákà làágì nìyá fi àkìrì zàmánì.
0: Olùkọ́ bá gbé ń bá pọ́mọ rẹ̀ Yusuf. Ìwà nábì Yakubu wájú rẹ̀ ni mo dúró yìí. Kọ́lọ́wọ́n pa mí rẹ̀ bí o ti pa àwọn olówó rẹ̀ tó bá dìgbẹ̀yìn ayé. Nípa yín rẹ ní sàbí ọ̀pá yín rẹ ẹ kà bùkún nílọrin àbùkún dé ọya.
1: Alákà ní ọ̀la.

0: yakubu.
1: Wọ́n ni mo tún pe wa nabi yakubu.
0: Nǹkan tí a lè tún Yusufa.
1: Ó bá yí pé bàbá wa pa Yusufu.
0: Alaka ni Allah.
1: Kọ́lọ̀ wọn pa mí rẹ̀.
0: Tẹ̀mọ́ alaka ni fukọ́ra fi ara ìzánani.
1: Kọ́lọ̀ wọn pa òun rẹ̀ bí ó ti pa àwọn tálíkà rẹ̀ tó bá dìgbẹ̀yìn ayé. Ẹ̀yin tálíkà ẹ wo bí ẹ bá dé ẹ sì dọ̀bọ lọ́dọ̀ àwọn olówó. Ẹ̀yin tálíkà ẹ wo bí ẹ bá dé àsìn bàbá àsìn yá àsìn ẹ̀gbọ́n àtúnṣe àbúrò.
0: Ya Yakub.
1: Iwọ Yakubu.
0: Nǹkan tí a lè tún Yusufa.
1: Mo bá ṣe pé mo bá pa Yusufu.
0: Alaka ni Allah.
1: Kọ́lọ́wọ́ bọ́ pa mí rẹ́.
0: Tẹ̀mọ́ alaka ni Umara fi àkìrì zamani.
1: Ẹ bá gbọ́ ọlọ́run yẹn ní Allahu Akbar.
0: Allahu Akbar.
1: Mẹ́rin náà ló wí àbí ẹlẹ́kẹrin náà gan.
2: Ẹlẹ́kẹta.
1: Ẹlẹ́kẹta. Bàbá wa rẹ̀ mọ́ torí kìlẹ̀ bá lè tún jà mọ́ rẹ̀. Ah, olùbọ́ bá sọ pé mo bá pa Yusufu. Kọ́lọ́wọ́ bọ́ pa òun rẹ̀ ìwọ̀ Yakubu. Bí ó ti ṣe pa àwọn àáfàá rẹ̀ yányán. Bọ́ bá dìgbẹ̀yìn ayé. Ẹ̀yin àáfàá. Ẹ̀yin lè mọ bí Rábì Atulẹ̀ Adáwí tọ́jọba láyé rí. Bílíkíṣù alága tọ́jọba láyé rí. Ẹ̀yin lẹ́rí.
0: Ìyá Yakubu.
1: Àwọ̀ èké wú débẹ̀. Àwọ̀ orí. Àáfàá mi ò sì sọ fún mi n ò tí ì béèrè. Ibi bílíkì ti jọba ṣe lọ rin ni. Ibi Rábì Adáwí ti jọba ṣe lọ rin ni.
0: Ìyá Yakubu.
1: Ìkẹyà tó là lọ́wọ́.
0: Aláfíà l

0: ọ̀pọ̀lọpọ̀ o.
1: Èsì ọba dúdú àìní.
0: Oníwàsí àgbà ẹ̀ àfá dáadáa.
1: Kí ló dé ẹ̀yin nìkan ni? Àwa sì yín láyé. Akàràmàkàlà.
2: Akàràmàkàlà.
1: Wọ́n bá ń kó owó eléyìí sọ́tọ̀ nínú owó jẹ́lá fún. Yàrá ese ẹyin nìkan ni a ń bá bọ̀ náà nù ni. O ní
2: akàràmàkàlà yáyà kú
1: ìwọ Yakubu
2: nkọtẹni tún Yusufa
1: bí mo bá pa Yusufu
2: halaka ni Allah
1: kọ́lọ́wọ́ bọ́ pàwọn rẹ
2: kàmá halaka lè umara fi àkìrì zamani
1: kọ́lọ́wọ́ oní ẹ̀rí ìkókò ní lọ́rọ̀ wọn
2: akàràmàkàlà
1: wọn bá ti kọ́ bá pa ọmọ rẹ ìwà nabi Yakubu kọ́lọ́wọ́ pa òun rẹ bí ó ti pa àwọn àfáà kan rẹ bọ́ bá dìgbà yín ayé
2: yáyà kú
1: ìmọ̀ ìgbẹ̀yìn ayé dé ẹ̀yin ọmọ ìlọrin ìgbẹ̀yìn ayé mà wọlé wá àwa ọmọ ìlọrin ẹ̀wọ̀ bí a bá lọrin dé ẹ̀wọ̀ bí a ti bẹ̀rẹ̀ ẹ̀wọ̀ bí a ń lọ kí ló dé pọ̀bà kan bá kú wọn a tún wọnú ilé mi àwọn tó bá kan wọn a jẹ́ bí mọ́kàájí kan bá kú ẹni a bá tún kan a jẹ́ ilé mámù kan bá kú wọn a sì tún wọlé mí tí wọn ti jẹ wọn a tún fún wọn jẹ ọrẹ mi lọ jókòó lẹ náà ń bọ ọrẹ mi ni ìbí mọmọ ìjánu rẹ bí mẹka yìí kan bá kú wọn a tún bẹyọmí jẹ kí lọ wá dé èéṣe ẹyin nìkan lè mámù wá ní ẹlòmíràn wàá máa kéwú mọ ní àfẹyìn nìkan inú lẹyìn nìkan wọn ti kéwú ni èéṣe inú lẹyìn nìkan wọn ti kéwu ni ìmáàmù kínní ẹyin ìmáàmù kejì ọdún méjìlá ẹyin nìkan ni ìmáàmù kan ń ọdún mẹjọ èéṣe ọmọ ọlọmọ ẹ má bà ṣe ẹjẹ gbogbo kéwu tó kélẹ ẹ má bà jẹ rárá ẹ tún jẹ ìmáàmù ọwọ alẹ mi ẹyin nìkan ni ẹ wá kẹ ń gbà náà ẹ bá lọ rin kókó ọmọ ọdún mélòó ni ilé ọwọ́ bíi ìlú àwọn àfáà ẹ wá pé báwọn alẹ́ kan kókó ẹ̀yìn wo ni ẹ̀ ń tẹ́mọ̀ o
3: sẹ́tẹ̀l
1: ẹ̀ ti ń lo sẹ́tẹ̀l èyí tá ń bá lọ yìí ẹ̀ ti ń lo sẹ́tẹ̀l àwọn ẹni ọlọ́run wáyé sákàtú fàbíkì òun fi máa dé o.
2: wáyé sákàtú.
1: àwọn àfáà ń bẹ lọrin fa.
2: fàbíkì òun fi máa dé.
1: ẹ̀yin lè wàrà.
2: wáyé iná tọkù fàkà olùhàn ṣèdídùn.
1: ẹ̀kún ẹ̀yọ́ máa yáwá lè wàrà ẹni nà. àwọn àfáà ìlú wọn ìlọrin ni.
3: ẹni
1: gbogbo bi yóò tẹyẹ ti lè wọ lọrin wa àwọn àfa ìlọrin ọkọjá lọrin wa kéwù ńgbàtà ń bẹ lọsogbó lọdọ àwọn ọmọ ara láti máa ṣe fíìmù tí wọn ń ṣe ìyàwó ni.
3: bẹẹni
1: akéde kan gbogbo gbúgbà yìí bẹjì tí wọn jọra wọn báyìí
3: tí
1: wọn dàbí àwọn ge ìdè wọn ń ṣe ìyàwó ọkàn kọmọ ọkàn ń ṣe ìyàwó.
3: bẹẹni
1: wọn wá níbi ìyá àwọn bá fẹẹ ṣe tí ó dùn máwọn fáwọn láyé afa buhari ni kò wá síwájú báwọn ìwọ̀n síwájú ní gbogbo òṣogbo láwa yìí wọn lọ́wọ́ yá yìí lọ́rin púpọ̀ ní gbogbo ìlú wọn ní bàbá àgbà wíwẹ́ láwa ní bàmbà àmọ́ wa bí gbé ń bọ̀lẹ̀ ti ké orí tọ́ba ní èmi ò kéwù lọ́rin o ìbàdàn láti kéwù tàlàfà yín àfà kìnínní ní gbogbo àwọn ti kéwù ńlẹ̀ gbágbá lọ́rin ni gbogbo ti wẹ́lẹ̀ wà ní ìtò ọmọ kéwù lọrin lọ ń jẹ́ ọlọ́run ṣe kan fún lọrin ilé orin ọ̀hún ni lẹ́nìkan oṣù ọmọ ajẹ́ ìmọ̀ọ́mù wa kí ló dé ẹ̀yàn tiwa mọ́ ti yín wá ni ìjọ ti ń bá bọ̀ náà èyí ṣe tígbà nílé wáwájú ọ̀rá wọn lọ gbà báyìí ẹ̀ sì ń gbẹ́ rí ṣe ẹ̀ rí ṣe náà nù.
2: wáyé sákàtú
1: gbogbo ànúlẹ̀ wa lọ́jọ́ ọ̀rá wọn lọ
2: fàfíkì wọn fi máa dé
1: ẹ̀ sì ń pẹ́ẹ́ ni se
2: waye na to ku fa ka lo ham sedido
1: awon mo ti nga e wa won ti wa e wo yo mo ti nbe ti won ni se omi ka iwe okara ni ngu kile ri se ese idile kon ma je mo mu lo fa awon fa kon ti wa ko awon fa kan bo dinisin won fa won ni na lowo ana agbara bi atu adawi oja buro ya yin bilikisu oja gbon ya yin bo ba ti wa joba se lo ni lo ti je ilo ni lo ti je ni ko si ni je lo rin eya ba lo de ni abi eya afa eya afa lo rin e ma gbo baba ri yin ni e ma gbo kala ti wa eya afa lo rin e mura nto e ka jagun lo de yin e ma je owo ba ti je ini koko wi akan be ton ma to safu waju njo odun ton e ke le won seyin gbo yin le to mo sala si jima akan be won mo na way to father salati subu won mo wi won wa de lata buja won wa to safu waju awa afa tu won han qurani e wa bench won seyin eyin mamu e le won da seyin ki lo de be olorun lo fi je Ala lo fi je imamu. Sile to kini? Bo seyin. Avala labinu. Bo seyin.
3: Bo seyin.
1: Chairman we learn bo seyin.
3: Be mo ye yin.
1: Avada mo ronu. Doni. Eh, ara le bugin bo seyin. Buhari Musa? Boni.
2: Yeah, yeah, boom.
1: O ti ye ke senu ya fa. Eya afa de saju wa lorin o ti ye ke senu wa si ta mo se nisin awon wa si ni eja mo se en je ba jo looto e ma do wo benu soro e soro ikoko ni nsepe yi ikoko ni nsepe wa gba nabi yakuba yi o lo ba gbe mba po mo re o lo wa halaka mi bi o ti halaka awon afa kan nigba yin aye
2: Ya Yakub,
1: o tu ari wo Yakub.
2: En ko tani tu Yusuf.
1: Ah, baba ti ko mo ba pa Yusuf ti won ni mo pa yi.
2: Alaka ni Allah.
1: Ko lo won bo pa won re.
2: Kama halaka li umara fi akhir az-zaman.
1: Baba wa re mo abo mi n lo le die. Baba ti pe mo, baba se pe mo ba pa mo re Yusuf. Iwo nabi Yakub. Ah ah, ko lo won o tu pa won re. Bi o ti pa awon alase re to ba ri gbeyin aye eya alase wa toni ewe sin ara yin eya alase wa toni nilorin eyin te ba won office dani ewo ye yi ara yin ewo bi e ba lo ride tori owo eyin te ko pamo lateyin wa nko ena toni eni na tan olohun loye
3: Allah
1: e jija olorin e gba lo ri lowo oya e gba lori lowo eru e gba lori lowo ti o sele ri nuka to be sele yi eyin oloselu mo ki yin gugbo iya ti yin niwaju olohun pamura gaja ni
2: wa qala lahu yaqub
1: alabi yaqub wa so fun
2: wa kayfa halakuhum
1: baba ware mo bi ti sadun ni alabi yaqub wa bi ikoko lere oni bo olohun o se pa won re o po olohun o pa won re nisin bo ni o ti se awon mere rin bo olohun o se pa won re
2: wa qala sayabun qali umarahu bila imarati
1: o pari era gbogbo le ba to gbo to lo ba dike ti je wa lo mi ko sallallahu alaihi wasallam
2: sallallahu alaihi wasallam
1: e wa ni allahu akbar bi ko lo won daun
2: allahu akbar
1: e wa e ja fara ba le to kale lo ki magribi e wan bi eri Arabi Yakub wa ni iwo koko. Ohun pe k'Olorun o pa ore bi o ti pa lagbaja lagbaja lagbaja lagbaja re iyan merin. Bo l'Olorun o se pa won re ri. Ah, ikoko ni ora won alase. Won ma be
2: bila imarati.
1: Mo ni rase pa mo. O pa won re abi o pa won re?
3: O pa won re.
2: Wa inna la agniya
1: ora won olowo ti mo wi iwa nabi yakub
2: sayamu la deino
1: bese ni opa won bi ayawo banki gbogbo won te fi mo pe ni olowo owo banki ni won je gbese ni ikoko ni gbese ni won je e je gbese bo lo je e ti je
2: wasa yabu kan fukara alaysa ladai sabrun
1: awa talika ta mo ara wa daida awa talika ta ranti eni obi wa eja fura ikoko ni wa nabi ya
2: sayabu kan
1: awa talika oseku
2: walaysa ladai sabrun
1: awa woni ni suru e ri pa ni suru ni kilogun wa wi
2: wala yarin dona bil qalili
1: awa talika mo si ni yonu si nkan to ba kere di e temi olorun ba fun won won ni ma won ni yonu si
2: wa innal ulama wa innal ulama
1: olora wa fa
2: sayabunka sayabunka bila taqwa allah
1: won ni awa fa bi olorun o ti pa won rengbe ya yin pe won ni beru olorun ma baba wa re ma ibe olorun wa da lodi oni awa fa muti
2: sayabunka
1: oni ko sin ta bo se tan ode oni awon odu afa kan paye eri oku ni won ge lodi oni awon afa kan be ifun omo tuntun ohun ni won jo lodi oni awon afa kan be laye agba afa na ni won ko ti en safa amo afa lawon yen pe won awon alufa alufa talufa ba lojo ko na ora ma lo ma lo re mi ami o se won so ma lo e wa wo ta won afa ba nkan de ara eri ara nta winu pe wa ni yoro oloko sa nu eye ni e da ko ro ba fun lona olohun je bale dada ola qur'anul azim ama won soro kan si ni o kili arin ni eho wa e ka mo boda yin na ke gele le na mi bo gba yin ki eho
2: sayo mo ko
1: tori na
2: bila taqwa allah
1: iberu olohun ko wa si laye wa lodo awa fa apawo eni olohun awon agbalagba o be le ri kimi bayi e ka ni gbogbo ti jodo afa ko si beru olohun mo eyan ri pe igbeni mo tun wa bi yin iko e da tun se igbeni ah igbe kana a ona ni tori pe fe gujibu e je beru ke ra tan ke lo torun bo na so bi ka ja gbe mo ni break mo ko mo ri yin sa ke ma gujibu ke ba olon dada ati ke gujibu ke ba olon pelu binu
3: Allah
1: e fo omu kan to tun wa nko ase ase ti awa afa won wa tese awa afa kokan to mo number won eyin afa ki lo kan yin bi oro oselu e gbe enu yin so Ọlọ́run ó gbé ẹnu àwọn bàbá yín sọ.
2: Amín.
1: Ọ̀rọ̀ ni ẹ̀yọ́mọ olókùn.

bá jíde fáwọn ìmí ńlẹ. Shop number one, opposite police station. Tí bẹ̀lọ̀ fagunlé làbákà. Ibẹ̀ lẹ́tí bá rí ẹni audio 3.

ọmọ sí fúnfún dáhùn. Òun kọ́ làkọ́kọ́ ogúnlẹ̀ lọ́bàkàmì àlábí tó ti jọba lọ fáwọn. Ó fà á.

ni pẹ́gun wọ́n di ìjọba lọ fà alábíọlá àbáyọ àmọ́ ẹyẹ wo central mosque ti bẹ lọ́fà àsìkò padà mọ́ sí ogún lọ́lọ́ba kàmí alábí wọ́n ti bá a tún ṣe òun dọ́kùnrin ní ìlú mọ́kàbáàsì.

0: ọlọ́pàá yọ wọ́n yẹ. Royal statesman yẹ bá ń fún. Royal statesman yẹ bá ń fún. Ajibọ́lá rẹ̀ sì wọ́n.
1: Gúrú pátá pẹ́kẹ̀, àdé sí ìwò.